0: mọ́ wà lálà wà jásí wọ́n lè mọ́ bà ó dà ọpẹ́ dúdú
1: lẹ́kẹ́sẹkẹ́
0: ní tá a fi ń di orin tọ́lọ̀ ti ṣe fún ni mọ́lẹ̀
1: bẹ́ẹ̀ àgbà ti sọ rèé
0: ó tó jẹ́ gọ̀gọ̀ tá a
1: fi ń fa
0: orin
1: èyí tó jìnà
0: tá à ń bẹ̀ lọ́hùn ẹ̀dáwọn èèyàn mọ́ àdúpẹ́ ọlọ́run ló gbọ́rọ̀ ẹ̀ gbàbí ọpẹ́
1: mo dúpẹ́ bàbá mi ẹ ṣeun ojú òní tì yín mo dúpẹ́ o àmì ìlédèmàrè mo dúpẹ́ o mo dúpẹ́ bàbá mi ẹ ṣeun gan o ilẹ̀ abilà ilẹ̀ àti ẹ ṣe bàbá mo dúpẹ́ mo mọ̀ ọ́ lórí o ṣọ́kan tó ti wà mẹ́rin náà ni.
2: bẹ́ẹ̀ni
1: ti da bàbá mi abẹ́ ẹlẹ́sìn mẹ́ta mo dúpẹ́ hello.
3: ẹ ní sápónú ayé sẹ.
1: aṣẹ́ ìdùmarè.
3: mo ti ń gbọ́ programu yìí ó ju àwọn lọ.
1: ìyá.
3: ìbàjẹ́ ríjọ́ mo ti máa ń gbọ́.
1: kábíyèsí
3: ìlédìmọ̀. ìfẹ́ sùn fún yín ti sunrun mi. ẹ̀mí tánú ayé gbogbo àtàwọn àgbàlagbà yìí lágbára lọ́wọ́ ọlọ́run ọba
1: àmì ò
3: nígbà tí fẹ́ kórí fún yín kórí sèmi náà
1: tó. lágbára ọlọ́run tọmọtọmọ láṣẹ ìlédùmarè yóò rí dáadáa fún wa torípà níyẹn tó dáa lẹ́ni yóò rí dáadáa fún yóò rí dáadáa fáwọn ọmọ mo dúpẹ́ o ẹ ṣe ẹkú ìfẹ́ ó ti dá ó bá jẹ́ pé ohun tí àwọn tó ni wá bá fẹ́ rí ohun náà ládẹ̀ máa ṣe ok wọn ní a máa dúpẹ́ ni o hello ta ló tún wà lójú òpó hello ta ló wà ń bẹ̀ hello. ẹ ti wà lórí afẹ́fẹ́.
4: èmi ni mo kì ní lórí ọmọ ọmọ tó ń jatọ yìí.
1: ọmọ tí.
4: ọmọ tó ń jatọ.
1: ọmọ tó ń jatọ. hello. kí ló dé tí wọ́n jí ẹwu délẹ̀ padà. hello ta ló wà ń bí ẹlòmíì tó ti wọlé.
5: hello. akéèkó.
1: olúwa ṣeun.
5: ẹ jẹ́ kí gbogbo náà dúpẹ́.
1: ẹ dúpẹ́ ẹ dúpẹ́.
5: mo kí ni kí ni dáa dúpẹ́ mo ní kí ni já kìkì ní sẹ̀yìn kí ni àwa dúpẹ́ kí ni báwọn èèyàn ti máa ń dúpẹ́ yẹn mo máa ń wù mí náà kí ni náà.
1: ẹ sọ pé níjà yín ẹ sì wá dúpẹ́ lórí ẹ̀ lágbára ọlọ́run.
5: ẹ mo jẹ pé ní kí ni já ojú mi tó ti ní sà ṣùgbọ́n ìyàwó tí mo fẹ́ lọ wá fẹ́ wẹ́lẹ̀ òru wá fẹ́ wá ìlòlù kí n bá yẹ sí káwọn àdùn ó kí ó kọ́ mi náà ni ò ẹ̀gbọ́n máa fẹ́ wẹ́jọ́ ní gómìnà rẹ̀ lórí ní gómìnà wá dúpẹ́
1: ìgbésẹ̀
5: òjò tó wá fẹ́ wẹ́jọ́ ní gómìnà tó bá fẹ́ ní ọfẹ́ wà ní.
1: ẹsì fẹ́ fẹ́ yàwó mi.
5: bẹ́ẹ̀ni
1: kò sí da kò sí wàhálà sa àwọn àgbà ti gbọ́ bá mi kọ́lẹ̀ o ìpèníjà ojú wọn tẹ̀fẹ́ fẹ́yàwó kò sí wàhálà ìyẹn da bẹ́ẹ̀ ẹ ló ta ló tún wà ń bẹ̀ o ká lè máa yí mọ́ra wọn náà ni. hello. ẹ káàárọ̀ o.
6: hello sir.
1: ẹ káàárọ̀ máa.
6: hello.
1: hello ẹ ti wà lórí afẹ́fẹ́.
6: ẹ káàlẹ́ sà.
1: ẹ káàlẹ́ máa o ẹ káàárọ̀ la wa o.
6: ẹ kú ètò.
1: ẹ ṣeun.
6: dájú èmi ni mo pè ní last time ní may tí mo ní birthday ní pé may ni. so mi ò ṣe gbìyànjú kankan náà bọ̀ àdúrà tẹ ṣe mo gbà ó dẹ gbà àmọ́ carelessness mo lè sọ pé ó ba nǹkan yẹn jẹ́ mọ́ mi lára.
1: kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé kó yé wa.
6: mo wojú ọlọ́run fún ọmọ ìdẹ̀lò ìyẹn so láti
1: kú wálé. ẹ ṣe wá máa careless lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn.
6: lẹ́yìn prayer àti ọjọ́ yẹn mi ò ṣe nǹkan kan
1: fún ọmọ àti ọjà fún
6: mi. lẹ́kùn tí mi ara mi kì í ṣe dídá bọ̀ nǹkan tí mo bá lè ṣe.
1: ó da ẹ wo ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò ni bó bá di tilẹ̀ bá mọ́ dáadáa bí aago méjìlá láàárọ̀ làṣẹ ti gbọ́ mà. ilé ìdùn ohun tá a ti ń wá ni.
2: àyàn wà hello.
1: ẹnìkan tó wà mẹ́rin ẹnìkan ti wà ń bí náà.
2: hello.
1: hello èyí tó bá ti wọlé hello.
2: hello.
7: hello.
2: à ń gbọ́ yín o.
7: hello.
2: à ń gbọ́ yín.
1: hello mo yẹ kó lọ rẹ bí èlé wọlé ẹ kó ojúmọ o ilé ti wọlé. àmàdo pẹ lọdọ ọlọpàá gbàsíbẹ. ẹyà à ń gbádùn yín o.
7: ó ní àgbàdo ààrẹ.
1: àmì.
7: yóò gbọ́ ọlọ́run bá.
1: aṣẹ́ ìdúmarè.
7: lọ́pọ̀lọpọ̀ wọn ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ní pé ẹgbẹ́ ọlọ́run náà ṣe fẹ́ pé bá àmọ́ ti ní mọ́tìrọ̀ bí ká.
1: fàdí.
7: inú ẹni ètò ká pa á mọ́ra.
1: aláì.
7: ìyá àwọn èèyàn ó dúpẹ́.
1: ó ti dá o.
7: màá mi ìtẹ̀ papọ̀ mọ́ra wọn.
1: ó ti dà bẹ́ẹ̀ báyìí náà àrọ́ gbọ́dá sí mọ́.
7: ẹni bá fẹ́ dúpẹ́ yẹn kó du. inú ẹ̀ ó dùn.
1: tó.
7: káwọn ẹlòmíràn ó tún fi ṣẹ̀kọ́.
1: ṣeun o ti yé mi
7: ta ba wa tọlọrun ba ṣe ṣe fun to ba pa mọra
1: to
7: oun lo ni wahala be
1: e ṣeun mo dupe
7: awon ma gba fun
1: awon ami eledumare mo dupe wa gba oni tan lori le okun ba mi o oku ohun lataro mo dupe yo ma da si o e ṣe o okay oda o ti gbe o ba ti e wahala ni ja awon eyan o dupe oluwa lo ye tara kasa
7: e ka le o baba
1: e taro tori pe le ti mo
7: ẹni ra nu gbalagbo ọlọrun
1: ami
7: damu
1: ami eledumare
7: gbogbo ti e fe ọlọrun o ba mi se fun yin
1: ami oluwa o mo dupe o
7: ti e fe ọlọrun o ba mi ko fun yin
1: ami ọlọrun e seun
7: ọlá mọṣálá ọlá kwata
2: ila bi ila lezi
7: awọn agbagba naa mo kiya mi mo reke
1: e seun
7: mo ki gbogbo won abode mo ki gbogbo won
1: e seun
7: nti mo fe beere ẹgbọn iyawo mi kan ni o rẹ lati ilu ọkọ rẹ lọkọ rẹ ti gbe wa ọkọ rẹ ti gbiyanju o ti lọ sọ hospital bọ ti ẹn ba ti lo nkan fun gbogbo ti ẹn ba lo fun ko ni sise lara rẹ yoo ma pariwo pe ori n fọ ohun wọn ti wa gbe wa sile nile awọn baba iyawo rẹ ọkọ ti gbe iyawo rẹ wa sile ngba agbara rẹ o ka mu
1: o ti wa kọ silẹ o ti wa wa gunlẹ
7: o gbiyanju o ti ye ṣugbọn nisin bayi awọn eyan ọkọ wọn o gba ki wọn lo awọn nkan ibile fun wọn tun ti wa gbe pada lọ sọ hospital ṣugbọn ko si yatọ naa tori ko ni okun ko le sọrọ ko dẹ ni okun kankan ninu hospital lo wa bayi hospital ijọba kan lo wa tí wọ́n ti ń tọ́jú ẹ̀yán ti ń fun lónìí
1: kí lè wá fẹ́ ká ṣe
7: káwọn àgbààgbà kí wọ́n gbà wá nǹkan tí mo bá ta bá lè lò fún ẹ dákun
1: pé ẹ ṣùgbọ́n èyí tẹ ẹ sọ pé àwọn fámìlì ọkọ rẹ ò jẹ́ ẹ lo nǹkan dúdú yìí ńkọ.
7: A mọ̀ bá wo ṣe ṣe ni tí ara rẹ̀ ó ṣàfi yá.
1: Ọ̀rọ̀ ti kúrò lọ́rọ̀ orí aago bẹ́ẹ̀ yẹn ó ti di pé ọ̀rọ̀ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò nìyẹn àbọ̀rọ̀ mi ò yẹ yín nígbà tílẹ̀ bá mọ dáadáa ẹ dákun ẹ máa bínú tí mi náà tún ti wọlé ni.
2: Ẹ̀ló.
1: Ẹ̀ló náà sí ni.
8: Ẹ̀ló
2: ọ̀sán. Ẹ̀ka lẹ́hìn. Ẹ̀jọ̀ mo
8: tó padà wá fún ẹ̀rí
1: ni. À ń gbọ́ yín sà.
8: Lọ́gọ̀wọ̀ ikọ́. Èmi tí mo ti pẹ̀tẹ́lẹ̀ lálẹ́ yìí. Ikọ́ dúdá ẹnìkan náà máa wọ lẹ́gbẹ̀ẹ́ ní ikọ́ yẹn lágbára kan. Bọ̀ mo lọ wo inú ìwé náà mo tún lọ wọ̀.
1: Wòlíì ẹ̀rí Jésù ló ń sọ̀rọ̀ yìí.
8: Bẹ́ẹ̀ni.
1: Ó yá bàmí.
8: Àìdán pẹ̀lú ṣúgà. Òun ni kan máa lò ikọ́ yẹn kì í dà wọ́n láàbò tí pẹ́ gan. Wọ́n ni kan máa lo àìdá àti wọ́n ti lò ó. Alẹ́ àná ni wọ́n sọ fún mi pé ọlọ́run gba gbogbo orí ikọ́ yẹn.
1: Kábíyèsí Elédùmarè.
8: Àwọn ọkọ máa sì máa wọ ikọ́ yẹn mọ́. Ẹ jáwọ́ yẹn lọ ra wèé. Ìwé yẹn da gan. Káwọn yẹn lọ ra wèé.
1: Ẹ ṣe.
8: Dókítà ẹ dákun, àárín kí ni ẹ̀wọ̀n Facebook mọ́ a.
1: Lọ́wọ́lọ́wọ́.
8: Kò la fi wo.
1: Nǹkan ṣe ó dẹ̀ má bínú. Bẹ́ẹ̀ ṣe sọ́yà á kàn sí àwọn ẹ̀ka tó ń bá wa mójútó. Àwọ̀ ohun tó bá ṣẹlẹ̀ bóyá kẹ jáde padà kẹ tún wò ẹ jáde kúrò Facebook ẹ wá tún Facebook yín kẹ rìfírẹ́ṣẹ̀ á gbé wá padà fún yín èmi náà wò ó sìn ẹ ṣe àwa náà wo tọ̀dọ̀ wá bẹ̀rẹ̀ kó ti ó ti kó dúró lọ́dọ̀ tèmi náà bí ilé tọ́ ẹ parọ́ ṣùgbọ́n mò ń bọ̀ lórí ẹ̀ oh my god okay. Ẹ rí i pé nígbà tí arábìnrin kan sọ wípé lóòótọ́ àwọn ò lo nǹkan kan ṣùgbọ́n àdúrà tá a ṣe nínú oṣù karùn-ún ọlọ́run gba àdúrà yẹn oníbísí làwọn àwọn ti wà lọ́jọ́ tó pẹ́ táwọn ti ń wojú Elédùmarè olúwa sì gba àdúrà náà nǹkan dúró sáwọn lára níparí oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje ṣùgbọ́n pẹ̀lú àìkíyèsára àti àìmójútóra ẹni tó ó jẹ́ kí kinní yẹn ó padà wálẹ̀ ẹ dẹ́kun gbogbo ẹ̀yìn yẹn wa oore wa ò ní í dàpínlé ayọ̀ tiwa ò sì ní í dìbàjẹ́ mo rọ̀ yín mo tún yín rọ̀ bàbá tí ń bèrè fún ohunkóhun tá a bá ń ta ẹjẹ́ àjọ máa tọ̀ ọ́ ẹ má bínú mo níṣẹ́ arábìnrin kan tí mo fẹ́ jẹ́ Elédùmarè bá jẹ́ kí ó láǹfààní àti padà pé mo ti rí bí ẹ̀ méjì ṣùgbọ́n àsìkò tí wọ́n ń pè é sí òun ni àwọn àsìkò gbà tó ṣe wípé àwọn èèyàn bẹ à ń sọ̀rọ̀ lọ́wọ́ ńgbà náà kódà báyìí pé léyìí jẹ́ ká ẹ̀lọ́ olóògùn àrà ọmọ adélékè ẹ̀ káàbọ̀ bàbí wọ́n ti gbé ọ̀rẹ́dì.
2: Ẹ̀lọ́.
9: Ara ànúbà.
1: Àmì bàbá.
9: Bàbá wa kan bẹ ní ẹ̀lẹ́ nílùú wa. Bàbá yẹn ti wá kọjá lọ ní ìsìn wọ́n jọ́ rẹ̀ bàbá tèmi àyà ọkọ ni bàbá tèmi nú ẹ̀lẹ́. Ẹ̀pẹ́ kí ló kọ bàbá yẹn.
1: Kí ló kọ bàbá náà.
9: Àwọn ẹni ọmọ agbọ́ ní ìsìn. Wọ́n ní ẹ má ṣọ̀tẹ̀ o.
1: Ẹ má ṣọ̀tẹ̀ kábíyèsí.
9: Bàbá yẹn ní jẹ́ má ṣọ̀tẹ̀ gbogbo ẹ̀ lè kọ́ sẹ́ńtì ọ̀ má ṣọ̀tẹ̀ nílùú ewúwa wa ń bẹ̀.
1: Má ṣọ̀tẹ̀ ẹ má ṣọ̀tẹ̀.
9: Ọjà ta bá ti fọ̀tẹ̀ kún kì í tún kà. Ẹ má gbọ́.
1: Ọya.
9: Ẹ má gbọ́. Ẹni tó júwe sí alágbọn yẹn. Kí a lò pẹ̀lú fòfò òkun yẹn. Ẹ ta kun kún ọba wa tún sọ ẹ bá gbà wọn láyè láàrin ìṣẹ́jú yìí. Àwọn kan bẹ lórí afẹ́fẹ́ wọn ti fẹ́ pé aago ni kú tó lórí ọ̀rọ̀ má ṣọ̀tẹ̀ wá nìyẹn o. Ẹni yẹn ó pè kọ́ dá pẹ̀ pé ìmẹ́lágbọ́já báyìí. Kí
1: nínú àwọn àgbààgbà.
9: Nínú àwọn àgbà wọ́n bá tó iṣẹ́ yẹn kà tó
1: lórí. Ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ mo dúpẹ́ bàbá mi ó kárí bẹ́ẹ̀ tiẹ̀ yóò kúkú yàn nàná gbogbo ẹ̀.
9: Ìyá bẹ́ẹ̀ obìnrin tí nǹkan wálẹ̀ lára ẹ̀ yẹn. Wọ́n lára òun ìlé tó. Ewé àsàn kọ́ lọ sí.
1: Ẹni.
9: Kọ́ lọ kó ṣe ewé àsàn.
1: Ewé àsàn.
9: Kó ṣe kó ṣe sí bottle water kan. Kó mú láàárọ̀ àtàlẹ́ fún ọ̀sẹ̀ kan tàbí láàárọ̀ láàárọ̀ fọ́sẹ̀ méjì. Bàbá ti wá mu tán. Kíní ta máa ṣe ta ti fi sínú ìwé yìí. Kíní elégbò tẹ́yọ̀. Bàbá Ọ̀yọ́ lò.
1: Tọmọ fi dé ta fi lọ jàmọ́lá.
9: Egbò tẹ́yọ̀ díẹ̀.
1: Mi ò rí àpàtàkù.
9: Ọmọ irúpẹ́ tẹ̀.
1: Yóò bá yókùn núwe. Yóò bá yókùn núwe.
9: Tẹ wá rí ìwé wa yẹn. Ẹ̀jẹ̀ wọn lọ́ra. Mo yí àsìkò lọ́wọ́ àwọn àgbà ni o. Tọ́lá àwọn àgbàlagbà sọ pé kí àwọn àgbà ni o máa sinmi lálẹ́.
1: Bẹ́ẹ̀ni.
9: Ṣùgbọ́n ìfábòsí. Ìfábòsí. Iṣẹ́ oní àgbọn yẹn wọ́n dákun. Wọ́n bá wa.
1: Ọ̀kan náà ẹ̀yin àgbà ti wà lójú àpò ọ̀dà ìpínṣẹ́ ẹni wọ́n fẹ́ sọ nípa rẹ̀. Ọ̀ya ọ̀dà. Ìyẹn ti kọ́ ẹ dákun ẹ̀yin àgbà nọ́mbà ẹ̀yin àgbà gan ni kẹ́pẹ́ iṣẹ́ alágbọ̀n fùfú olókun ẹni tó fi iṣẹ́ yẹn lẹ̀ ẹ dákun ẹ pé nọ́mbà ẹ̀yin àgbà tààrà. Ok. Hello.
10: Ẹ káàárọ̀ o.
1: A kú ojúmọ́ olóyè Síkírù Àjíbóyè.
10: Ọ̀ya ẹ kú ojúmọ́ a kú iṣẹ́ ọpọlọ o.
1: Tí yín ò ní bàjẹ́ bà mí.
10: Ọjà yóò ní dàrú kò sì ní tú lágbára ọlọ́run.
1: Àṣẹ ìlédùmarè mo dúpẹ́ o.
10: Ànẹ́bí ọjọ́ ló fi iṣẹ́ alágbọ̀nlẹ̀. Wọ́n ní ọkùnrin kó wá ewé ìpín mẹ́sàn-án.
1: Ewé ìpín mẹ́sàn-án.
10: Ẹ̀pà mẹ́sàn-án.
1: Ẹ̀pà jíjẹ hóró rẹ̀ mẹ́sàn-án.
10: Mẹ́sàn-án bẹ́ẹ̀ ni. A wá gun papọ̀. A wá fi omi àgbọn a fi bẹ́.
1: A fi pò ó.
10: A fi omi àgbọn dẹ̀. A fi dẹ̀ làwa mọ ń lò níbi tó jiná.
1: A fi dẹ̀.
10: Omi àgbọn dẹ̀.
1: Ok.
10: Tá a bá wá fẹ́ parí iṣẹ́ yẹn padà tá a fẹ́ pa fún. Inú háhá àgbọn náà láàfin padà kò
1: ní. Ni wọ́n á kó ọṣẹ yẹn sí.
10: Ọṣẹ yẹn sí.
1: Tested ok.
10: Ànẹ́bí ọjọ́ ló fi ilé.
1: Ẹ káre tí yóò.
10: Kó mọ̀ wọlé lójú ẹ̀ ṣàtúnṣe rẹ̀.
1: Ẹ ṣe tí yóò ní bàjẹ́. Ohun tí mo jẹ́rẹ̀ ìyẹn àgbà sí ẹ ní gba ògo ológo ní tìyín láyé. Ẹni ó bá fi nǹkan kọ̀ọ̀kan lẹ̀. So lẹ́ẹ̀kan sí ẹ bá mi túṣẹ́ yẹn kà.
10: Ẹ̀pà mẹ́sàn-án.
1: Ẹ̀pà oró ẹ̀pà jíjẹ ẹ̀pà yíyan mẹ́sàn-án.
10: Ẹ̀pà yíyan oró mẹ́sàn-án.
1: Oró
10: mẹ́sàn-án.
1: Oró méje fóbìnrin.
10: Fóbìnrin ewé ìpín méje fóbìnrin.
1: Ewé ìpín méje fóbìnrin mẹ́sàn fọkùnrin.
10: Bẹ́ẹ̀ni a wá gun papọ̀ tó bá ti kúnlẹ̀ dáadáa. A wá pò mọ ọ̀sẹ̀ a wá fi omi àgbọn dẹ̀.
1: A fi omi àgbọn dẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lò ó.
10: Bẹ́ẹ̀ni
1: ká wá kó sínú
10: ihá. Inú háhá àgbọn yẹn.
1: Ká mọ̀ wá bu wẹ̀.
10: Ká mọ̀ wá bu wẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ.
1: Ẹ ṣeun tí yín ò ní bàjẹ́. Mo dúpẹ́ olóyè Síkírù Àjíbóyè. Ẹ ṣeun. Ok. Owó ìfẹ́. Ọ̀tẹ̀ níbo. Ayé rẹ̀ ò lè yọ láàrin tiwa lágbára elédùmarè àyè ohun tó jọ́ òtí ẹ̀ ní sí. Ayé àti lóyún tó pé ọjà yìí kún ó sì ń tòrò báyìí ó sì tòrò lọ́jọ́ alẹ́ ni ta ló wà lójú òpó yẹ ká

0: gbogbo en te ti e da kan ma binu mo tin gbeju ati pe abayi ma sha isugbon won o ti gbe hello
1: hello doctor
0: eh oloya lido mo ri pe ina tin pe ma binu iya
1: ile nla ni rin ajo
0: ga adupe lo oni je owo
1: doctor ele wo
0: ami ledu mari baba mi
1: ase o bere ti adu kale o ti ni bere pepe ẹnikẹ́ gbé kalẹ̀
0: olúwa ni
1: àwa àgbàká gbé kalẹ̀
0: olúwa rèé
1: ọlọ́run ló gbé kalẹ̀
0: ó sì rí nìyẹn
1: ló jẹ́ pé ó dàbí gan ẹ tún wọ tòótọ́ tò ní ó tún yípo
0: kọ́ lágbára pọ̀
1: orúkọ
0: bàbá mi
1: dókítà
0: bàbá èmi náà ti ṣe tán bẹ́ẹ̀ bá ti ya yín ekeledu ọ sọ pé ó yá ni tó bá ti yá èmi náà ṣe tán kò sí ohun tí mò ń ṣe lọ́wọ́.
1: Mo fẹ́ sọ̀rọ̀ lórí ìyá kan tí wọ́n sọ pé àwọn olè nǹkan
0: kan.
1: Wọn ò mọ ni wọ́n lo nǹkan.
0: Wọn ò mọ ni wọ́n lo nǹkan.
1: Ẹ bá a sọ pé wọ́n tán lo nǹkan.
0: Wọ́n lo nǹkan ẹ lo nǹkan ìyá.
1: Wọ́n lo àṣẹ tí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀.
0: Kábíyèsí káì.
1: Àṣẹ tí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀.
0: Wọ́n lò ó.
1: Wọ́n lò ó.
0: Ló jẹ́ kí wọn ó rí àánú yẹn gbà.
1: Ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìyanu ti Jésù ṣe. Ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀. Torípé òótọ́ ló jẹ́ kí ṣe àdúrà fún wọn. Ọ̀rọ̀ sì ni àdúrà tẹ́ ẹ ṣe.
0: Látẹnu ẹ̀yìn àgbà.
1: Bẹ́ẹ̀ni ní àtẹ̀tẹ̀ kan ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run
0: sì ni ọ̀rọ̀ náà.
1: Ọ̀rọ̀ náà sì di, ó sì di, ó sì ń bá gbogbo ara gbé. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ jáde sínú ayé wọn nípa àdúrà àti àṣẹ tó jáde ní ọ̀rọ̀ ohun ló ṣiṣẹ́ fún wọn.
0: Òun ló padà ṣiṣẹ́ fún wọn yẹn.
1: Tíyín
0: ò ní bàjẹ́ ńgbà kọ̀ọ̀kan.
1: Ọlọ́mọdé kí á kábàámọ̀.
0: Àmì.
1: Ọ̀pọ̀ tí ò bá lọ ra ìrìn àjò ìwé ìrìn àjò ìdá méjèèjì
0: owó
1: kejì àbámọ̀ jẹ. Ọmọ wọn sì máa sọ tí ọ̀gá nípa wọn.
0: Lọ́jọ́ iwájú.
1: Tó bá lè wọlé bàbá àti ẹ̀gbọ́ tó kọ́ni ìwé kan ló ń bá nínú ilé bàbá tó jẹ́kọ̀ọ́ ìrìn àjò ẹ̀dá sí. Ìwádìí sọ tó dájú bàbá àti ẹ̀ tí ó sì lówó lọ tí ò lè rà.
0: Pé kí lẹ̀ yín wò?
1: Ìwé ìrìn àjò ẹ̀dá kì í ṣe ta ayé kan tá a wà nínú kan ayé ìgbà tí ń bọ̀ ní.
0: Àtàtà ayé tó ń bọ̀ náà àtàwọn àrọ́mọdọ́mọ.
1: Owó rẹ̀ kéré. Àwọn àgbà ti sàánú ní.
0: Àánú lẹ fi ṣe o.
1: Bàbá Jẹ̀ka ẹ wo wòlíì ẹlẹ́wọ̀.
0: Ẹ̀rí wòlíì ẹ̀rí Jésù.
1: Ó ti di wòlíì tó gbà pẹ̀lú àdéhùnbẹ táàlì mi táàlì yín.
0: Àbí o, wọ́n tún sọ lórí afẹ́fẹ́, wọ́n tún dárúkọ ara wọn pẹ̀lú.
1: Ẹ máa ń pẹ́rù àlejò ìrìn àjò tó máa wọ̀ títí láéláé o. Omi ni wọ́n jáde ilé ti lọ nìyẹn, ẹ ti lọ rà á.
0: Ẹ kú làákàyè.
1: Ẹ máa bàtà wọ́n sí báyìí
0: o. Mo dúpẹ́ bàbá mi ó kódà ọ̀rọ̀ yín lókun tí wọ́n sọ ń sìn ẹ jẹ́ ń gba tó wọn bá musa ok ó ti ẹ ti da ẹ jẹ́ kí n wá. Ẹ kúkú wá jẹ́ ń sọ̀rọ̀ lórí ìwé ìrìn àjò ẹ̀dá kí n fi àwọn nọ́mbà síta ń gbà náà torí pé ọ̀rọ̀ ni bàbá yìí sọ yìí àwọn àgbà ń sọ yìí olúwa ó jẹ́ ká tètè gbọ́ tí ò bá bọ́ sórí tán fọ́mọ ẹlòmíì ọ̀rọ̀ ò kì í yé wọn ẹ má bínú o n ò tó ẹnikẹ́ni pè níjà bí tí wù kó kéré mọ gbogbo ẹ̀yin tẹ̀ ń pè ẹ̀ foríjì mi ẹ̀dákun. Kò sí ìyá tó tónu tá a lè ṣe lórí ọ̀rọ̀ ìwé ìrìn àjò ẹ̀dá ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Kì í ṣe fẹ́ni tó ń pè mí àkókò tí mo bá fẹ́ gbé ẹni tó ń pè ń wásaàpù ṣe fẹ́ kí n gbé yín sáfẹ́fẹ́ ni. Akẹ́ kódà tó bá jẹ́ bọ̀rọ̀ ṣe jẹ́ rèé. Lókè mo rí pé international call ni.

0: Ọ̀rọ̀ ìwé ìrìn àjò ẹ̀dá. Gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ sí ìwé yìí. Àtita lákọ̀ọ́kọ́ àti tẹ̀lé ẹ̀kejì. Mo fàsìkò yìí fi ń dá wa lójú pọ́ sì wà ńlẹ̀. Àbí ohun tí mò ń sọ òye ìwé yìí sì wà ńlẹ̀ gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí. Ẹ lè kàn sí wa ní iléeṣẹ́ wa tílẹ̀ bá ti mọ́ gbẹ̀rẹ̀ látago méje àárọ̀ tí ó fi di ago méje àlẹ́. Lẹ́nu géètì wa tẹ bá ti dọ́dọ̀ àwọn security. Wọ́n á dà yín lóhùn. Bẹ́ẹ̀ ṣírí ìwé wọn á júwe rẹ̀ fún yín. Ẹ sì lè pe àwọn nọ́mbà wọ̀nyí. Ẹ lè pe lúpọ̀nà ọmọ tìjàntì kan lára rẹ̀. Nọ́mbà mi rèé 080-2795-2348 080-2795-2348 080-2795-2348 tàbí kẹ́pè mí kẹ́pè nú àwọn èèyàn wa wọ̀nyí 080-5418-7981 080-5418-7981 080-5418-7981 tàbí kẹ́ tún pe eléyìí náà 080-5547-1669 080-5547-1669 080-5547-1669 Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì sáwọn nọ́mbà wọ̀nyẹn. Ó lè jẹ́ WhatsApp line. Ó lè jẹ́ WhatsApp message tàbí SMS. Ṣùgbọ́n tilẹ̀ bá mọ ẹ lè pè wọ́n direct. Kọ̀ lọ́kànjọ́ òru yìí mẹ́sẹ̀jì ni ẹ sẹ́ndì sí wọn. Ṣé lórí lúpọ̀nà ọmọ tìjà ń tì kálára rẹ̀. Fún ẹ̀yin tẹ́ ń bèèrè nípa iṣẹ́ fùfú olókun. Léyìí tá a ti gbìyànjú ká láǹfààní. A ti kàn sí àfá ìmáṣà yìí. Ṣùgbọ́n bóyá network. Láǹfààní àti reach wọn. Èmi náà ti pè mí tẹ gbọ́ tó rìn. Wọn láǹfààní àti gbé. Gbogbo wa rí bẹ́ẹ̀ ń gbà náà. Gbogbo àwa ta wà ń platform. Ẹ gbọ́ àlàyé iṣẹ́ ẹlẹ́kùnrin ń gbà lẹ̀ bá mọ́. Bàbá àgbà ológun àrà ẹ fọkàn balẹ̀. Gbogbo àwọn tó pè yẹn sọ fún ọpẹ́ fún wọn ní èsì láàárọ̀ ọ̀la. Lágbára ìlédùmarè. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pè ẹ̀ má bínú. Àdìyeyé láti máa dágbére lórí ètò fún tèní tí ó tún fìdí jọmẹjọ lágbára ọlọ́run. Ẹni bá mi sọ̀rọ̀ lórí nẹ́mbà tèmi ti kálára mi 080-2795-2348 ẹ̀chá tìmí hàn. Àbí ohun tí mò ń sọ òye láti gbogbo tún ti jọmẹjọ lágbára lọ́wọ́ ìlédùmarè. Ẹ wàá tù mí àjórí ìkẹ́ àdágbére ká máa rẹ̀ lé ní wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́.
1: Ẹ̀yin ọmọ Yorùbá a kan yín náà nìyẹn. Àgbo ló kan yín. Ṣẹ́rí èmi kan mọ̀ kiri kan tó dá mi lójú ni pé
0: kí ni kan náà ò járe.
1: Mọ̀kọ̀mọ̀kọ̀ báyìí ni o lè ń kan. O lè tó pa ará ìwo náà ló ń bọ̀ wá parẹ́ ẹ̀ dẹ. Àbùkù ìwo òní kan wá o. Ẹni kò ní àrúgbó márúwá. Ayọ̀ ni mo fi ń ṣí. Ayọ̀ náà ni má tún pàdé yín lágbára ọlọ́run. Ìyá Ayọ̀ kò lè gbà kẹ́gbẹ́ ọmọ òun. Ẹ má ṣe ìdámẹ́wàá yín bí àṣà alárúgbó. Ẹ má ṣe ìdámẹ́wàá yín ṣí ìlébòmíràn.
0: Ilé ìjọsìn kankan.
1: Ibi tí ẹ bá ti rí wòṣàn gangan ni kẹ́dòrí ìdámẹ́wàá yín kò. Ọlọ́run ní àgbékalẹ̀ fún oríkálukú o. Ó ti gbé ìrìn àjò àjàkalẹ̀ fáwà. Ká sì má ṣe rere nínú ẹ̀ náà rókun. Àwa ó sì bára wa kalẹ́. Àdúrà wa yóò gbà o. Ẹ wà tó mi àjẹrí ike òun lorúkọ mi. Ó dàárọ̀ o.
0: Ẹ lúpọ̀nà ọmọ tìjà lorúkọ tèmi jẹ́. Ìwé wa kọ̀ọ̀kan jẹ́ 10,000 naira. Méjì jẹ́ 20k. Ẹni tó bá fẹ́ ní fashion méjèèjì lọ́wọ́ 20,000 naira. Ìyẹn ló dẹ̀ pé kálukú jùlọ. Bọ́rọ̀ ṣe jẹ́ rèé. Fẹ̀yìntì ẹ̀ máa tún béèrè nípa price ẹ̀. Tí wọ́n tún fi di ọjọ́ mẹ́jọ tá a máa pàdé. Ẹ lè pè mí lẹ́yìn ètò pàpá ìlò tí ilẹ̀ bá mọ́ láti bí aago 12 tàbí bí aago 3 lọ́sàn-án ọ̀la. Àwọn àkókò tí mo lè gbé kọ̀ ni èmi náà tún ní program tí ilẹ̀ bá ti mọ́ ń sìn. Ṣùgbọ́n bíi 12 wọ̀ bíi 1 láàrin wákàtí kẹ̀ máa fi gbé kọ̀. Àfi dago meta leyin gba ta ba kijima tan dago mefa role eh le send message nigba kigba to ba wi yin WhatsApp message in particular ma si dai lo lagbare le do ma so ti o fun fi ojo mejo ta ma pade ayo ati ninu ko ma je pin en kankan yin gbogbo eyin agba e ni wo gbogbo awa agba e ni wo eyin agbi mi e ni wo lagbare le do ma re gbogbo megbe erin ajo eda ni wo pelu ni kono mo ti janiti kalara re a ni sukun lori eni kene a si ni dolo leyin eni kankan wa oye ojo mejo awa na o lenu ope tora ti so wipe oni lojo ti oni lojo oja ti wa oni ti wa jire o ta wa na o da ope lori njo mejo Eledumare o tun sori okan tun fun wa o su ti tun ta fe bo si yo pe wa a si ri ti wa se nbe lagbara lo wa dani waye o dupe lowo yin o ogo tutun la fi lo su eleyi gbogbo en to lero ndale e ni sukun lori won o alaboyun e so kale layo o ma ba yin yo lagbara Eledumare papa julo to je omo egbe rin ajo eda be ni o ri lagbara Olorun e se o mori yin na ti ojo mejo o di

ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2026. Ilé túmọ̀ sí pé jímọ̀ tó ń ló gbẹ̀yìn nínú oṣù keje. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọdún 2026. Ilé tó wá ṣe dédé. Ọjọ́ kẹtàdínlógún. Ilé tá a mọ̀ sí 17. Nínú oṣù kejì. Sọ́far. Hijira 1448. Tá a bá ń sọ̀rọ̀ nípa kàlẹ́ndà Hijira àwa Mùsùlùmí. Òní lọ́jọ́ kẹtàdínlógún. Ilé tá a mọ̀ sí 17. Nínú oṣù kejìlá wà. Hijira 1448. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́lọ́n já ṣe lókè pẹ̀. Ká mọ̀ fi jímọ̀ tò ní ká mọ̀ fi dágbére fáyé. Ẹ á kìlá háúlá wà láàkú wọ́ta yìí lábẹ́lá. Màṣá Allá yóò da kò ní bàjẹ́. Láàárọ̀ tò ní ẹ tún gbádùn wa. Lábala àwọn abala tá a máa ń mú wá. Ẹ̀yin ti mọ̀ pé tò yìí abala mẹ́ta ló pín sí. Abala àkọ́kọ́ lórí ètò yìí òun la pè ní abala wá sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí tá a ti máa ń ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún wa, à á tún sí wá sí fún wa láàárọ̀ tòní. Gẹ́gẹ́ bí tí mo máa ń sọ wípé kò sí nǹkan tá a gbọ́ rí. Ìrántí ni kiní kan ló wà irọ́. Ṣé lórí ètò láti ìṣe wà sí ta fẹ́ ṣe láàárọ̀ ìrí ni? Àbẹ́ ẹ̀ tí ìgbọ́ rí ń bì kan irọ́ ni. Ṣùgbọ́n ìrántí ṣe pàtàkì. Ọlọ́run ló mọ iye nǹkan tá a ti gbọ́ rí. Bá a ṣe ń gbọ́ yẹn, òun náà láti gbàgbé. Òun náà sọ pé ká máa ran ara wa létí. Èyí dín ní láàárín wa létí láàárọ̀ tó ní pọ̀rọ̀ Ọlọ́run. Bákan náà abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Ó ní abala tá a pè ní abala hadith ọ̀rọ̀ ànábì. Sallallahu alayhi wa sallam. Ibi láti máa ran ara wa létí lábala yìí. Tá a bá ń sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ànábì. Èyí dín ní láàárọ̀ tó ní. À á tún ṣàlàyé yànnà fún wa. Ìyìn ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà abala àdúà. Ilé tá a máa fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Òun náà ni abala àdúà. À á tún ṣàdúà fúnra wa láàárọ̀ tó ní. Torípá àdúà ló ń gba agbára kọ́. Gbogbo nǹkan tó dáa ń fàdúà. Ní tó kù díẹ̀ káàtó náà ń fàdúà. Láàárọ̀ tó ní àtàwọn àtẹ̀yìn. Láàrin ìṣẹ́jú díẹ̀ àtún ṣàdúà fúnra wa. Ẹ̀mọ́ pẹ̀pẹ́ ta bá ti délẹ̀. Níbi wá sí ọ̀rọ̀ Ọlọ́run. À ń sin ojú òpó sílẹ̀ fẹ́yìn èèyàn atẹ́yìn gbọ́ wa káàkiri àgbà ńlá ayé. Tẹ́yìn náà láǹfààní àti bá wa dá sétò. Tẹ́ láǹfààní àti pè wọlé. Bóyá lórí nǹkan tẹ́ gbọ́ ni. Àbí nǹkan míì tó ń ru yín lójú nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Tẹ́ fẹ́ béèrè. Àbáyín dáhùn rẹ̀ bí ìdínà láà. Ìyẹn tá a bá délẹ̀ abala alákọ̀ọ́kọ́ lórí ètò tá a mọ̀ sí abala wá sí ọ̀rọ̀ Ọlọ́run. À á sin ojú òpó lẹ̀ fún yín. Ẹ ṣe tẹ wà ń bẹ̀ fún wa. Màṣá Allá. Ojú òpó yẹn rí bákan bákan lónìí. Àǹfààní lè máa wà láti wà lórí Facebook. Ṣùgbọ́n ẹ máa ń gbọ́ wa kitikiti báyìí. Ìkànnì ọmọlúàbí lẹ̀ ńlá àǹfààní àti máa tẹ́tí sí. Splash FM 105.5. Ilé ìtawà nílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Tó bá rí bẹ́ẹ̀. Ọ̀gá wa Túndé Ọláwúwo. Olóòtú ètò yìí. Àgùntàsọ lò kò ní bàjẹ́. Yóò máa dá sí kò ní bàjẹ́ inshallah. Iwájú lọ̀gá wa wà. Gbogbo tí máa sọ̀yàn dèrò ẹ̀yọ́ lọ́mọdé ò bá wọn láéláé. Àtàwọn ọ̀gá lọ́gà níléeṣẹ́ alálùbáríkà yìí. Lágbọ́ Ọlọ́run inshallah rahman. Ẹ ní padà sẹ́yìn. Bẹ̀yà kìlá áwúláwàlá kú wọ́ta yìí lábẹ́lá. Bákan náà. Ẹni tó wà lójú sẹ́fún ti sáà ta wà yìí. Tó jẹ́ kẹ́ ẹ máa láǹfààní àti máa gbé wa ketekete. Dọ́lápọ̀ Akíndàpọ̀ ni. Òun la jáná sí àgbà. Tí ó jẹ́ kẹ́ ẹ máa láǹfààní àti máa gbé wa dáadáa. Báyìí ṣe ń lé agbára lónìí nìyẹn. Àwa tájọ máa ń ṣe é.
atijọ wa nle agbara o a tun wa jọ se laaro toni o de ma dugun kan ma kan si to ba ri be oruko mi o yi pada omo yin ololufe yin na ni fodila to sheikh al ajal imam sharif din giwa akila pa loruko mi o ja so pe alaji alarafa jima ko ni baje insha allah.

0: òsítọ́lọ̀ kéwì náà ti wà nílé agbára o. àjọ ṣe bá ṣe jọmọ ṣe ni kò dẹ̀ ní bàjẹ́ ìṣọ́lọ́. kódà kẹ́lẹ́ bá mọ̀ pé àwọn náà ti wà nílé agbára wọ́n dẹ̀ ti pòpọ̀ àwọn àdìsú tún mú wá fún wa lónìí wọ́n tún fẹ́ gbé wa rìn ni o. ṣé tún máa jẹ́ àǹfààní fún wa. wọ́n ti tó jọ àdìsí mò ń wò tó pọ̀ nílẹ̀ òṣìṣẹ́ táìmù yìí ó bá rí bẹ́ẹ̀ fọ́líẹ̀tọ̀ fọ́dàlù mọ́ṣáròfà.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الواحد القهار بديع السماوات والأرض وهو العزيز الحكيم أدوكو فون أوباتونيوا أوباتونيوا لانيتان أوباتونيوا لوكوك أوباتونيوا لاپاپو أوباتونيوا تونينتاني ọba tó ni wá tó ni ń tà ní allahu akbar kabir olúwa dúpẹ́ o àdúpẹ́ fún gbogbo orí rẹ lórí wa adhahiru wal batin èyí tójú wá rínú orí olúwa dúpẹ́ rẹ èyí tá a rí olúwa dúpẹ́ rẹ olúwa o wọlá apá àdúpẹ́ àlékún orí mọ́ṣáláìṣe fún wa ọlọ́kùnso àtàníkúrálẹ̀ rọ́bàlá ní àdáyanrí àdúpẹ́ fún àǹfààní rírí àkọ̀tún ọjọ́ jumá eléyìí tí a tún ti rí lónìí ẹyìn orú rẹ nínú ẹ̀ láwa yìí olúwa ojúmọmọ rẹ àárọ̀ ọ̀sán tó fi di àṣálẹ̀ ọjọ́ ojúmọ yìí ọlọ́mọṣà jẹ́ kárí nínú ayọ̀ àtàláfíà bákan náà bàbá rí gbogbo àwọn iṣẹ́ ìjọsìn iṣẹ́ olóore tí ń bẹ́ńbẹ́ wọ́n ṣàyọ̀ǹda wọn fún wa láti ṣe bá a bá ṣe wọ́n dà wọ́n lù wá láyà kò gbà wọ́n fún wa wọ́lá òkùsọ àtàníkúrá láàrin allah akí ẹ̀yin olùgbọ́ wa gbogbo tẹ́ ti ń gbọ́ wa ní orí ètò wa àlàyé ẹ̀sìn islam tìkọ̀nì splash 1055 akínyìn ikú etí ìgbọ̀wọ̀ ẹ̀kọ́ àmójúbà wa ọba títí ń bá wa ṣe látẹ̀yìn wá tòníyìn náà kò ní ṣàlàyé bá wa ṣe wàlà àwọ̀lá kú ọ̀tá ilà àbẹ̀là abbas mohali ustaz akewi ojúlówó màálù ìbàdàn ìlọ́kọ̀ tèmi mo kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: وعليكم السلام ورحمة الله وبركاته. بولي يا عم في اللاين بولتي ما راوانا.
1: بابا.
0: آه. أدم متي كني في.
1: آه. عم في اللاي.
0: آه.
1: أو بوكو مانيا.
0: بوكو كوليني.
1: ما في وان وان.
0: فيلاتي يا عم لو بالو باندي لندي. فيلاتي يا عم لو بالو باندي.
1: ما فان ولي وي يا عم تجا.
0: wọ́n àwọn ọmọdé máa ń pojú lówó ọmọ lùbàdàn àwọn àwọn fìlà tó máa ń dé ní abẹ́rẹ́ kọ́lọ́hún ọ̀ṣà nù àwọn pé pẹ̀lú ògùn ọlọ́run iṣẹ́ ọlọ́run gbé ọ̀nà dé bẹ́ẹ̀
1: náà
0: táwọn náà lè máa gẹ̀ báyìí tí everything fún máa wà òkè
1: bó
0: lè yóò sì gẹ lé tí ẹlẹ́ẹ̀ òní báyàn lọ́lé àfi sùúrù kọ́lọ́hún ọ̀ṣà nù. ẹ̀yin fẹ́ rí ìlànà ò lè ṣe rí orí ojú òpó yẹn rí bákan bákan ọlọ́run kò ṣàánú. masha allah yóò dáa kò ní bàjẹ́ inshallah rama eléyìí tí ò ní pẹ́ sáàfin máa lọ sí abala àkọ́kọ́ lórí ètò yìí eléyìí tá a pè ní abala wá sí ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń láǹfààní àti máa tẹ́tí sétò yìí ẹ̀yin náà wò pé òkè ètò ẹ̀sìn islam ni wọ́n ṣe yìí kí ni àwọn ìrànlọ́wọ́ eléyìí táwa náà fẹ́ fi ràn ẹ̀sìn lọ́wọ́ ọ̀nà tẹ́ lè gba ràn ẹ̀sìn lọ́wọ́ pọ̀ ọlọ́run ní ẹ bá rìn sí mi ọlọ́run lọ́wọ́ fúnra mi màmá ràn lọ́wọ́ ẹ lè sponsor program bóyá ìṣẹ́jú márùn-ún ẹ má bá mi fi ṣàdúrà yẹ́là fún bàbá àti ìyá tó bí yín lọ́mọ ni kódà òun bá wà láyé àbí kán má sì láyé mọ́ èyí sì òkú ọ̀run nìkan lèyàn má ṣàdúrà fún o. òkè ẹ má bá mi kí àlùkòrò hàn ẹ fi béèrè orin kan níwájú ọlọ́run láàrin ìṣẹ́jú márùn-ún kan bá yín kí àlùkòrò hàn. pé alukuran ti won ke iwo kan daniyan pé bi an kankan lo nle ni o wa so pé olorun wo lan kan ti mo nle lore yi olorun dakun jo ma to mi lowo to fin ko ri bi lo fi lo sogun yen iwo daniyan si pé mo se alukiki alukuran yi bóyá mo ti bí mo fẹ́ bí sí nàbí mi jẹ tí ìbí rárá kàn sọ fọlọ́run pé kòwọ́là kùránì tí wọ́n ń ké ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run ló dẹ̀ ń sọmọ fún yàn kì í ṣe èèyàn wá wọlá pé ọ̀rọ̀ rẹ làwọn èèyàn ń gbọ́ káàkiri àgbà ńlá ayé yìí èyí tí ó ní alùbáríkà nínú ọmọlọ́run kò tààrí rẹ̀ sí mi tó bá sọ bẹ́ẹ̀ káwọn bọ kí alùkùránì yẹn wàá rí pé ó yára ó ṣiṣẹ́ jóògùn lọ àbí abala adéus tó ti ń sọ̀rọ̀ ànábì allahu akbar ànábì mani kó kàn ṣe ìṣẹ́jú márùn-ún lábala yẹn kán máa dárúkọ rẹ sí ìwọ lọ ṣe abala ìwọ lọ ṣe abala báyìí ni báyìí ni báyìí ni báyìí ọ̀rọ̀ ànábì mani mọ́jà àgbẹ̀ ò sí mbẹ̀ rú ẹni bẹ́ẹ̀ ó ti sọ ilé àtàlọ́ kìá ó mà gbogbo àwọn abala la fẹ́ kẹ bá wa so nígbọ̀wọ́ kó jẹ́ abala wá sí náà ni kò sáburú tó bá wá rí bẹ́ẹ̀ táwọ̀ bá wá ní gbogbo àwọn nǹkan yẹn ó dá kí ni àwa ń tà ní ṣọ́ọ̀bù wa tá a fẹ́ káwọn èèyàn mọ̀ pé à ń ta nǹkan báyìí à ń ta nǹkan báyìí kódà tó bá fẹ́ kán mọ̀ lamẹ́ríkà pò ń ta nǹkan báyìí ní ṣọ́ọ̀bù báyìí ìwọ gbé wá síbí báyìí ó ń wò pé ó jẹ́ ìdájẹ́ àbí wọ́n ń gbé wa káàkiri àgbà ńlá amẹ́ríkà london kò sí ìlú tí wọn ò ti máa gbé wa káàkiri àgbà ńlá yé kí wọ́n náà bá tún gbé wá ìyẹn ìpolówó wọ́n jẹ́ agbẹ́ ò sí mbẹ́ wọ́n máa gbọ́ káàkiri àgbà ńlá yé tó bá wá rí bẹ̀ táwọn pé ara mi lè ṣe gbogbo eléyìí kí ló fẹ́ máa fáwọn èèyàn kódà kò jẹ́ pé owó lo ní tó bá máa fáwọn èèyàn lórí ètò yìí kó mọ fi ṣètọrí àánú oúnjẹ ni wọ́n ní ni ráìsì gàárí ẹ̀wà àbí ohun tọ́lọ́run bá bún ẹ kódà kò jẹ́ aṣọ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó lè máa fi tọ̀ lórí ètò yìí tó yẹ pé tó bá ń fáwọn èèyàn ó máa dárúkọ rẹ̀ ó sì máa gbalada wọ́n fi sùn kankan níwájú ọlọ́run mọ́jà gbé òsì ńbẹ̀ ó máa gbalada eléyìí tó pọ̀ níwájú ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ẹja fẹ́ máa lọ sí abala àkọ́kọ́ tá a mọ̀ sí abala wá sí ọ̀rọ̀ ọlọ́run ẹja gbà bí ìwọlé mọ̀ bọ́ọ̀nà.

0: wá sí ọ̀rọ̀ ọlọ́run. Ẹ rí pé mo sọ pé kò sí nǹkan tá a gbọ́ rí. Ìrántí ni la fi ń rana wa létí. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ já wo ọ̀rọ̀ ọlọ́run nínú àlùkòrò eléyìí tó ń bá wa sọ̀rọ̀, tó fi ń dá wa lẹ́kọ̀ọ́. Pàápàá jù làwa mùmìnì, kìí ṣe mùmìnì nìkan o, ìwọ tó bá ti ń jẹ́yàn. Ṣùgbọ́n ó kàn ó make mention àwa mùmìnì ni.
1: Ọba tó rè tá ń payà bẹ́ ni.
0: Nínú àlùkòrò
1: ọba tó dá sọmọ ni pé lè ní pé.
0: Kí ni Ọlọ́run wí tó fi bá wa sọ̀rọ̀ láàárọ̀ tòní?
1: Ọ̀dàlẹ̀ ni pé.
0: Bada istiaza wal basmala.
1: Àtàyà tọrùn kò ṣẹ́dá wọn ẹ.
0: Kọ́dí àfọlá alìmọ̀ mìínú.
1: Pẹ̀lú àwọn ọmọ Adam.
0: Alẹ́dí náà ń fi sọ láti inú ṣọ́ọ̀ṣì òun. Wọ́n lẹ̀ dínà ó mú àná lágiwí mọ́ orí dùn.
1: Yẹ̀sìgbọ́
2: alọ́pọ̀rọ̀ ọlọ́wọ́
0: bá ní. Wọ́n lẹ̀ dínà ó lè sàkán ti fa ìlú.
2: Ìwé lásán.
0: Wọ́n lẹ̀ dínà ó lè fúrú jí ní àfisùn. Ìlà àlà àṣìwájú ní àwọn mọ́lákàtí àìmánú. Fàyínà ó gẹ̀rù màlúmín. Màlúmínà fàmà ní ptaga wàrọ̀ àdáàlẹ̀ká fàwùlà ìka òmùlà àdù.
1: Dájọ́ òdòdó tó ṣe dájọ́.
0: Sọ̀dọ́kọ̀ lọ òmùlà náà rí.
1: Adájọ́ ò dáre ní àbí.
0: Masha Allah. Ẹja gbọ́rọ̀ ọlọ́run yìí.
1: Wá ṣá
0: ẹja. Ẹja gbọ́ yé dáadáa.
1: Tó pamọ́ lọ́lọ́run.
0: Ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú àlùkòrò
1: wọn. Àṣírò iṣẹ́.
0: Ó ní kó di àfọlá alẹ́ mọ́ mi nù.
1: Ó pàdé wá jábọ̀ kẹ́yẹ́ pọ̀rọ̀ sàtì.
0: Ọlọ́run ní.
1: Irọ́ mọ́ o.
0: Kọ́dí tó lò ń bẹ̀ yẹn.
2: Ọlọ́run ọba mi.
0: Tàkíkù ni wọ́n máa ń pè.
2: Àlọ́ sọ pé Kùránì ìwé lásán.
0: Ìyẹn àwọn oníkéwú.
2: Ọlọ́run
0: bí mo ṣe wúyẹ nísìn. Inú sátàkì ó ti dùn pé ọ̀kárí ọmọ yìí. Bó ti ẹ̀ máa pọ̀ yìí tó wí kò wí dáa. Tọ́ba dẹ̀ lo kọ́dí táàkì kù fún nǹkan. Ọlọ́run kan pamọ́ nǹkan yẹn ni o. Nígbà tí wọ́n náà bá ń bọ́ wọ́n sọ̀rọ̀ tó ń sọ pé ẹ̀sán kó mò ń sọ. Ó dẹ̀ mélòó rẹ. Ó dẹ̀ mẹ́ta rẹ̀ sàn pé. Ọ̀rọ̀ yẹn máa jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé ó jẹ́ òdodo ni. Ọlọ́run wá ní mọ́jà gbọ́ òsì ń bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùmìnì. Lọ́kùnrin ni lóbìnrin. Àfúláhà.
1: Oríṣẹ́ jẹ́ láyé.
0: Ẹ ti jèrè.
1: Sáré.
0: A ti jèrè.
1: Síra tó fún Musa.
0: Tọ́ba níta ni ó jèrè gbogbo aláàlọ́wọ́ sókè. Bóyá ẹwẹ́ tó bá fẹ́ jèrè kó náwọ́ sókè. Kálukú ni ó máa náwọ́ sókè pẹ̀lú ọ̀n jẹ́ ń jèrè.
1: Òfin
0: ìta. Bóyá ìwọ náà tó ń gbọ́ mi sọ pé ọlọ́run dákun jẹ́ ń jèrè. Láyé àtàlọ́kì yà ó máa.
1: Sọ̀búrà.
0: Kálukú ti máa ṣe ládùúrà. Orí ẹni tó bá ráyé wá. Láfíìdì kìí ṣe tó kọ́lé méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá o. Ẹni tó bá wáyé tó bá jèrè.
1: Pọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní rọmọ.
0: Tó sì ṣe kíni tó dálókè àwọn ọmọ tó tún rèrè jẹ. Ru ẹni bẹ́ẹ̀ ló ráyé wá. Ọlọ́run wa ń bá wa sọ̀rọ̀ pé kó dé àfúlá àlùmọ̀ mìíràn. Májà gbọ́ òsín bẹ́ẹ̀ gbọ́ mi ní ti jèrè. Ọ wá fi kọ́má sí pé. Àwa tá a jèrè ẹ máa gbọ́ àwọn tí ó jèrè o. Ntí ó mú wa jèrè láyé àtàlọ́ kìí àmọ́ ẹ máa gbọ́ o. Kémi tí mò ń sọ máa gbọ́ kí ìwọ tó ń gbọ́ náà máa gbọ́ dáadáa o. À á jèrè lóòótọ́ ṣùgbọ́n pẹ̀lú àwọn kọ̀ǹdíṣàn kan ni o. Ọlọ́run dákun já mórí bọ́ o. Nínú àwọn kọ̀ǹdíṣàn yìí o.
1: Tó ti sàtọ́ tẹ́lẹ̀.
0: Káwa náà fi tiwa jọ àwọn òṣìṣẹ́ sọ kéwì o. Ọlọ́run kò ṣàánú. Ẹ á máa gbọ́ àwọn tí ó mórí bọ́. Nínú àwọn tí wọ́n jèrè. Ó ní alákọ̀ọ́kọ́ lẹ́dí náà hún. Fi sọ láti ń kọ́ ṣùrù náà. Ibi tọ́rọ̀ wà gangan nu. Tásìkò òrùn bá tó. Kálukú dìde á lọ kírun. Ẹni tí ó jèrè láyé àtàlọ́ kì í ó mà. Nínú àwọn mùmí tó ní wọ́n jèrè yẹn. Tásìkò òun bá ti tó yóò lọ kírun. irun wakati marun ojojumo ko ni fi sere subo iyoki zor iyoki asri iyoki magrib iyoki isha iyoki o tun wa ki fia oko ti ha ni awon asiko re bi mo se nso ye kaluko ma je are wo awon ko so nkirun eleke to ba nki so nki lawon asiko re eleke to ba nki so nki pe eri pe lo nkan ko mu irun wa irun lo ko fi se akoko ninu en ti o jere ninu nkan to ko da ko irun kikini iwo to wa je musulumi to so e lo ko musulumi o ya yera re wo won de lawon ti o je ilayata lo ki o ma akoko nu won ni pe alladina hum fi salati in khashi'u irun o ma lo dede lásìkò tó yẹ kán kí n ò ní fi ṣe rárá ẹ já wò lásìkò tá a wà yìí lásìkò orun kí là máa ṣe lọ́wọ́ tó bá ti ẹ̀ bọ́ sí àsìkò bọ́ọ̀lù ilé bọ́ọ̀lù kálukú wà wọ́n tún na tíìmù ẹlòmíì ibi tó bá ti ń ronú wọ́n tún jí fóònù ẹ̀ lọ lásìkò orun ẹni tí ò bá dé ẹ̀wọ́ bọ́ọ̀lù nkan tó ní o máa ṣe lọ́wọ́ nkan tí ò ní nítumọ̀ ni bẹ́ẹ̀ bá wà nídìí ọjà kò ní lè kúrò nídìí ọjà rẹ̀ wọ́n ó máa pèrún yóò máa òkú bíá tó ń bá lọ kírun yẹn bí àsìkò yẹn ní kọ́sọ́mà ó wà á ẹ wá máa wọ ọlọ́run kọ́sọ́mà ò ní wá tí wọ́n fi kírun dé àwọn tó lọ kírun ó tún bá ń bẹ̀ kò tiẹ̀ ní rẹ́ni kí pé ẹ kú jókòó gan débi tí ó sọ pé òun fẹ́ rí kọ́sọ́mà

yálà owó, yálà ọ̀rọ̀, yálà dúkìá. Ẹlòmí ò láfọkàntán. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ tó jọ́rọ̀ àṣírí fún ẹ. Mo dẹ̀ tú ẹni yẹn láṣìírí. Ó sọ̀rọ̀ ayé ẹ̀ fún ẹ. Mo dẹ̀ tú láṣìírí. Ó fi nǹkan pamọ́ sí ẹ lọ́wọ́. Mo dẹ̀ ná nǹkan yẹn. Àwọn ọmọ yìí o, bàbá wọn ìyá wọn. Dúkìá wọn ni ṣùgbọ́n torí pé ó jẹ́ ẹni tó súnmọ́ bàbá àti ìyá wọn. Àkó dúkìá ilé ọlọ́wọ́ káwọn ọmọ yìí fi dàgbà. Ó dẹ̀ kó dúkìá yẹn, ó dẹ̀ bá yé ẹ̀ jẹ́. Ó dẹ̀ fi jẹ́yàn fi tọ́jú àwọn ọmọ tiẹ̀. Ó wá dà àwọn ọmọ ọlọ́mọ sádànwò. Ìwọ tí wọ́n fi àmọ́ náà sí lọ́wọ́ pé gbà fi pamọ́. Tó wá túrú ẹni bẹ́ẹ̀ láṣìírí. Àbí tó túrú ẹni bẹ́ẹ̀ sí hòhò. Wọ́n jẹ́ agbẹ́ ò sí bẹ́ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ náà kò sí nínú àwọn tí wọ́n kà fún wa pé àwọn náà ó sorí láyàtà lọ kìí ọmọ. Ilé tó wá fi parí ẹ ni pé wàlẹ̀dínà ọmọọlá sọlá wàtí ń yọ á fi sù. Àwọn ẹ̀pọ̀ tí kò sọ lókè òun ló fi bẹ̀ nípa ọ̀rọ̀ irun yẹn. Ó tún wá mú wá níparí pé wàlẹ̀dínà ọmọọlá sọlá wàtí ń yọ á fi sù. Àwọn tí wọ́n máa ń sọ wákàtí márùn-ún wọn tó yẹ pé yóò mọ pé pérépéré. Ṣubúì ni Zúrì ni Ásírì ni Mágírì ni Ṣáì ni. Ó ní tí wọn ò kí ń fi ṣe rárá. Ẹ̀pọ̀ ọ̀run ẹ ló fi bẹ̀rẹ̀. Ọ̀run ẹ náà ló fẹ́ so lẹ́nu sí. Ó ní tí wọ́n ń sọ wákàtí márùn-ún wọn déédéé. Ó ní ùláyíká ọmọlúwa rìsù. Ó ní àwọn tá a dárúkọ yẹn tí wọ́n ń sọ ìrún wọn dáadáa. Tí wọ́n ń yọ sàkà wọn dáadáa. Tí wọ́n jìnnà sí àwọn ìwàkiwà. Bákan náà. Ní tá a fi pamọ́ sí wọn lábẹ́ lọ́kùnrin lóbìnrin tó yẹ pé lẹ́tọ̀ wọn nìkan náà fi ń lọ jẹ́ kó lẹ́tọ̀ sí i. Gbogbo àwọn tó ń ta ẹ pé a tún fi gbà fipamọ́ sí lọ́wọ́ tí wọn ò yí ìjàmbá àdéhùn. Ó wá fi parí ẹ̀ pé wákàtí márùn-ún yẹn tí wọ́n tún sọ ní ùlà àyíká ó ń mọ̀ lọ́wọ́ àrìzù. Tó ń gba àwọn ilé pátápátá ni wọ́n ó jèrè o. Ọlọ́run dákun já jèrè o. Ó wá ní èrè kékeré nìkan kọ́ o. Ó ní alẹ́dínà yóò rí ṣúná fúrídàósá ń fi àkọọ́lìdù náà. Ó láwọn tá a dárúkọ yìí o. Yàrí ṣúná ẹ̀mọ́ ìbínú. Yàrí ṣúná fúrídàósá. Ìta fi san wọ́n lẹ́sàn. Ogún tí wọ́n jẹ òun náà ni àlùjẹ́nà fúrídàós. Ibẹ̀ la kó wọn sí. Àlùjẹ́nà fúrídàós ni wọ́n wọ̀. Yàrí ṣúná fúrídàósá. Ibẹ̀ ni wọ́n wọ̀ àlùjẹ́nà fúrídàósá. Kì í wá sí pé wọ́n wọ̀ bẹ̀ wọ́n jáde o. Òun fi àkọọ́lìdù náà. Ibẹ̀ ni wọ́n wà tí wọ́n máa gbébẹ̀ lọ gbére. Ibẹ̀ ni wọ́n wà tí wọ́n máa gbébẹ̀ lọ béèrè tálọ́kì àwọn ọmọ fi dé. Allahu Akbar Kabira. Ṣé ẹ rí pé Ọlọ́run tóbi lọ́ba. Tó bá rí bẹ́ẹ̀. Ó dọwọ́ èmi àti ẹ o. A sì ojú òpó sílẹ̀ nísìn. Gbogbo àwọn kan tá a kà fúnra wa yìí. Àtèmi àtẹ̀yìn. Àlòlè bọ́ńbẹ́. Àtèmi àtẹ̀yìn. Tí Ọlọ́run bá wa sọ̀rọ̀ pé a ti jèrè lọ́jọ́ gbọ́dọ̀ kìyà ó mà. Ẹ dákun ẹ sọ fún mi. Báwo la ṣe fẹ́ ṣe é? Tá a fi mórí bọ́. Ìn tí wàá sí ọ̀rọ̀ Ọlọ́run sí wà fún náà ni pé gbogbo nǹkan wà tó bá jẹ́ wàkiwà àti ìwà tí ò da pátápátá wọn fẹ́ kásákò ń bẹ̀ ni o. Tó bá tiẹ̀ jẹ́ pé ìwọ ti wá ń wúrú wà yín bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Bó o ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kì í tó yẹ kó o ṣàtúnṣe àfi kó o ṣe o.

torí téyàn bá tún gbọ́rọ̀ ọlọ́run tí ò bá tún ṣe kíni tí ò bá tún mú lò. Irú ẹni bẹ́ẹ̀ ó tún gbígbà tó yẹ pé ẹsẹ̀ ó tún mú tún máa pẹ̀sẹ̀ mẹ́sẹ̀ fún ni. Ó gbọ́ ọlọ́run pé nǹkan yìí ò dáa. Ó tún wá ń tẹ̀síwájú lórí ẹ̀. Ní tí wàṣẹ ọlọ́run wà fún nìyẹn. Tó bá rí bẹ́ẹ̀ ó dọwọ́ ẹni kọ̀ọ̀kan o. Ó dọwọ́ èmi, ó dọwọ́ ẹ̀yin o. Ìbẹ̀rù ọlọ́run ṣe pàtàkì. Ó dẹ̀ ṣe kókó nu ayé wa. Wá àṣẹ ọ̀rọ̀ ọlọ́run tààrọ̀ èkó ní jù báyìí lọ. À sì ojú òpó sílẹ̀ báyìí. Ẹ bá wa dá sí láàrin ìṣẹ́jú díẹ̀. Tí àwa náà tá a bá ti dá sí báyìí.

0: Number akoko 070 14 47 57 70. Eri gbe mo fa balẹ pe ni kokan ni 070 14 47 57 70. Yen 70 niyen. Number akoko ni number keji to tun wole agbara wa 070 69 49 3000. 3 ati odo meta niyen o. E tun ni na gbo lekan si 070 6949 3000. Awon number yen ni to wole agbara wa tele ba fi dasi to ni le agbara laaro to ni boya ki npe number yen ni kokan si ke awon olubo je pa awon ti npe number yen. Number akoko to wole agbara wa 070 1447 5770. Number elekeji 070 6949 3000. Awon number meji te le fi pe wa wole agbara niyan laarin bi iseju die ta fi bo si abale elekeji na ni bi laarin iseju marun iseju kan fe yan kan oro Olorun la gbo yi leyin fe da si nbe a so pe en to nso at en to ngbo na ni yo satunse tori pe ko se nti wa se Olorun le ba wi. Assalamu alaikum. Wa alaikum salam. Oruko yin bi te tin pe wa
1: Alaji lati Bolanle lati Oke o.
0: Lati Oke o le tin gbo wa ketekete bayi
1: beni
0: masha Allah
1: aku sholwa Olorun ma so agbara to.
0: Amin.
1: Wa limo ko karamo yin insha Allah.
0: Amin.
1: Amen.
0: Ojuti kaloku fi ma wo nkan ototo iti ta kaloku ma fi gbo ototo se ma pe system on kaloku na ototo na ni ko le bara mo sugbon in te so yin na oro gidi ni. Wa alaikum assalam wa rahmatullah. Oruko yin je tin pe wa
2: ni se sita se wa so lan se mo kire akojima ani se le so pin.
0: Amen.
2: Nkan te mo kan fe se lana yin na ni pe o gidi oro ni e ba wa so bi ala Ọlọ́run sọ̀rọ̀ wa lọ́rùn kò lè dàbí báwa gangan ká sọ̀rọ̀ ra wa lọ́rùn. Bí ọlọ́run fẹ́ sẹ́ran mi lọ́rùn, màá máa ṣe nǹkan mi. Ṣùgbọ́n àwa gangan ni kí àwa gangan fi rọra wa lọ́rùn gangan ni kókó. Táwa náà bá fi ṣe rọra wa lọ́rùn, àní kọ́ lórí pé kọ́lọ́run fẹ́ sẹ́ran mi lọ́rùn fẹ́ sẹ́ran mi lọ́rùn fẹ́ sẹ́ran mi lọ́rùn títí tí ọlọ́run sọ wá sọ yìí pé àsìkò tó ká mọ̀ bọ̀ táwa ní rí iṣẹ́ kankan jẹ́ níwájú ọlọ́run.
0: Ọlọ́run kó lá wa ń b Kọlọrun sánú. Amin ya Allah. Ẹ ṣeun.
2: Àlàyé ti rí ẹ̀mí.
0: Number akoko ni enikan ti wa lapa bi assalamu alaikum wa alaikum assalam wa rahmatullah uruko yin bi te tin pe wa
3: ele a aisha lati emo roba buru aji
0: e ka bo sori eto yi ma
3: e jo tori e na gbogbo ta gbo na mi se mi wa fe so won mi te ke pe mi je lo bo na o ti se pupo ro mi lo lati ma se lori gbogbo ipe a n kinu nkan kan to da to fi mo mọsalasi ile o na la n se amo ipenija kan to wa sele si ni won fi so pe ọlọrun to wa fi nile bi mo se n fọ ile ọlọrun ti mo n se everything lawon eyan wa n na mi o je kiki niyan dun mi mo wa tun dogbon ye awon nkan kan ti mo n se ni mọsalasi kale
0: e na awon eyan na yin abile pe
3: bẹẹni
0: nipa kini kile se tan na yin
3: e ma gbọ mi egbon ọkọ mi iyawo e lo kọkọ na mi ijo tin ba ti kọkọ se kini yan boya mo fọ mọti abi kini ni ma wa wo ba se ti mo se fọlọrun se ko da ni ati opon mi fi ile ona mo wa wo ba ki wa ni ese mi
0: e ma gbọ e ma gbọ ma te ba lo pon mi si mosque abi te ba fọ mosque egbon ọkọ yin wa na yin abi kile so
3: lára táìmù ìgbà náà ni bí àwọn èèyàn máa ṣe bí àṣìṣe sí mi torí akọ mọ́ńkẹ́ mi ní akọ mọ́ńkẹ́ ìyọmọlẹ́kẹ́ òkan gan náà ti wá náà mi léṣùn pé mo nà mọ́ kódà ó wá jẹ́ káwọn iṣẹ́ olóore yẹn kó fẹ́ sùn nígbà àbí mo tètè súnmọ́ lọ́n jù ni àbí bàtà.
0: Ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn ò fi gbogbo ara yí wa dáadáa torí ara fẹ́ là wá bí a ti orí ọ̀sára kí o bá pe nọ́mbà wọn ẹ lè pè wọ́n padà ni ẹ má bínú torí pé àgbọ́rọ̀ yẹn yé dáadáa tó ẹpọ́ yẹn la fi máa ní ká máa fà àwọn kọ́ṣẹ́ tá a máa béèrè lọ́wọ́ yín kankan ọjọ́ ó lọ ṣùgbọ́n ẹ lè fi ara balẹ̀ ṣàlàyé fún wa bí a lẹ́yìn ètò tí ẹ rí wọn fa pe nọ́mbà wọn láìpẹ́ wọn bá yín dá sọ̀rọ̀ yẹn torí pé mi rí ibi téèyàn ti lè máa túnlé ọlọ́run ṣe táwọn kan wà sọ pé òun ṣe ń túnlé ọlọ́run ṣe tí wọ́n máa nà yàn ìyá fẹ́ rí bákan o torí ẹ̀ mo fi sọ pé táwọn òṣèlú àti kéwù wà fúnnu ó ṣàtúnṣe ní gbogbo ibẹ̀ yẹn pátápátá ìyẹn ní apá ibẹ̀ yẹn ẹ já wo ìpè kan sí torí ọjọ́ náà pẹ́ lọ kalibà gbádùn àwọn hadith ilé tí wọ́n tún kọ́ wá láàárọ̀ tòní náà mashallah ẹnìkan náà tó ti wà ní apá ibà yìí tí wọ́n ti ń pè wá wọlé assalamu alaikum.
4: Christian lèmi o.
0: Ẹ káàárọ̀ sá.
4: Gbogbo tí ẹ sọ ní ìdájí yìí gbogbo ẹ̀ pátápátá láàrin ilé ọgbọ́n kọ́ nínú rẹ̀ ọlọ́run á túbọ̀ máa rìn lọ́wọ́
0: àmì
4: alẹ́ máa gbé
0: ẹ ṣe àdúgbò sá ẹ ṣe àwọn ọmọ lórí mọ̀ṣálá ẹ ṣeun o torí tó pẹ́ lómi yóò ní pé ìtàn ṣeun ọ̀kan táwọn mùsùlùmí yẹn ṣe kò dẹ̀ kan sọ wá kan lóòótọ́ ṣùgbọ́n àwọn sọ pé kírísítẹ́nì làwọn jẹ́ pé àwọn kírísítẹ́nì ò lè má pè wá wọlé lórí ètò yìí dáadáa tí wọ́n bá wa dá sétò yìí ẹ ṣe adúpẹ́ kú ìfẹ́ kò ní bàjẹ́ bí ìdìnàlá pé máa ń wọlé àti ń lọ sí bàbá abẹ́lẹ́ lẹ́ẹ̀kejì ọyá sàmàlíkùn ẹ bá gbóhùn sókè orúkọ yín tẹ́ ti ń pè wá. Kí lẹ sọ sá? Láti àdó àwáyé lẹ ti ń pè wá báyìí. Náà mo. Àmì àtẹ̀yìn. Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ ṣeun láti àdó àwáyé. Mashallah. Ẹ ṣeun. Ó lè já ṣe báyìí. Bí a kí orókè ń bẹ̀ yẹn. Tábà ń wojú ago wa. A rí pé kò kásá pé a kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ilé ti a ní. A lè lè fi bí abẹ́ ogún ìṣẹ́jú náà gbọ́ àdé. Ká tó ń jó mọ́ ìtì àti gbọ́. Ọlọ́run jẹ́ kí ó ṣe wá láǹfààní. Tó bá rí ẹ̀ mọ́ ẹ̀ tẹ́ ń pè mọ́ ìbínú. Tó bá di ọjọ́ mi àyè tèmọ́ sí ojú òpó yẹn lẹ̀ dáadáa torí àsìkò wa tí ò tó nǹkan ni àbáníká tó ń máa gbọ́ láti ọ̀dọ̀ yìí tí ẹ̀ ń gbọ́ wa nílé tó bá rí bẹ́ẹ̀. Ẹja máa lọ sí abalẹ̀ lẹ́ẹ̀kẹta mọ̀ sí abala àdísọ̀ ànábì. Tó bá rí bẹ́ẹ̀ bá ṣe máa ń ṣe ní ẹja gbà bí wọlé.

0: A'udzu billahi samiul alim minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Walhamdulillah. Wassalatu wassalamu ala Rasulillah sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa man wala. Ihdinas siratal mustaqim. Ihdinas siratal mustaqim. Ihdinas siratal mustaqim. Atunduko efo ba Allah. Ti o ba ni se abala koko lori eto alaye Islam ni rorun fun Haji Sharif Magiwa Kilapa ti won tun ti yenana awon eko alowo yebiye ito won o sera lati nu oro Oluwa ba tin se Al-Qur'an ti won tun ti se fun wa adupe Olorun se si so re rorun gbigbo ton tagboye re o tun se rorun fa wa ta gbo na abi Olorun o ku si bi mimu lo re kale lo kale sanfani be laye atorun olorun mo sai royun na fun wa wala hawla wala quwwata illa billah eba ni ba ya bala keji ta mo si abala al hadithi oro annabi ni bi atun gbe ma n salekun ogbon salekun ima lati le ko asiwaju eda annabi wa muhammad sallallahu alaihi wasallam ibe na la tun wa yi si baba ti mu qur'ani tan hadisi na tun ni o se keji nínú àwọn orísun ìmọ̀ eléyìí tó jẹ́ ti islam ibà ìtàwọn agbéyẹ̀wò lónìí ó ṣeéṣe kó jẹ́ pé hadith ẹyọ kan náà lá mẹnuba nítorí pé hadith tí a fẹ́ fi bẹ̀rẹ̀ yìí ó napá já díẹ̀ kìí ṣàwọn oníṣókí ṣókí ṣókí tá a máa ń sábà yẹ̀wò ó náà ni hadith kan tí a fa wa imam ahmad àti al-hakim tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ fún wa wọ́n gbà wá látọ̀dọ̀ àfàwà abdullah ọmọ amri kí aláwọ̀ kò bá níyọnu sí bàbá àtọmọ nítorí pé àfàwà abdullah yìí àti bàbá wọn tí ń ṣe amri yìí sọ̀hábà ni wọ́n ẹ̀yìn o àwọn méjèèjì ni wọ́n bá ànábì lò gbà tí wọ́n sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé inna nabiyya allah nuhan sallallahu alayhi wa sallam lamma hadartuhu liwafa qala libni inni qasun alayka liwasiyya amuruka bithnain wa anhaaka anin ithnain amuruka bila ilaha illallah فإن السماوات سبع والأرضين سبع لو وضعت في كيفة ووضعت لا إله إلا الله في كيفة رجحت بهن لا إله إلا الله ولو أن السماوات سبع والأرضين سبع كن حلقة من مبهمة فصمتهن لا إله إلا الله وسبحان الله وبحمده وسبحان الله وبحمده فإنها صلاة كل شيء وبها يرزق الخلق وأنهاك عن الشرك والكبر صلى الله عليه وسلم أبان يبان نبي بني Allahu akbar. O didi oro loro yi, oro to lagba po ni to ko kun be. Fakia fakia. Ni bi oro yi wa ni agbara de ni pe oro to ni se pelu awon anabi Olorun meji ni. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam awon na so to ide ti gbo ti wa. Sugbon ki yi soro ti won ganga na. Oro ta nabi kanu awon asiwaju ti won na ti so. Oni to ba le ki ola wa fi mo awon ninu awon ona ti ma gba fi nkan mo si Olorun won kuku ba na bi Olorun laye ko da won ba ko le re tori afo ti nbe laarin won afo to gbo to lagba po ni anabi ta nso yi anabi te yo je pe ninu awon ojise ninu awon rusul ato si ijan nabi soto ni nubuwa oto ni ijan nabi oto ni jojise nínú àwọn ànábì tí wọ́n tún jẹ́ òjíṣẹ́ mọ́ ìjà ànábì wọn to je pe oni beji lo ba leke ola se ti won gege bo se se ti baba Fatima akoko ninu won on la nabi to soro yi ti akeyin de gbegban na wa tun ro oro re fun wa ta loluwa re bi o se nabiyullahi nuh annabi olohun oba tin je nuh alayhi salatu wassalam nibi ta nabi wa nife asiwaju re ide de gbolohun ta fi mo ntoro ike ati ge fun baba Fatima to yato si tawon to ku on lohun na wa lo fun asiwaju re yi eri ki baba daruko awon annabi un lato ketele a ma so pe alayhi salatu wassalam sugbon to ba dori asiwaju eda baba Fatima laba ni sallallahu alayhi wassalam nigba annabi na wa daruko ga re yi o wa lo gbolohun ta mo nlo fun lo fasiwaju ni inna nabiyallahi nuhan sallallahu alayhi wasallam eh oni te ketige de deru eleyi to n ta tolorun yo se fun asiwaju eda ina ni ko bohun se fasiwaju omun ye na o na nabi nuhu ta daruko yi lamahadartuhu alwafa nigbati titan to fe deba ti njo pe baba tin ri pe to ile n to lo o on le tin fi apari sunha lejo ile tin to lo o sawa nabi olohun o ku mo ti won emi ate ile mama sugba wa nabi olohun o ma idi lara ona pataki ta fi mama ni wi pe ise olohun ti won wa je o gbodo nibi ti won fenu re gun won kan ki dede dadura ra yo ni bi ti won gbodo pari ise yen won ba ti wa pari ise un oba to ni won ituma fi won ke ma da won duro mo bi pari ise won na ni ma nsaba sai atokun fun titan isemi won bi se ba si ti dogongo oba to ni won jo mo pe ise ta ran o ti je pe gege bo se se fun asiwaju eda nabi wa muhammad sallallahu alaihi wasallam to nigba to oro da bayi fun baba aswa anabi nuhu yi woni baba yi o wa pe awon mo re jo o so fun won pe eyo mo mi mo fe so asole kan fun yin mo fe so wili fun yin wili mi e je so fun yin bayi gege bi anabi lukman abi enire lukman bo una se se fa awon mo ti e na e wa gbo kini baba yi kila sole to so fun won kini wili to ka fun won se ile ogun oko ogban ile rerere leka leka owo tulu tulu la kanti ni bi fi owo pamo si ti on lo ka si won leti eyo e je ka gbo gbo su je pe bawo ba se wili ti wa nta gbele lori nu bawo omo wa aye aye aye ta wa to fi je pe ngba eyin a n lo na ari nkan kan mu lo aye na latun di ile da won omo pe eyin omo ya ibi mo ti bere eyin na etun be etun ibi mo ti pari eyin etun bere nbe aye yin na ni se aye yin na ni awon anabi olohun yi so ni dogun tan file fa won omo won ti won sa so le fun won le lori anabi wa muhammad oni asiwaju awon anabi nuhu nigba ti won mo so so le won won so fun awon omo won wi pe eyin omo mi o asole ti mo fe so fun yin yi ninu re in pa yin lase ke ma se nkan meji kan bakan na ni pe in ko fun yin lati ma se awon nkan meji mi mo fe pase sise awon nkan meji kan mo si fe le yin jina ni bi awon wa baje meji mi kila awon ti anabi nuhu to pa awon omo re lase lati ma se oni mo pa yin lase ke je ni ti o ma wi gbolohun la ilaha illallah eyin na wi be nile ejajo wi la ilaha illallah iba ba se wi m lasan ha ati sanfani afa yi won ni opa ome lase pe kan ma wi be o ni idi ti mo fi pa yin lase sise be ni pe bi won ba ko sanmo mejeje sanmo olohun mejeje bo se tohun to idebi to ba leke o wa wa ala ola wa ati ile mejeje tin se gbogba papo ile patapata ti won wa gbe won sori osun won kan tí wọ́n gbé wọn sórí òsùn wọn wọ́n ṣe tó yẹn tán wá tún gbé gbólóhùn la ilaha illallah téèyàn ń wí yìí tán gbóhùn náà sórí òsùn wọn míì ànábì nuḥu ó ní dájú sáká la ilaha illallah yìí nìkan o yóò tẹ̀sùn wọn ju gbogbo ayé àti sánmọ̀ yẹn lọ allahu akbar gbólóhùn yẹn nìkan yóò sì já skéèlì ju àwọn gbogbo nǹkan tá a wí yàn ẹ bá a bá ń sọ pé wọn kó sánmọ àti ilẹ kì í ṣe sàn gbogbo tí ń bẹ nínú ayé àti ọrùn là ń sọ ń parẹ o àtẹyìn àtàǹjànú àti gbá àti màláíkà àti gbogbo tí ń bẹ ń bẹ òun là ń sọ nípa rẹ ibà ṣùgbọn gbólóhùn yìí nìkan sọ yóò tẹsùn wọn jù wọn lọ níbi tó lágbára dé ẹyin o bákan náà àfáà yìí wọn tún tẹsíwájú wọn ni ẹ jẹni tí ó mọ tẹpẹlẹ mọ wíwí gbólóhùn yìí o ẹ jẹni tí ó mọ tẹpẹlẹ mọ bákan náà ó tún wá sọ lẹẹkejì nínú àṣẹ tó fẹ pa wọn ó ní òun náà ni pé wọn sọ subhanallah wa bihamdihi ẹ rí gbólóhùn míì náà tún bẹ òun náà ni gbólóhùn subhanallah wa bihamdihi tó ẹ bá tún lè tẹsíwájú gẹ ní subhanallah alazim àbí kẹyìn bá sí ẹgbẹ́ yóò bá kẹyìn wí pé subhanallah wa bihamdi subhanallah wa bihamdi láwọn àkókò tẹyìn ó fi máa rojọ kẹjọ ọrọ kọrọ ọjọ ẹlẹjọ ọrọ ọlọrọ tẹyìn máa sọ ẹnu ṣe gbogbo tí ó tún máa dẹṣẹ kẹyìn kàn máa wá àwọn gbólóhùn láàyè láì ní sọ di wàhálà tọkọrọ máa wí jẹẹjẹ láàyè ara rẹ àbí kò tún dákẹ kò tún ní subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi wọn ní kí n máa tún ṣe léyìí náà gbólóhùn subhanallah wa bihamdi fàyínà ha sọlá tó ń lékún lè ṣe yìí wọn ní àdúà ló jẹ fún gbogbo nǹkan pátápátá àdúà ló jẹ fún gbogbo nǹkan pátápátá béèyàn bá ti wí gbogbo orí pátápátá ni yóò máa sùn yàn bọ bẹẹ gbogbo aburú wọn máa jìnnà sí yàn ànábì ní wàbíhà yóò rọzà kú lọkọlìk ó ní pẹ̀lú gbólóhùn yìí ọlá apá wọn kan wí ni wọn fi ń pèsè fún gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ ayé ọlá apá wọn kan bẹ ń bì kan àwọn ẹni ọlọ́run kan tán bẹ ń kọ̀rọ̀ bì kan tí wọn èlé mọ̀ wí ni jẹ́ kọ́lọ́hún ó máa mú pèsè ìjẹ́ ẹ̀mú àrísìkí tá à ń rí láyé iná fi ń mu wá bẹ́ẹ̀ bá ti sẹ́nì kankan tí ń wí mọ́ láyé tó ebi ṣetán tí ó para ayé kò sójò tí ó rọ̀ débi pẹ́ẹ́rì nǹkan oko kò sóòrùn tí ó bá yín gbẹ tó yẹ kẹ́ ẹ gbẹ omi gan tó gbogbo odò ni ó máa gbẹ níjọ tẹ́nìkan ni ò bá ti wí gbólóhùn mọ́ ẹ̀rí ànábì ní àwọn nǹkan méjì tí ànábì nuḥu tó pa àwọn ọmọ rẹ̀ láṣẹ láti máa ṣe nù kí wàá ní nǹkan méjì tó kọ̀ fún wọn wàá ní haka ani ṣerik wàlẹ̀ kíbẹ̀rẹ̀ ó ní mo kọ̀ fẹ́yìn ọmọ mi mo fẹ́ kẹ́ ẹ jìnnà sí ìdórógúnmọ́ lọ́hùn kẹ́ ẹ jẹni tí ó máa tún sin nǹkan míì lẹ́yìn ọlọ́run wàlẹ̀ kíbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ jìnnà sí ẹni tí ó jẹ́ onígbéraga oníwà mótómótó mo lè ṣe yìí bó bá wù mí mo lè ṣe kò sẹ́ni tó kọ ẹni tí ò ní bù láti ṣe ohunkóhun ìwà mótómótó ìwà ìgbéraga wọn ni ànábì nuḥu ó kọ̀ fáwọn ọmọ rẹ̀ láti jẹ́ ẹni tí ó mọ tí ìwà méjèèjì tí ó bẹ lára wọn ìdúrógúnmọ́ lọ́hùn àti ìwà ìgbéraga bẹ́ẹ̀ ó sì pa wọ́n láṣẹ kan jẹ́ ẹni tí ó mọ sọ gbólóhùn láì láhàyè lọ́lá àti gbólóhùn subhanallah wa bihamdi ẹ̀rí ogun tí àsọ́lẹ̀ tí ànábì nuḥu tó ń sọ fáwọn ọmọ rẹ̀ ogun tó fún wọn nu o ẹ dákun àwa ń kọ́ kí ni àwa fẹ́ ẹni bàbá tó sì ṣe irú nǹkan báyìí láṣọ ó túmọ̀ sí pé tóun náà fi ṣe ayé rẹ̀ nu àwa náà ṣe ìrántí ọlọ́run la fi ń gbé ayé wa ṣé a sì ń fi ọ̀rọ̀ ọlọ́run ìrántí ọlọ́run ṣá a fi ń ṣe ogún sílẹ̀ fáwọn wa ṣá a fi ń ṣàsọ́lẹ̀ fáwọn ọmọ wa ẹlòmíì nǹkan bú ní ìṣàsọ́lẹ̀ ó lè ní ẹ ọmọ mi bí n bá lọ tán lágbájá tàmẹ̀dọ̀ báyìí ẹ má bá wọn sọ rẹ láyé tẹ ikú ọ̀tá lè mi wọn ṣe ẹ̀yin náà ẹ má bá wọn sọ rẹ abẹ́ẹ̀ rí nǹkan bíi àsọ́lẹ̀ bú leléyùn ọ̀rọ̀ orí là á máa ń sọ́lẹ̀ fáwọn ẹbí ẹ ni abẹ́rẹ́ ọba allah subhanahu wa ta'ala yìí tá a gbọ́ lónìí kójú ó ṣe wá láǹfààní ní ayé àti ní alkiyama ọlọ́kùn sọ ẹ̀tà níkú láláyé rẹ̀ wàlábọ́lá kò wọ́tá ilà abẹ́là àlúyìnlá títí ọjọ́ mẹ́jọ táàtún máa pàdé lórí àkọ́tún ètò yìí abbas mohali ustaz akewi ojúlówó ọmọ ìlú ìbàdàn ó ní orúkọ mi bẹ bá ní ntẹ fẹ bá mi sọ ní orí àlámọrí ẹsìn àbí pàápàá iṣẹ ìgbóhùn sáfẹfẹ ẹfẹ sọ nígbàwọ ẹfẹ kájọ sí àwọn nǹkan kan pọ ẹ bí àwọn iléèwé àwọn ọlọmọ sùkúù tá a ṣẹṣẹ ṣe tán ní àṣẹ ńbẹ lẹnu ẹ náà ẹyọ ibi ọkan la gbàdé àyín tájẹ àkílápá ní fìlà kan ṣe kínní kan bẹẹ ẹyọ 003-504-7921
1: 2-1 wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: aljana dode wa ile ke olorun na npe be gba taye na mo jaji alaye mo fi wa ara ilaye gbianju e sojo na tolorun la wa na nse ba se mo kekeke yi gbogbo ti se o fi se je ju bayi olorun ko fi ran wa na lowo gba laanu kan to lo legberun eyan olorun ko ran se ni kokan wa na ka ba anu pade abala adua n ta fi wole na niyan o ori se adua yen iseju merin si merin bayi na la fi se ba se man se eyin ma iwo na be olorun ko da niyan ba o se ma da niyan bayen nkan to fe ni waju olorun sale ma da niyan inu aniyan wa won ba se man se ni pe awa koko ma be olorun pe olorun koko gba po olorun to fe sadua to fe be ni o gbadua re ore lo mi o mo po olorun le gbadua gan o ti ora epin nkan niyan re koko da pe olorun ti mo fe be bayi ni o gbadua mi to ba ti wa mo pe yes olorun yen ni lo le gbadua te dani ko sadua olorun ni ma gbadua eyan wa sadua ni olorun ni o gba ba musume pa n so pa fe gbadua a fe sadua olorun lo wa ni gba re lodo to ba ti wa mo po olorun ni be salatu fa nabi wa muhammad sallallahu alaihi wasallam leyin eleyi baba ti ya to bi wa saye ela won wa laye bi won o saye mo ya sadua fun won oga to ko nse afa to ko eni keu mo gbagbe won nu adua o gba won kan te ma fi se akaso lo si waju olorun ni leyin eleyi awa ese won bere nkan ta fe ni waju olorun olorun la aro yi asiko igba adua ni olorun lojo jima gbogbo ojo ni igba adua wa nbe looto gbogbo sadan ri ti ojo jima olorun oba laanu dakun wo lo n saanu eda olorun ko saanu mi olorun ba ti saanu eda laye gbo nkan ti to lowo niyan o iwo na be olorun ko olorun o saanu e ninu anu olorun yo kole ninu olorun yin o lo maka ninu anu olorun gbogbo ore ti yan ba fe se pata yin o bimo yin o lowo gbogbo ti yan ma se daada nu aye anu olorun ni wa so fọlọrun laaro ipe olorun o anu re to ro kiri ka gbogbo nkan olorun dakun se fun mi mọ̀jò pé mọ̀jò jìnnà jì ń bára mi náà náà rẹ̀ ọlọ́run lẹ́yìn eléyìí ń sọ nǹkan míì tó fẹ́ fọlọ́run ogun gbèsè ọlọ́run yọmí kò ń bẹ̀ gbèsè irun gbèsè àlùkáwà ní gbèsè owó ẹlòmíì owó kékeré báyìí ló le kó lọ́jà tí òjì kó dé ọjà àmọ́dò ní iṣẹ́ tẹ́lòmíì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ pọ̀ jẹ́ owó ń bẹ̀ ní ojú lọ rí mi gbà mọ́ ẹbí lè pè ló ni ó lè mọ̀ ju 50-40-30,000 lọ ó dàbí mí gan 20,000 àwọn gbèsè aládojútì nìyẹn gbogbo ọ̀nà tí kálukú wá jẹ gbèsè sí pátá ọlọ́run bá wa san kíákíá ó yọ wá kó nu gbèsè torí pé àdàyánù lọ pe ara rẹ ọlọ́run ìwọ tí wọ́n bẹ́ẹ̀ rú san ọba tí wọ́n bẹ́ẹ̀ rú san gbèsè gbèsè tí ń bẹ lọ́rùn ẹnìkọ̀ọ̀kan wa bó ṣe kù kẹ̀rẹ̀ tó yẹ pé ń gbèsè fẹ́ẹ́ wá gbọ́ owó rẹ̀ báyìí ọlọ́run mọ́ jàṣẹ̀rẹ̀ ẹnìkọ̀ọ̀kan ó tu ọlọ́run ọlọ́run bọ̀ wá láṣìírí lílọ bíbọ̀ wa ọlọ́run dákun mọ́jú bá ara yé nínú ìṣọ́ọ̀rẹ́ tó gbẹgbẹ́ máa fi ìṣọ́ọ̀rẹ́ sọ wa tá a bá wà lórí ọ̀kadà máa fi ìṣọ́ọ̀rẹ́ sọ wa tá a bá wà lórí inú mọ́tò máa fi ìṣọ́ọ̀rẹ́ sọ wa inú ilé máa sọ wa mọ́jàrí jàǹbá omi mọ́jàrí jàǹbá aná mọ́jàrí jàǹbá ọ̀kadà gbogbo jàǹbá ayé ọlọ́run máa fi ìṣọ́ọ̀rẹ́ sọ wa ń bẹ̀ síjú àánú rẹ wò wá mọ́jàrí wàhálà nu ayé wa bákan náà gbogbo ẹni tó ń sunkún ọmọ ọlọ́run bá ní rẹ̀ wọ́n lẹ́kún yálẹ̀ ẹlòmíì ti bí ó fẹ́ bí sí ni ẹlòmíì ò tẹ̀ tí ì bí ọmọ rárá ọlọ́run dákun bá ní rẹ̀ wọ́n lẹ́kún bá ní fún ọlọ́mọ alálòbáríkà bàbá wa ta ti bí náà lò máa wa pa ọlọ́run gbogbo ẹni tó ti ní ìwé lọ́wọ́ ìyẹn sàádà tá ń pè ní sàtífíkẹ́ẹ̀tì ni o tó ti ní lọ́wọ́ ọlọ́run dákun jẹ́ wọ́n rí nǹkan rí fi ṣe gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tán ti parí ẹ̀zámù báyìí ọlọ́run jẹ́ wọ́n gbèsè ayọ̀ gbogbo àwọn tí wọ́n wò pé ó kù díẹ̀ báyìí táwọn ó bẹ̀rẹ̀ ẹ̀zámù báyìí ọlọ́run dákun bá ní ṣe ní rọrùn fún wọn kálukú náà ó gbèsè ayọ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n tó lè fa tí àná láà fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ẹlẹ́tàmọ̀sí alámùdù náà ni ọlọ́run wọlá pé òun náà wọ́n fi kásùn bá láàárọ̀ yìí wọ́n fi kízú di hasri mẹ́gbì ṣáà nígbà 17 times wọ́n máa ké lójúmọ́ ó kéré jù nìyẹn ó jẹ́ ìran ọ̀ràn àyàn mọ́ṣálá wọ́n wọlá ìyọ̀ kan tá a fẹ́ kí gbàdúrà tá a ṣe láàárọ̀ yìí Tarantito Lombanimolia Shay. Bismillah Rahman Rahim, Alhamdulillah Rabbil Alamin, Ar-Rahman Rahim, Malik Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in, ihdina siratal mustaqim, siratal ladina an'amta 'alayhim, ghayril maghdubi 'alayhim waladdallin. Amin. Ẹ̀rọ̀n gbàgbé àti ṣe sàárà àdúrà yìí o. Kọ́lá tó bàbá ẹni tó ṣe fún olè pé nọ́mbà àtiwá náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè wá lọ́tùn lósì. Àárí nǹkan jẹ àárí nǹkan mú. Àwa náà tá à ń ṣe náà àwa náà ń bẹ lọ́ náà ni o. Ìyá wa ní nǹkan tó fẹ́ fi sàárà olè pè wá tó bàbá ẹni tó ṣe fún. Bá sì fẹ́ ṣe náà wẹ̀gbẹ́ rẹ wọ̀ tún wo wájú wo ẹ̀yìn. Kò wọ ẹni tó nídìí ẹ̀ta sàárà kan gba onímọ̀jẹ̀mú ni. Ẹni tó bá nídìí sàárà lèèyàn máa ń ṣe fún o. Má tún fẹ́ni tó bá ti yí o. Torí ìdí eléyìí ọlọ́run gbàdọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Nọ́mbà tó já sọ́dọ̀ tèmi lélẹ́yìí. Bóyá fún ìkéde àbí ìpolówó ọjà. Àbẹ́yìn náà fẹ́ máa fún wa ní nǹkan lórí ètò yìí. Ìwọ náà tiẹ̀ fẹ́ sàárà fún ẹnìkan. Nọ́mbà tó já sọ́dọ̀ mi lélẹ́yìí. 070-65-79-7370 070-65-79-7370 Ẹgbẹ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 070-65-79-7370 Orúkọ mi ò yí padà ọmọ yín olólùfẹ́ yín náà ni Fọ̀dílà tó Sheikh Al-Ajali Imam Sharif Din Giwa Akilapa lorúkọ mi. Ó já sọ pé alájì alárafa jimá kò ní bàjẹ́ inshallah. Ó sáà kíwì ẹ̀ tún pé nọ́mbà yín
1: kan. 0803-504-7921.
0: Ẹ máa yára pé jù.
1: 0803-504-7921.
0: Bó ṣe pọ́n àti orúkọ yín ẹ̀ tún dárúkọ yín
1: lẹ́yìn. Abbas Mohali Ustaza Kewi Ojúlówó Àmàlú Ìbàdàn.
0: Títí ọjọ́ mẹ́jọ táàtún pàdé lórí ètò yìí, àdágbé Subhana Rabbika,
1: Rabbil Izzati Amma Yasifun,
0: wa salamu ala al-mursalin, wa alhamdulillahi Rabbil Alamin.

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Mo kí gbogbo olùgbọ́ mi ní òní lórúkọ Jésù, ayé òní tán mọ́ yín lọ́wọ́. Lórúkọ Jésù, ayé òní tán mọ́ yín lọ́wọ́. Mátíù, ẹni ayé bá tán mọ́ lọ́wọ́, alájú sílẹ̀, á jókòó sójú kan, kò ní sírànlọ́wọ́, kò ní sàánú, àwọn ọmọ kọ̀yìn sí, kò ní sálàánú kankan, àwa máa wọ̀ tún, a máa wò sí, yóò wá dàbí ẹni tá a fi sínú ọgbà ẹ̀wọ̀n. Mo gbàdúrà, ayé òní tán mọ́ yín lọ́wọ́. Ẹni wo ló ń sàmí lónìí? Ẹ̀yà ara yín kọ̀ọ̀kan yẹn, lórúkọ Jésù, wọn ò ní gbà lọ́wọ́ yín. Lórúkọ Jésù, wọn ò ní gbà lọ́wọ́ yín. Ohun tó lè ṣẹlẹ̀, tó lè mú káyé wá bá yín sunkún, Ọlọ́run fagilé láàárọ̀ yìí. Mo dúró nu májẹ̀mú Ọlọ́run, ayé yín gbà yanu. Ayé yín gbà yanu. Ayé yín gbà yanu. Láàárọ̀ yìí, ayé yín gbà yanu. Ògùn Ọlọ́run kó bu ayé yín. Ìrànlọ́wọ́ Ọlọ́run kó jáde sí yín. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ti gbà, ẹ lọ ráàánú gbọ́. Ẹ̀yin mò ń bá wì, ẹ lọ ráàánú gbà. Ẹ rí ti yín ṣe. Láàárọ̀, ẹ rí ti yín ṣe. Gbogbo ẹ̀yin táyé yín nílò promotion, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa o. Aran mi sáwọn márùn-ún kan láàárọ̀ yìí. Ẹ̀yin táyé yín nílò promotion, lẹ̀yìn àkọ́kọ́. Mo wọnú jẹ̀gbọ́jẹ̀gbọ́ agbára Ọlọ́run lọ. Ọba tó fún Kristi ní promotion, ó ní ní tòótọ́. Nítorí náà, Olúwa pàápàá sì gbéga gidigidi. Ọwọ́ ìgbéga, ó yá kó kan ayé yín. Matthew, àbọ̀ ò tún rí ọwọ́ Ọlọ́run bó ṣe rìn kọjá nínú program lánàá ní challenge. Ara ń tà ń sọ nìyẹn. Ẹni tí ò bá wá, ẹnìkan ní ibẹ̀ fẹ́ lajú afọ́jú. Ẹ lọ bá àwọn afọ́jú ní gẹ́gẹ́ kẹ́ ẹ lọ máa lafọ́jú wọn. Sáfọ́jú tí ọ̀wà bá mi, lèmi ọlọ́ba. Matthew, tí ẹni tó bá fẹ́ ìyanu, o ní ọ̀sáré lọ́ọ̀bá Jésù. O ní sun ẹ̀jẹ̀ fúnra rẹ̀ ló sáré lọ́ọ̀bá Jésù. Jésù ń rìn lọ, akiri sóre ni. Mo rìn dé Ìbàdàn ni. Matthew, a ti rìn dé Èkó, a ti rìn dé Abuja, a ti rìn dé Port Harcourt, a rìn dé Canada, a rìn dé Italy. Ẹni tó bá wá, ó ní ohun gbogbo tí bàbá fún mi yóò tọ̀ mí wá. Ẹnikẹ́ni tó bá sì tọ̀ mí wá, èmi kì yóò tánù bó ṣe wù kó rí. Àwọn tó wá ni a ń rí ọwọ́ Ọlọ́run, àwọn tó wá ni a ń rí ìyanu. Matthew, alẹ́ òní, ìsán òru ni, yóò ní agbára. Aago kan òru ni ìsán òru ọbẹ̀ rẹ̀, kì í ṣaago mẹ́wàá, kì í ṣaago méjìlá. Àwọn èèyàn ti dé sínú ṣọ́ọ̀ṣì báyìí. Ṣùgbọ́n ní òru yẹn, aago kan òru ni sẹ́yìn ọbẹ̀rẹ̀ ìjà kádì ní kálukú fẹ́ gbogbo ẹ̀ padà. Tó o bá ṣàmí, ogbó rẹ̀ jáde báyìí. Ẹ̀yin ni mò ń bá wí, ogbó òrùn kò sẹ́ni tó lè gbá. Ogbó òṣùpá ó yàtọ̀ sí tóhùn. Ogbó ìràwọ̀ òun náà má lẹ̀ tiẹ̀. Ẹnìkan ṣàmí, ogbó rẹ̀ jáde báyìí. Ọ̀dà náà gbogbo èyí tá a ti gbà lọ́wọ́ rẹ̀. Mo bẹ ẹni tó láyé àti ọ̀run, láàárọ̀ yìí ni ká máa dá padà. Gbogbo ohun tá a ti gbà lọ́wọ́ rẹ̀, láàárọ̀ yìí ni ó yá ká máa dá padà. Ọjọ́ ayọ̀ yín dé. Ẹ sọ pé ọjọ́ ayọ̀ mi dé. Ẹ sọ pé lórúkọ Jésù. Ọjọ́ ayọ̀ mi dé. Ẹ sọ pé lórúkọ Bàbá. Ọmọ àtẹ̀mí mímọ́. Ọjọ́ ayọ̀ mi dé. Ẹ sọ pé mo bẹ̀bẹ̀. Mo tọrọ lọ́wọ́ Kristi. Àánú máa tẹ̀lé mi. Ẹ sọ pé látòní èmi ò ríran lọ́wọ́. Ọmọ mi ò ríran lọ́wọ́. Ayé mi ò ríran lọ́wọ́. Lórúkọ Bàbá. Ọmọ àtẹ̀mọ́ bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Matthew, ìgbádùn ń bẹnu Kristi, èrè ń bẹnu Kristi. Lánàá mo sọ èrè márùn-ún àbí bẹ́ẹ̀ kọ́. Láàárọ̀ yìí mo fẹ́ sọ adé márùn-ún. Sórí àwọn tí wọ́n ń pè ní Kristiẹni, wọ́n gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. Sọrí ẹlòmíì tó bá rí Jésù físíkálì láàrin ọ̀sẹ̀ kan, yóò bá Jésù jà. Matthew, torí páàrí ńlá fi rẹ̀spẹ́kì ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé orí Jésù físíkálì, tó bá fi máa lu ọ̀sẹ̀ kan pẹ̀lú rẹ̀, àbọ̀sẹ̀ méjì pẹ̀lú rẹ̀. Matthew, tó o bá nígbàgbọ́, ó bàjà pé irú ọkùnrin wo rè. Ó rí bí wọ́n ṣe bàjà níjọ kan. Wọ́n ní ẹ má dá lóhun oje. Ẹ̀rí bí ṣe ń sọ̀rọ̀ ni. Ẹ̀mí Èṣù ni fi ń sọ̀rọ̀. Ẹ̀mí kí ni o? Ẹ̀mí Bẹ́rísẹ́bùkù ni. Mọ́kà nítorí pé aláǹfààní àti bá sọ̀rọ̀. Ó rí bí wọ́n ṣe sọ̀rọ̀ níjọ kan. Ẹrọ́dù ni. Ọ̀yí bí ọtí wọ́n ní ìṣèṣọ́jí yẹn. Ẹ lọ sọ fún un. Kò gbọ́dọ̀ ṣe sọ́jí mẹ́yẹn. Jésù náà dá padà. Ó ní ẹranko wo nìyẹn. Kọlọkọlọ wo nìyẹn. Ẹ lọ sọ ọba nígbàwí. Ọba nígbàwí yẹn. Ó ní ẹ lọ sọ fún mi ẹranko yẹn. Pé mò ń ṣiṣẹ́ gé lónìí. Mò ń ṣe lọ́la. Àti lọ́jọ́ kẹta, màá ṣàṣepé. Ká mọ̀ rí
wi pe wo ni o se gbe lenu ona Jerusalem oba ya dakesi turuma ku lase o ma ko lagbara bibeli wa so ipe Jesu n ko ni tase tase o yato si awon aforisi ati agbowo ni mama laaro yi mo gba

0: ọlọ́run méjì méjì ti bàbá adu ayé kẹ́kọ̀ọ́ ti sẹ́fù ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀. àti korodu garage. ẹ̀wọ̀ mẹ́rùwá tàbí micra tó ń lọ sí ẹ̀rọ ẹ̀dẹ́gbẹ́. ẹ̀sọ̀ kalẹ̀ ní gbẹ́gà bus stop. ẹ̀sọ̀ dẹ́sọ̀ ní kejì títì. ẹ̀mí ọ̀kadà kẹ́sọ̀ fún wípé chọ́ọ̀chì bàbá adu ayé kẹ́kọ̀ọ́ ti sẹ́fù lẹ́ lọ. àgbẹ̀yẹ́dẹ́bẹ̀ ẹ tún lè gbé tẹlifọ́n nọ́mbà yìí 08066481455. òru ọjọ́ Friday yìí ni o. jẹ́ kájọ pàdé
1: níbẹ̀. nínú Jésù èrè wà ń bẹ̀. kí ni mo lọ wà ń bẹ̀. ọlọ́run èmi ọwá chọ́ọ̀chì lásán tí bá ní ọwá gba Jésù èmi ọwá gbà lásán. Matthew ẹ̀sìn tí o bá ti lérè gidi kankan tó o fẹ́ gbà ń bẹ̀ bó o ń bẹ̀. ẹ̀sìn tí o bá ti se kí ni mo bẹ o tí o lọ́jọ́ ọ̀la ẹni tí o bá ti lérè èrè gidi kò lérè tayé kò tún lérè tìjọba ọ̀run bó o ń bẹ̀. má jẹ́ kí chọ́ọ̀chì tó o bá lọ táyé rí ọ̀tẹ̀ síwájú. Matthew bó o ń bẹ̀ o máa ń sọ báwọn èèyàn ọba ti bá mi rìn láàrin ọdún kan sí méjì táyé rí ọba ti yí padà padà lẹ́yìn mi. tún fẹ́ wo àwọn tó ń bá wa rìn mo lọ síwájú gbogbo àwọn tó ń tẹ̀lé mi. Matthew ẹnu àwọn gbogbo àwọn tó ń jẹ́ méjì èwo nínú orú mọ́tò tó ń lò yẹn. Matthew èwo ni èbó ti ẹ̀wẹ́ fún àwọn òbí nù. Amen amen. ẹnìkan ṣàmì ó ra àánú gbà. ó ra àánú gbà. èwo nú àwọn tẹ́ ẹ jọ rìn ló kọrú ilé tó kọ́hún lọ́kọ́ àdúrú léhùn. o sì bí báyìí èrè ń bẹnu Jésù ṣùgbọ́n ò gbọ́dọ̀ ṣe nítorí èrè ìwọ máa ṣiṣẹ́ tiẹ̀ lọ. òun fúnra rẹ̀ ni yóò máa rán àánú. yóò máa ṣe kí ni wèé yóò máa rán àánú. ó rí i pé àwọn èèyàn sọ pé bàbá yìí kéfọ sẹ́wọ̀n òun ò kì í pọ̀ owó lójoojúmọ́ ẹ̀mí mímú òfin rán mi bẹ́ẹ̀. àyíkẹ́ tí mi láàrin bóyá lóṣù kan bóyá ẹ̀ẹ̀kan bóyá ẹ̀ẹ̀mẹta tó bá fún mi lórí ọ̀fẹ́ máa pé ẹ̀ràn iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ rédíò ẹ̀ràn lọ́wọ́ ṣùgbọ́n kí wọ́n aṣọ́ di sí ojoojúmọ́ rárá èrè tara mi mò ń wà. wá máa wo àwọn adé márùn-ún. Matthew máa wo àwọn adé márùn-ún tí ẹni tó bá jẹ́ àtúnbí tí yóò gbà lọ́wọ́ Kristi. mo gbàdúrà o gbàdé iyì. mo gbàdúrà o gbàdé ògùn. mo gbàdúrà o gbà ìrànlọ́wọ́. Matthew adé àkọ́kọ́ tí gbogbo ènìyàn ó gbà o ní 1 Corinthians 9:25 adé àìdí àìdíbàjẹ́ náà ń pè. Matthew adé yẹn wà fún gbogbo ẹni tó ní self control tó lè darí èrò ara ẹ̀ ó lè darí ẹ̀mọ́ṣà ẹ̀ wọ́n gbé àgbèrè síwájú rẹ̀ ó escape ẹ̀ ẹnìkan gbá etí rẹ̀ ó yẹ kó o bínú lákòókò yẹn ṣùgbọ́n ọ fara dà fún Kristi níbi ó ti yẹ kó o jà kó o control ara rẹ bíbi á ti sọ̀rọ̀ rẹ láì dá kàkọ́ kó o dájà lẹ̀ ń bẹ̀ o control. a dé àwọn tí a ní self control bá ń ka bíbélì yìí.
2: àti olúkúlùkù ẹ ti jíjà jù
1: ẹyọ
2: àti borí ìwọ̀ntúnwọ̀nsì
1: ni ó ní self control. adé kejì Matthew ó ní adé ayọ̀ 1 Thessalonica 2:19 adé àwọn ajèrè ọkàn nìyẹn. adé kí ni mo pè é adé ayọ̀ ìyẹn ni adé àwọn ajèrè ọkàn tó ń jèrè ọkàn fún Jésù 1 Thessalonica 2:19.
2: kí ni ìrètí wa
1: kí ni ìrètí wa
2: tàbí ayọ̀ wa
1: ayọ̀ wa
2: tàbí adé ìṣògo wa
1: adé ìṣògo
2: wa kí a yín ṣe ẹ̀yìn
1: kí a yín ṣe ẹ̀yìn
2: níwájú Jésù Olúwa wa.
1: Matthew àwọn èrè tó ń jèrè ọkàn yẹn àwọn ni adé rẹ níwájú Jésù ní àbọ̀ rẹ̀. adé kẹta tí gbogbo ọmọ Ọlọ́run ó gbà o ní adé òdodo 2 Timothy 4:8 kí ló sọ.
2: láti sísìnyí lọ́lá fi adé òdodo lélẹ̀ fún mi.
1: a fi adé òdodo lélẹ̀ fún mi.
2: sí olúwa onídàájọ́ òdodo.
1: olúwa onídàájọ́ òdodo yóò fi fún mi
2: ní ọjọ́ náà.
1: ní ọjọ́ náà
2: kì í ṣe kìkè mi nìkan.
1: kì í ṣe mi nìkan ni ó gbà.
2: gbogbo àwọn tó ti fi ìfarahàn rẹ̀ hàn.
1: tó ti fi ara hàn fún. Matthew ẹlẹ́ẹ̀kẹrin òun ládé iyè. adé iyè yẹn James 1:12 àwọn tí a ń fara dàdán wò àwọn tá a gé lórí àwọn tá a pa lójijì wọ́n ní adé sà. Matthew àwọn tí a jìyà nítorí Jésù James 1:12.
2: ìpínlẹ̀ fún ọkùnrin tó fi ọkàn rẹ̀ ìdán. nítorí nígbà tó bá yege yóò bá dé iye tí olúwa ti ṣe ìlérí fún ohun tó fẹ.
1: Matthew ẹlẹ́ẹ̀karùn-ún òun ládé ògo adé fún àwọn wòlíì pásítọ̀ àti àwọn alàgbà òun ládé ògo yẹn. mo gbàdúrà to ba sami abi oni ade ije abi oni ade oko abi oni ade re ade anu afide o aye re gba yanu aye re gbaran lo o ni se lasan e o ni se lasan be lo ma ri mami mo ma n pe yin loni e ja jo pade nu so every friday every friday to wa ni ale oni e jo eyin na gbianju e ma bo sinu church wa ni challenge ago kan oru ni so oru o bere ago marun abo ni daji oni o pari a wa ma babaro were were awon adua gbogbo awon ebora ogajo oru won teriba fo Matthew ni oru oni ma so asiri mejila to ma ni ogajo oru Matthew asiri melo asiri mejila to ma ni pa kini ogajo oru won ma salaye gbogbo eyin ti a gba ire yin lowo yin logajo oru aye raye da pada gbogbo eyin ti a gbeto yin lowo yin logajo oru aye da pada be lo ma ri orun anu si fun yin orun oju rere yo si fun yin orun iran lowo yo si fun yin o so tutu yo mu re wa fun yin ose tutu yo mu re wa fun yin ina yin o ni ku be lo ma ri o se be lati bere osu yi e ri ba bere nkan kan sugbon bo se wu mi sin mo fe je ninu ise mi eyin na o je ise yin gbogbo eni to n gun oluwa lenu mi e o je ise yin laaro mo fe ke fun woli yin ni ounje bi on so pe mi won so be o in so pe mi olorun lo so be o account mo fe ke yin o fe fun woli yin lo pe prophet e gba ke je ninu se yin gbogbo owo to n gun mi o je ninu se o ra nu gba ina lowo dide fo n so pe mo fe fi kole o on ni mo fe fi ramato mo ni ko je ki je ninu se mi wahala ojojumo yen iwo na o jere se re gbogbo awon to pade laye awon olurunlowo lo pade e lo First Bank Pastor Matthew
3: Babalu
1: e pe fawon eyan
3: Olorun. Yes sir. First Bank 30 30 27 27 86 86 07 07 32 32
1: lekansi
3: 30 30 27 27 86 86 07 07 32 32 kele Oluladi
1: First Bank
3: First Bank
1: bi Oluwa ti n be
3: yes sir
1: aye e yo netumo
3: amen
1: aye e yo netumo
3: amen
1: Amen. Mama
3: fe yes sir. First Bank 30 27 86 07 32
1: ise to ba se laaro losan lale loruko Jesu aye o ni yi se re da o ri ti e se o orun anu si fun eni kan ni se bo ta fun baba ni bo evangelism na ni o tun fi se bi mo se n temi na eva ke sa ti kole ke sa ti ra mato mo eni kan bo e baba mato te n gbe kagiri o ye ke ti change mo ni se mato mi lo complain Matthew o sa n gbe mi lo bi mo n lo evangelism mo se kini o n lo be now e wa ji wa ma disturb ara mi loruko oluwa ire o ni sa fun o o ra nu gba be lo ma ri laaro losan lale aye o ni se ka fun Jesu oluwa wa.

0: lọ́nìí tí ó tún parí àtisánimọ́ fi sọ̀rọ̀ gbogbo agbára tí mo ń dẹ́rìí èèyàn dúró di oṣù míì mo báwí lórúkọ jésù kọ́ọ̀rùn ó tó wọ̀ wà lẹ́yìn ẹ̀rí tá lónìí níyẹn o máa ní ẹ̀rí náà wà ní ẹ̀rí náà in the name of Jesus sọ pé mi lẹ̀rí kan gbá mi sà láti ẹnu mi ní ọ̀rọ̀ ẹ ti jáde kọ́ọ̀rùn ó tó wọ̀ lórúkọ jésù olúwa pa lẹ́rìn ayọ̀ in the name of Jesus wà dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa orúkọ mi ò yí padà apostel àti wòlíì SMO Mustapha JP Baba Sebi Oba Lati Jose of Kagoden Church Land of Reality Tolu Joawani Baremo Idiobi Airport Area Ne Ibadan Mo so tele loruko Jesus aye re dide
1: Amen
0: Mo ti so fun wa tele pe to ba ti wa sinu fu aperi ma mi so sui ele ma ni agbara sa egbo ele sa se mo pe oni ni osu pari o dabi cross over me mo te ele ma se nle bible wi pe o fa se o tutu kan ninu aye re iwa pa pa fun laye je o se o tutu kan psalm 91 verse 1 at verse 2 psalm 91 verse 1 and 2 Chloe
2: ẹni tí ó jókòó ní ibi kọ̀kọ̀gá ògo.
0: ẹni tí ó bá jókòó ní ibi kọ̀kọ̀gá ògo.
2: ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè.
0: mo ló wà lábẹ́ abo gbọ́ mi jẹ́ ká jọ ṣe cross over yẹn má miss ẹ̀ tó bá miss ẹ̀ tẹ́lẹ̀ ní tó bá ń na ọjọ́ náà ìṣọ́rù òní bí òru abàmì ni mo gbàdúrà gbogbo agbára tí mo ń gba ẹ̀tọ́ rẹ lóṣooṣù. lórúkọ jésù olúwa báwí
1: amen
0: in the name of Jesus
1: amen
0: lẹ́yìn ìṣẹ́gun ìbùkúnni àwọn tí ayé bá gbé ṣubú nígbà tí wọ́n bá gbàdúrà tí wọ́n bá dìde ẹ̀rù mọ́ ń bà wọ́n ni pétérù ò jẹ́ kankan tẹ́lẹ̀ àpẹja ni ṣùgbọ́n pàdé jésù ìtàn yí padà àṣẹ yóò padà máa kọ́ má di àwọn orílẹ̀-èdè tó bá wo sórí yẹn ní act of apostles chapter 2 verse 40 to 41 wà á gbọ́ òun pétérù òun náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lókè ayé ń gbọ́ òun rẹ̀ ẹ̀nàwọ́ tí bí sà ayé máa gbọ́ òun rẹ̀ lókè in the name of Jesus Nehemiah ò jẹ́ nǹkan kan àmọ́ ó gbẹ́kẹ̀lé ọlọ́run ó bá ọlọ́run sọ̀rọ̀ àṣẹ ó máa padà rí ojú rẹ ọba òun náà di apàṣẹ òun náà di ẹni tó ń kọ́ òdìdí orílẹ̀-èdè mo gbàdúrà wọn lè má tí ì jẹ́ nǹkan kan báyìí. Àmọ́ tó bá gbàgbọ́ ọlọ́run á gbé ọ dìde. ọlọ́run á gbé ọ dìde. ọlọ́run á gbé ọ dìde. ọlọ́run á gbé ọ dìde. and the name of Jesus. gbọ́ mi sà sórí wàásù tèmi. ó mọ níwọ̀n. mo fẹ́ kó gbọ́ àwọn testimony kan ó máa take time. kó farabalẹ̀ kó gbọ́. ẹni tí ayé ń bì ṣubú 5 years tí wọ́n gbọ́ mọ́. wọ́n sọ́dẹ̀ ró lẹ́nì àmọ́yé àwọn tó ní sọ̀rọ̀. tanti sọdẹ rolé kò lè jáde mọ bẹẹ ti ni kò kú kó lè ṣàìsàn but wọn rí gbangba mọ wọn ti gba sọọbù lọwọ ẹ wọn ti gba sẹ lọwọ ẹlòmíràn ẹlòmíràn ti ń gòkè wọn ti jàbọ gbọ mi sà we are serving the God of second chance orí ọfẹ wà fún ọ láti dìde mo ti ṣàìpà mi ọkọ máa gbé ọlọfẹ láti mọwé wá sí camp sà mo wí lórúkọ jésù. Bí wọ́n bá gbàgbọ́ ayé rẹ̀ máa dìde.
1: Amen.
0: Ó padà jẹ́ èèyàn.
1: Amen.
0: Àwọn kan sọ fún mẹ́sẹ̀jì mi pé dádì àwọn ò mọ káàbù mo sọ fún ẹ pé tó bá ti kúrò lẹ́kọ̀ọ́ tó kọjá rìdíìmù wà á kàn dúró bíi 5 minutes ò ti máa rí sáìbọ̀d lọ́wọ́ left ẹ turn sálẹ̀ kò jọ ẹ̀ wá tó bá ń bọ̀ láti north láti east láti ìbàdàn láti abẹ́kúta láti sàgám junction sàgám yẹn interchange tó bá ti débẹ̀ wà á drop the 4 minutes máa wọ ọwọ́ tó ẹ o máa rí signboard yẹn tó bá ti débẹ̀ o ti dé camp nìyẹn in fact tó bá ti rí pé ó ku 30 kilometers tó máa ń gbé sí ọwọ́ ọ̀tún ní express yẹn tó bá ti ń bọ̀ láti area ìbàdàn tó bá ti rí pé ó ku 30 kilometers kó débẹ̀ máa máàtì break yẹn kó dẹ̀ máa keep right yẹn o ti dé camp tán mo gbàdúrà lórúkọ jésù ayé rẹ máa dìde ayé á dìde olúwa rán mi ní iṣẹ́ ńlá. Mo dẹ̀ ti pèsè ẹ̀ sílẹ̀ bí olúwa ti fi rán mi ti wo ba ti de ororo eni ko bere fun ororo yen iwo lo geti omira pada bu ti tenu fun geti omira pada gbele lu mi o so pe ori omi kan o ti ra lona ona lo fe lo igbara se je boruru samu to lo ari kaka ati ka o ti wa ni omira pada yen debe geti omira pada ko de gba ororo e de ko ni gbo lowo e lati gba ororo won de fun eni ororo yi budi esinu e toju etoku emi ni ma so fun e ohun to ma fi se mo gbadura aye ra dide
1: amen
0: mama yi o gbagbo gan o ninu igbagbo re mo ri awon kankan mu o take time but I have full aye won so testimony ye ta ba ti pare e a gbadura kan susu
3: emi no si le yo daddy ika osa uruko yini adimurati ni tope usulimi nini kunda kafa aloko ni chubo ushile ba iwipi nishobu simuti ntaja nantamu nishobu mwono bag ujahide ilo didi ulo uko dameko ujahamu basto iwipi kufese ni to ya wajumi bisiko ibisi kosi kokon pupesha kuda udare kon moronu kuru ti fisho bujile kilo mataja ni usha wastu koni itosi todo mimpe ye mulon taja ni skwe ye mulon tako kwa takara chubo ishe ti kwe yobashiri kudabi ite yote nshila tibi oduma rosei bati mkwa diyojo kwa Misha mangba dra, chugomi umoyin bubu kwa ye. Mangba dra, masha dra, uko jejeye ni mwa shop. Amo mbi shop buke tasimi. Na wansu programu yi, kuda, mwako msoti mwini. Kwa programu kwa ni ya kuma 5:30 ni mkoko. Mimi no shini matra ye. Mwako kuni funu ni mwabu teje, funu omi mshi funu la. Musha lo traye la rojo kiji. Musha manshibe. Musha riton so akwele babo. Mwako kwa teki nino fi babo bi. Imi alina agbo misibe. Mamu, malofumi yitokuwe. Masimwe, buba di piyo se kiji sipa yesha. Ni uremaje mwenye no. Pelu bi obuji polowo mi masha tira kagba mi uli maju bi 1000 no kuda uli mbami uli zebi 500 si maloshi ni PUS tuju umo u polowo mi bubuta mi mbaye masha shibe ushi dijo koni ekona wa kostoma mi tutikpe mba sofu mipe ah iya bagi shibi kwe shi wambi umu mama kwe e wambi kuda lenu chome tai amoshe ya wofomo amu kostoma tuje bi kostoma mi gidimi u tuje bi si mba shi ise togo masoko ise yen lo fun won le olorun ma ko ja shop mi awon se ki ri mi awon se ki ri pe mo pa ti awon se ki ri pe iyan wa bi le mo se wa wo pe ah nkan sele ko n se ile yi o se kekere so omi si mo wa fi se akore gbagbo yen mo sa ma mu mi yen ma ba fi fo gbo shop mi lati no dita mo wa se be lojojumo lojojumo lojojumo ma buyo si mo mi yen igba mi te ba ni ka gbororo lojororo ta fi n dana le mi ma ta si mo mi yen ma sa fi gbagbo gbe ma fo gbo ni shop mi dita mo wa so fun olorun pe olorun mi pe baba se bi ba ojo meje ni ma fi se kini ko to di ki ojo meje na to pe oluwe ti ri ara yin mo sa sibe ni iwaju olorun ati ni ki ojo meje na to pe olorun ti ri ara yin mo sa sun ri oja ta pada mo sa fi se su se mo se mo fi sile tele ba ma di iya ba gi bi pe si wa nbi awon mo pe wa nbi olorun kuku ni fi wa pamo bi ona mi se se pada niyan mi ye ki si mu eri wa ko si fone gidi kan lowo mi nigba yen mi se ki si mu eri na wa be na lo ko mi disturb mi o pe ohun to n ja fatura fa ni mi wa gboro lorko jesu mi wa gboro kini ko ma sa so fun ma ni bi si ko si olo ko si bi ti ko si olorun mo lo se pamo sara islam lo pamo sara kristiani lo pamo si ibi gbogbo ohun ti mo sa fi ma n ki e ni igba yen ni ma ni o da ko ma wori ma lo YPC ma sa YPC ma ki sisi ma ma gbo ma ma sa mi ma ma se gbogbo o tun sele na lo pe lori aburo mi na sise POS bí ẹsùn sì ti charging nǹkan ló dédé fóun náà débi pé ọmọ tó sí ń bí jìtẹ́ bí tèmi gbọ́ngbà tí ó sì ń kọlọ́ mi tí mo bá pè mo ló máa ṣe àǹtí mi iṣẹ́ márùn ún ìjọ 5000 ìjọ kó sọ pé gbogbo ẹ̀kọ́ dédé dáná ni wọn ní wọn ná àgbà náà fún mọ bó ṣe lọ gbèsè tún gorí gbèsè òun náà tún kúrò níbi tí ó wà níbi kó wá ń sá kiri wá ní òmò nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n bẹ́ẹ̀ wá ṣe mo ṣàsọ fún èèyàn kan ní ọdún wa ń bi ìbẹ̀yẹn ló bá láwọn máa bá ríṣẹ́ sí island bí bọ̀ wọ́n kọ́ òtẹ́ yẹn lọ́wọ́ tó bá ti kọ́ tán àwọn á jẹ́ kí n mọ̀ mo ṣe àwọn máa fi sínú àdúrà ọlọ́run ṣàánú fún mi mo ṣe àwọn máa fi sínú àdúrà ó ṣàwọn apple kí wọ́n ṣàpè mi ṣá mo ṣàpè ọmọ yẹn kódà agádà owó mọ́tò jọ fún ni èmi àti last born wa torí ọmọ yẹn ni ó tẹ̀lé mi second to the last one lòun jẹ ìmọ̀ sí last one wọn láṣẹ àgádà owó mọ́tò ló fi lọ nígbà tó tún máa lọ ó kì í fóònù ẹ̀bọ náà ní torí gbà tó máa débi tó máa ṣe tàbí ìfúnilẹ̀ ti ṣú wọn ni kó sùn mọ́jú láti aláàdì sí fọ onílẹ̀ ti ṣú kó sùn ibẹ̀ mọ́jú ó ṣàṣùn mọ́jú nígbà tí ilẹ̀ máa mọ́ fóònù ọba tọ̀nà fóònù ṣe mọ́ kò yí lè pépè mú ṣàpẹ ẹni tí ọmọdé bó yà pé wọn ò mú ìbò sí kúrò ní ibi ìbàyí láàárọ yìí ó nǹkan kan bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ ṣe wá lọ bí ọ̀sán mo ṣáà ń wà wọ́rìrì pé mi ò rí ọmọ yìí pé nígbà tó ṣáà máa dé ilé kò ìdílé gan nínú mọ́tò bó ti wá fi nọ́ḿbà èèyàn kan pè mí ó ṣáà bẹ ni ó lóun bẹ ẹni yẹn gan ni pé torí òun mọ̀ pé mo sì máa wà wọ́rìrì láti àná tí mi gbọ́ kọ́kọ́ wá ní wọn mọ́ wọn wọn ni pé single ṣì ni òun bí òun dẹ̀ kéré wọn ni ọmọ 25 years kéré wọn ni mo ló wà báyìí ó ní òun wà nínú mọ́tò ó wà lọ ṣùdì òun ti wọ mọ́tò fún láti oṣooṣì èmi náà dé jáde lọ́jọ́ yẹn mo wà nínú mọ́tò mo wà ní ọlọ́run ìpè bàbá ṣe bí ọba bá mi ṣàánú bá mi lọ fọwọ́ tọ́ àwọn tó ń ṣe ẹni tó ní òtẹ́ yìí lọ́kàn ẹ jẹ́ kí wọ́n mọ̀ mọ̀ yìí ẹ jẹ́ kí bẹ́ẹ̀ gbélé yìí mo ṣàṣàdúrà ọlọ́run ìpè bàbá ṣe bí ọba bá mi fọwọ́ tọ́ wọn tí mo bá sọ fún yín wípé mo wà nínú mọ́tò mo ń lọ sí ànàpájà mo wà ní bàrúwá ẹni tó bá mọ àwọn ọ̀nà yẹn dáadáa mo wà ní bàrúwá inside ni mo ń gba àdúrà yìí kí ó tó di wípé mo dé mọ́ṣáláṣí ẹni tí ó mú dé ibi iṣẹ́ yẹn ẹni tó mú débẹ̀ bá pè mí pé àìló òun tíráì nọ́mbà gbúrò yín kò lọ ọ̀gá sí ní kó máa padà bọ̀ mo ní ẹ́ tí bọ́lá ṣe ń ṣiṣẹ́ ìyanu láti bàrúwá inside sí mọ́ṣáláṣí tí mo ti ń gbàdúrà mí sí ìdí yàrá padà wọ́n ṣàpè ọgbọ́n ní àkíní mo fẹ́ ṣe mo sáré pe nọ́mbà tí ó fi pè mí yẹn wípé ẹ̀rọ àbúrò wọ́n máa ti pè mí sí wọ́n ní kó máa padà bọ̀ oyà àti mi kí lè ṣe kí n máa padà bọ̀ kí mo ní ha onírúurú ń ṣiṣẹ́ ara ṣiṣẹ́ ìyanu ó ní o máa padà bọ̀ bọ́mọ yẹn ṣàṣe bọ́lẹ̀ nìyẹn tí ó padà lọ wọ́n máa mọ ọmọ náà látìgbà yẹn látìgbà mo ti wá fi ọ̀rọ̀ ẹ̀ sínú àdúrà ọlọ́run tí kò mọ̀ lọ ṣe bí ọba tí kò ṣe bá tí mo bá sọ fún yín wípé láàrin gbogbo àwọn tí wọ́n dádúró nígbà yẹn pé lẹ́yìn gbogbo àwọn tí wọ́n fún níṣẹ́ nígbà náà ọmọ yẹn ṣe bí ọba láàrin wọn ni ọmọ kódà ẹni tó gbà síbẹ̀ ó tún máa ń dìde pè mí pé kí ìyá báàgì àkókò mọ̀ pé ìyàwó àǹfààní kí ni nǹkan tẹ́ ẹ ṣe kí làṣírí ẹ̀ báyìí tó ń bá sọ fún yín wípé àbúrò yín bí wọ́n ṣe mú wọn ó lóun kàn ní kó máa bọ̀ ní pé tó wọ́n mọ̀ pé wọn ò lè gba ẹni tí èyí tí màá rí yàtọ̀ sí yẹn gan nísìnyí wọ́n tún ti gbé ọmọ yẹn kúrò níbi tó wà wọ́n tún ti gbé e sí epo productive manager owó gidi ni ọmọ yẹn rí ń bẹ̀ olùrẹ́ṣẹ́ olùrẹ́ṣẹ́ olùwàmọ̀dúpẹ́ ọmọ ìjọ yín orí afẹ́fẹ́ ni mí kódà mi bí bá ti sọ wípé mo fẹ́ wá sí lúfàpẹ́ àfi kí n parọ́ pé mò ń lọ síbi kan tọ́rọ àfa lọkọ mi mo ṣáà ń gba àdúrà ìpínyẹ pé mi ò ìpínyẹ pé mi ìpínyẹ pé mi ẹni fọmọ ṣiṣẹ ìránṣẹ ẹni fìrà ń ṣiṣẹ ìránṣẹ o ilé ológun tẹ nǹkan gbogbo wa lọ gbogbo ọlọrun ní filé ológun náà dùn ún ohun mi ò ṣe mọ ọlọrun ní jẹ kó fọ sí o ẹ ṣe bọ sàn.
0: ìwọ náà gbé ọwọ́ sókè sọ́pẹ́ olúwa
1: olúwa
0: agbára tó di ẹ̀rí mi lọ́wọ́ olúwa dáná sun orí àdúrà yes my dear lord may God allow you to come because I know you're there ẹ̀rù amọ̀jẹ̀ká yes olúwa wa. àwọn àdúrà àwọn ẹlágbára tí ń bá ti kúrò ní camp láàárọ̀ la mò ń bọ̀ nìbàdàn ìpàdé wa tún ti rí bethsaida ó máa ní agbára sà ẹ gbọ́ mi sà ìyanu tó ti kàn rí láyé àkókò tiẹ̀ lélẹ́yìn lórúkọ jésù ó yá gba ìyanu rẹ àkókò tiẹ̀ lélẹ́yìn ó yá gba ìyanu rẹ ó yá gba ìyanu rẹ in the name of jesus. Sọta àwọn kan bẹ̀ tí pẹ́tẹ́pá ti gba ọ̀rọ̀ yẹn ó máa ń pa wọn bí ọtí ni wọn á fi ṣe wọ́ndà ìwọ gan ó wà fọwọ́lẹ́ máa pé ha ọlọ́run ní jẹ́ ọlọ́run ẹ gbọ́ ìránṣẹ́ yìí wọ́n ní ẹnìkan kú ó ní kò kú sóòótọ́ ni.
4: Èmi Esther láti ìlú Lókojá. Mo fẹ́ sọ yìí láàárọ̀. Èmi mo wá ń lọ chọ́ọ̀chì bàbá ṣe bí ọba. Ó ní nǹkan tí Ọlọ́run ṣe fún mi tí mo fẹ́ sọ ní àárọ̀. Mo dúpẹ́ fọlọ́run látìgbà tí mo ti wá chọ́ọ̀chì bàbá ṣe bí ọba mi rí ojútì kankan rí. Ó wá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìyá tó bí mi ní ọmọ. Nígbà tó di ijọ́ Thursday, wọ́n pè mí pé ní aramọ́ mi ò ṣe. Nígbà tí wọ́n wá wí fún mi tọ̀, mo ní ẹ mọ bá mi ṣàdúrà fún kan kò ní sẹ bá ń gbé lọ sí hospital. Tọ ngba won si gbe lo ko pe mo ba tun pe won won na ara re balẹ ngba to wa ya to rijo saturday yen ni dede ago kan oru phone mi ba bere si ring ah mo ni kilo tun sele ngba ti won wa pe mi won ni ah mo mi ti ku ah mo ni wo le bo mo ti fe ri ewure mesan emi omo gara from ogugu nbo mo ti fe ri ah olorun baba se be ma jo ki oju ti mi ngba to wa di dede ago mo sa ngba ti le isu mo bere si won ago ki le tete mo ki tete lo si ilu wa mo sa so fun pe won gbodo si o won gbodo si o pe mo fe de dide ti mo si de mo si dupe fo olorun dide ti mo de bibe won sí mo bá mọ èmi ni wọn tẹ títí lẹkùn mọ nígbà wọn tilẹkùn mọ àwọn èèyàn sẹbẹrẹ sí fẹ sunkún pàdé mi pé ní àyà rẹ ti kú ọmọ sọ pé ní ẹdá pẹ gbẹnu sẹyìn àtòun òkú o ọlọrun bàbá ṣe bí ọba kò ní jẹ kí ìyá òun fún wọn máa pé ní ọrọ àṣewò lọ tiẹ wá ń sọ lẹnu ìyá tó ti kú látago kan òru ẹ wọn sọ pé ní ìyá rẹ òkú òun bá mo bá sọ fún wọn pé ní ẹdá ẹ bá ń sílẹkùn ibi tí ìyá mi wà nígbà tí wọn bá sì sílẹkùn mo sì mú òróró àtọ mi mo bẹrẹ sí ń gbàdúrà wọn bẹ sọ ọlọrun bàbá ṣe bí ọba wọn jọ kó tí ojú ó tì mí gbogbo ayé ti ń sọ ẹ̀rí mi ti sọ ẹ̀rí rí ẹ̀rí àkọ́kọ́ mi ni tí mo kọ́kọ́ fẹ́ sí olúwa má jẹ́ kí ojú ó tì mí bí mo sáà mú òróró àtomi yẹn mo fi pa ìyá mi la ìyá mi bá bẹ̀rẹ̀ sí ń ṣéèkì inú aṣọ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí nọrùn oníkálukú bá fò wọ́n bá sọnù wọ́n mọ̀ pé síkìlì Esther ìṣe kí ló ṣe ná ṣé tòótọ́ ni àbí irọ́ tọ́ mo sì dúpẹ́ fọlọ́run bàbá ṣe bí ọba o kò ju ojú ó tì mí ohun nǹkan táyé béèrè lọ́wọ́ mi wọn ò jẹ́ kí wọ́n rí ìgbà olúwo ṣe o.
0: Sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ní má mi sòrò yẹn
1: má mi sòrò yẹn
0: kò ṣe mí sílé arábíkà wà ló àmì dé him mo palasa ayé rẹ dìde in the name of jesus sorry a máa gbàdúrà kan ní nǹkan bí aago kan sí aago mẹ́ta káì ilẹ̀ amètìtì tọ́ba dì ọ́ wà tú tọ́ba lóò ní lọ́ọ̀kùn ajá tọ́ba ní kò sọ́nà iná sẹ́yọ bẹ́ẹ̀ ni ìgbàlá yóò ti ọ̀run wá ọwọ́ ọlọ́run yóò sọ̀kalẹ̀ bó sọ fún ọ pé àwọn angẹ́lì ńlá ilẹ̀ yẹn kọjá láti pín pàwálà ẹ̀ kì í ṣe rẹ̀ lásán mo gbàdúrà lórúkọ jésù ayé rẹ dìde sọ pé ayé mi máa dìde sọ pé ayé mi máa dìde màmá yẹn ni kò sówó ó lóun wá lúfẹ́ àpẹ kan nígbà òde bẹ sóró wà bí òrówó.
5: Bade karun sa ẹni fọmọ ṣiṣẹ ìrànṣẹ o hàn ní fi ìyàwó ṣiṣẹ ìrànṣẹ lágbára lọ ìṣòro kò tẹ ń kó wa lọ a ní jábọ lẹyìn inú èmi náà ti lẹrìí sá ní fún àfẹ tá a wá ní oṣù tó kọjá ní màtínẹrì ní ilé àtàṣìlẹ láti yìí ń dúpọ lọwọ ọlọrun tó rọpò ọlọrun jọ wà agbára mo máa ń pe ọlọrun dẹ̀ ń dà mí nù ṣùgbọ́n kò sí agbára púpọ̀ láti ṣèbí òṣèwọ̀n mi ọmọ mi náà kan náà wá tó ní ọlọrun náà ni mo bá sọrọ nínú ọmọ ọkọ mi kò ṣètò wọ skul bẹ ṣùgbọ́n ọmọ tèmi ó wọ skul mo rí ìyàlẹ́nu ọlọrun mo fẹ́ àkọta wá wá láti yìí kò sí nǹkan kan mo ti àfi agbára káká mo fi wá pọ máa délú fún àpò tí má délú fún àpò ọrọ mi máa dayọ gbà tí mo débẹ mo fẹ gba mítìnì náà torí ní gbogbo àwọn atajọ ń ṣẹgbẹ èmi ní mi ìnagbára èmi ni kò sòwó lọwọ ẹ ṣùgbọn mo wá ní máa nǹkan má sọpá mo dẹ fẹ gba mítìnì lónìí o ọtọ máa di 12 ẹ ti ń ṣe péyà lọ sí mo rá láti 20,000 mo sẹ wá sanwó ojú ẹ gbogbo ní kábọ́ta mo sẹ san 2,000 níbẹ̀ ẹsẹkẹsẹ gbà tá a máa ṣe péyà tán tí mo mẹ́sẹ̀gì alert nínú wẹ́mà mi 200,000 mo dúpọ́ lọ́wọ́ ọlọ́run mo dúpọ́ lọ́wọ́ ọlọ́run májẹ̀mú ọlọ́run tí mò ń pè Olorun fu ape ti mo nko to nda mi lo mo ma so mo ma je mu mi mo to ma sugun nko to ma ni ka se ni Oluwa mo ma se ere mi ko ju bayi lo Olorun ko tun sile kan anu mi to ye pe laarin egbe laarin adugbo ti mo wa je ke mi na ko koke ko ni temi na ko toro ise o baba
0: ah an se te da mi so waju bayi miracle alert o ti gbari o ya gba ti e
1: amen
0: who is in doubt? We are back here.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Then in South Farami, Oru ni Malisa. Lati ago mefa ni padeti bere. Ti awon eranse Olorun ti na njo ni mi won ati ni ara won. Ti na emi njo ni ahan won ati won be. Mo wo gbo aye re to ma so po fe tele de ile agbara. Power line. Mo wo eni na. Tolo ni pada leyin atogun alayanle ti ojo gbadun ogun to west akoko e ti ojo se wedding ogun to lohun ni bimo agbara to se se re ko afejo wo iwa ya ija mi ai leja no ma npe ni ole ninu emi ogboro ja lagbara eyan ogboro sole ninu adura mo gbadura loruko Jesus aye ra dide
1: amen
0: gbogbo eyan mo la te wa ninu badan mo gba pe Bethsaida o wa ni ola o ma ni agbara sa apere gbagbo yen daju mo gbadura loruko Jesus o ma ri anuba
1: amen
0: aye ma dide
1: amen
0: wa se bi oba
1: amen
0: lola mo gba pe ola ni one mo so fa pe 6000 na ma afẹ fi gbadura fun ifa ifa na fẹ fi bere lola a koko gbadura yen ni iyowuro awon eniyan mo pe olorun be ni sioni mo de mo ko wa ni eri loruko Jesu ogo ra jade
1: amen
0: wa de se bi oba
1: amen
0: o gbadura fun eyan lojo bi oni oni wede anniversary anu olorun atojure re ibukun lati oke wa ko wonu aye re
1: amen
0: ko sile ko ayo
1: amen
0: ko se bi oba
1: amen
0: ogo ra jade
1: amen
0: ile re oni da
1: amen
0: in the name of Jesus
1: amen
0: a celebrate kan lo wa nbi loni Michael Aketode happy birthday to you mo gbadura loruko Jesu ogo ra jade
1: amen
0: wa de se bi oba
1: amen
0: mo bless apere gbagbo e mo ri bonu bu e je Jesu o ya gbagbara
1: amen
0: kaye ko dide
1: amen
0: ko mu eri wa
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: koju senekan fi da loju bayi pe
1: eri gaga leri ko
6: ojo ti awon ti nu ko wa pe baba ti mi o ba tun bo
7: beni o ipade adura o lo su to ma n waye ni se bi oba international power line again kilometer 54 Lagos Ibadan expressway ko fu wa pe bus stop ipele ogun pelu ifami ruru yan tun baba se bi oba o ma ni agbara sa 24 hours marathon prayer eti yaya ma bo fun ti pari osu keje July odun yi ajo gbadura gbare ti ayo kan ta ba tu wonu adura lati afẹ moju ojo Friday July 31st o dago mefa owuro kutu ojo keji Saturday ka to pari iri 9.0 na korie pati iri mefun se ni ori be iri owo iri itura iri omo iri sisawo loyinbo iri oro iri sodi nila iri igbega iri lati gbawe igbelu iri lati de ipo to fe o ma ni testimony to koja be ifami ruru yan to ti se ami ati se ijanu ninu aye oni kojipo kakiri agbaye iseminis apostle Dr. Esemo Mustafa JP ati mama prophetess Miss Mustafa baba ati mama sebi oba lulu balejo to ba le wa ti pa lo su keje yi ibi drama se ye lori lorukoje

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ngbogbo ti gbooro ri bayii. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, kò ká nǹkan kan láti rà mọ́.
2: Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa? Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàn ìgbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí i.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì

ṣe ẹ. Ká ṣe olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́ pẹ́lákọ̀tun. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Ká ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán.

0: Kivo 3-in-1. Om mini kalau ku kopi ku. Kivo dari Mix.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Them say monkey smart, not because the tree near. But now monkey will jump past the eye, they quick see.
1: Don't call me auntie.
0: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
2: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, though. All the bass goes, they show for GoTV Channel 49. You still follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
3: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
4: Ọ̀rọ̀ ìṣègbè ni mo fẹ́ ra jàre.
3: Ọ̀rọ̀ àbúrò tí olórúkọ kẹ̀.
4: Ọwọ́ rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé. Wọ́n ti pé ìfàmà afanilákòyà o.
4: Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Ọ̀rọ̀ Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìṣègbè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ni, ò parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. Ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀ náà ṣe.
4: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìṣègbè Devon Kings ni ọ̀rọ̀ ìṣègbè tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
4: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Flash FM 105.5.

0: A ti se bagba.
1: Alapẹki ọkùnrin. Kí ọmọ gbé géèjì bàjẹ́.
0: Ọmọ pé kíní tòrò máa gbé wájú wa microphone yìí, ó ti dẹ̀jẹ̀ nínú ara wa Ọlọ́run.
1: Àrógbé ni, iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn.
0: Ọpẹ́ ni fún Ọlọ́run.
1: Àdúpẹ́ lọ́wọ́ Elédùá.
0: Èmi tiẹ̀ máa wá rò nígbà kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé tó bá wá jẹ́ pé a máa ń ra nǹkan tí a fi sí ohùn wa kó tó jáde lórí microphone.
1: Okay.
0: Ọlọ́run ló mọye tí àbá máa ná lójoojúmọ́. Àbí lọ́sọ̀ọ̀sẹ̀.
1: Gbèsè yẹn ni ìbáfẹ́ hàn yẹn lé mọ̀.
0: Ìbàlọ́wọ́ akọ́dá ti dá tiẹ̀ lórí ewé. A ṣẹ̀dá ayé ìbàrẹ́ ti dá tiẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ìbá tiwa ọ̀dọ̀wọ́ akín tètè dá ti dá tiẹ̀ ní òfòrò jágádo jágádo. Ṣebí ewúrẹ́ ni wọ́n ló wọlé tí òjú bà níjọ́ sí. Ká tó ṣẹ́jú pé wọ́n ti sọ okùn sọ́rùn ewúrẹ́. Nígbà tí àgùntàn wọlé tí òjò bà níjọ́ sí, ó dẹran tá a dè lókùn. Àtewúrẹ́ àtàgùntàn ńkọ́ àwa kì í ṣe kankan nínú wọn. Àwa ti súnmọ́ ba níwọ̀n egbèje àjìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Torí kí ọba kó má ba pa wá arọ́ba fín lọ́ba pa tún ti dé láàárọ̀ tòní. Ti fún tẹ̀dọ̀ ròyìn náà ní Splash 105.5 FM. Ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá tó ń jẹ́ kí òun wa kó máa jáde bí aago àtúndúpẹ́ lọ́wọ́ rẹ̀ bàbá Tọ́lá ní kí yín. Èmi gòǹgò bí àgbà náà mú kí yín gan ni. Ọ̀wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ o àpìrọ̀rọ̀ bí ẹni ò sùn ọmọ tí àjànà ó rò. Alágbẹ̀dẹ èdè léèrè ṣítù náà ní mídòmídò léèrè ṣítù mídòmídò ilé tó bá mi kọ́ tí ò ṣe é fò tẹ̀tú. Mo kí ọlọ́wọ́ ọ̀tún mi Desmond tó di jí akáká tiri kákàkàkà bí akáká yẹn sí akápádá ọlá pẹ̀lú ẹ̀rí aká ní orí ìjúbọ̀ àbọ́lákájọ bí aká olùkàkàkà olùkàkàkà tí kánà aláìtámà òwò ọ̀bàrà mímọ́ bí epo òdìkàrà. Mo ti kì ọ́ ní mẹ́sẹ̀ mẹ́wàá tọwọ́ bá pò kó o bá mú nǹkan mi. Tọ́lá ní ẹ̀ka àbọ̀ sórí ètò.
1: Ọ̀gá adúpẹ́ lọ́wọ́ Elédùá akíyín mẹ́pẹ́ kò jùmọ́ ẹsìnkú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ mọ́ a gbàgbọ́ pé ara omokùn kẹ̀kẹ̀kẹ̀ ni ẹ̀dàkùn ẹ̀jọ́ ẹgbẹ́ àwọn tó bá lọ wọ́ọ́rọ́wọ́ọ́rọ́ òun náà ni ẹ fi ṣẹ̀yọ rẹ̀ lọ́wọ́ ọ̀làràárọ̀ báyìí torí pé ojú ọjọ́ ọ̀hún ọ̀dà ó tu ni lára pẹ̀ṣẹ̀ pẹ̀ṣẹ̀ pẹ̀ṣẹ̀ ìkànnì ọmọlúàbí òun náà ni àwa ń pè bíbá méjì kọ́ ó splash ju óyá ẹ jẹ́ ká pàdé ní àti ayélujára ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà splash FM 105.5 Ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ́ kí yẹn ọmọ àgbéra ẹ ní ojúṣe kan láti ṣe o ẹ tẹ̀lé gbogbo ojú òpó wa pátá tí ẹ bá ti ń pàdé ní àti ayélujára èyí ò fún yín ní àǹfààní ńláńlá o láti máa mọ̀ ní kété táwọn ètò wa tó bá ń gorí àti ayélujára ẹ̀yin tẹ́ ẹ rọ̀ mọ́ wa lórí rédíò yín òṣùbà yín àgbè fún yín tán ni kudus fún yín àáfin jẹ torí pé ti fún tẹdọrọ yín oúnjẹ òwúrọ yín ni ó jìnnà ó dúró tán ó ń ta sánsán ẹ wàá gbọ àfàìdún ọbẹ ni o kò séwu lẹgbẹrún ẹkọ akódénù àtẹyìn àtàwá kájọ rìnrìn àjò ròyìn ọhún tọ́lá ní aládélájà lorúkọ tèmi yẹ ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọtán sọtán gbùráyè àpẹẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó. Wà mbẹ mídòmídò.
0: Mo wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ìwé ìròyìn Daily Post ló wà níwájú mi gẹ́gẹ́ bí àkọ́kọ́ kò mú òkan fún ti àárọ̀ tòní lórí ètò wa ti fún tẹ̀dọ̀ ìròyìn. Lórí ètò òdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó jẹ́ alága fún àjọ elétò òdìbò nílẹ̀ wa Nàìjíríà Àmúpìtàn. Ó ti tutọ́ sókè ó fojú gbà o wípé tí àwọn bá rí adàlúrú tó fẹ́ fọwọ́ pa idà òfin lójú lásìkò ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun onítọ̀hún yóò jìyà kódà yóò tún jẹ̀wé yá. Ó wà nù ìwé ìròyìn Daily Post Ọ̀sun Paul ètò ìdìbò tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀sun tó ń kanlẹ̀kùn kẹ́kẹ́. Bíjó bíjó ní ṣọlọ́mọge bíjà bíjà ní ṣo ní fìràkù ìran láti kẹ̀kan ọ̀gbọ́dọ̀ gbélé.
1: Ẹ̀sìn agbélé.
0: A ní ọkà ròyìn o tún bẹ̀rẹ̀ sí í jó. Tí bá tún bọ̀ ìjọ mẹ́jọ máa mú pàtí ẹ lọ́wọ́.
1: Àjẹ́ ò, ó dẹ̀ jẹ́ kẹ́mi ó gbé yín dé bẹ̀ẹ̀bẹ̀ láti ojúwé àkọ́kọ́, ojúwé ìkejì, ojúwé ìkẹta ò. Wọ́n ní ẹ̀gbọ́ ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé. Wọ́n ní ọ̀rọ̀ níbi tó dé dúró báyìí, yíyọ owó ìrànwọ́ lórí epo bẹntiró, èyí tó jẹ́ pé ó padà tó fẹ́ẹ̀ di oró o, ó lé o, ó dẹ̀ o, kò tó o, ọ̀gá o. Wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé àwọn ìlànà kan ń bẹ, eléyìí tó jẹ́ pé àwọn owó òun ó níbi ọ̀rẹ́ gún sí. Ṣùgbọ́n ṣá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, níbo lọ̀rọ̀ wá dé dúró, níbo wá níṣẹ́ dé dúró. Ṣùgbọ́n abala ìkejì ọ̀hún kọ́ wọn ní ẹjẹ́ mọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti ṣàlàyé o pé ṣe rí kò bà kò lé eléyìí tó ń wáyé lẹ́ka ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí ó ti gùn wá àwọn wàhálà lórí ibú ni eléyìí tó jẹ́ pé ó ń tọwọ́ àwọn ikọ̀ agbésùmọ̀mí èyí tó jẹ́ ti ẹkùn sí ìwọ̀rùn ti gúúsù ilẹ̀ Áfíríkà tó ń jáde kí tó ní àwọn ọ̀rọ̀ míì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n sọ̀rọ̀ tán wọ́n yan mọ̀ sí díẹ̀ ẹgbọ́ láàárọ̀ òní o.
0: Mo ṣì wà nínú ìwé ìròyìn Daily Post fún ti ọjọ́ òní. Àkọlé gàdàgbà gàdàgbà kan wà níbí tó sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti sọ̀rọ̀ sí gbòòrò ayé o wípé apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí South East ó gbọ́dọ̀ ní ààbò tó péye tó gbópọn gbáà kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè bá a fi ẹsẹ̀ méjèèjì rẹ̀ dúró dáadáa. Ìjọba àpapọ̀ ló ran koko bíi fàdí tí bẹ́ẹ̀ mo sì sọ lẹ́ẹ̀kan pé inú ìwé ìròyìn Daily Post fún ti òní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje 2026 ló wà. Ìròyìn oorun lára mi kò ṣe pápápá.
1: Kì í ṣe pápápá. Orúkọ ìwọ náà kú mẹni tó ní.
0: Mo wà nílé fún ọ lónìí.
1: Ṣé lóòótọ́?
0: Mo wà nílé fún ọgá
1: ọlọ́run. O dúró dédé.
0: Lálá òlu.
1: Akutukun òwú.
0: Kutukun òwú. Rẹ́rẹ́ òrùn.
1: Ṣé lóòótọ́? Ẹ̀wẹ́
0: oṣù àbí. Ẹ̀wẹ́ fẹ́ so.
1: Ó fẹ́ so àbí. Jánìsò ńlẹ̀.
0: O ti ya.
1: Jánìsò ńbẹ̀.
0: O ti ya.
1: Ó dẹ̀ jẹ́ ká lọ sọ́dọ̀ Àkàdé torí pé Àkàdé ń kọ́ ó túbọ̀ tẹpẹlẹ máa wí ìyanu ẹ̀ o láti rí dájú pé ìdàgbàsókè àwọn ìgbèríko ló jẹ́ òun lógún. Ǹjẹ́ ọ̀rọ̀ yìí lọ́bọ̀ ta ò gẹ́gẹ́ bí ìmọ̀ ọ̀gbọ́njú Bọ́lá nígbà tó ń ṣe iléeṣẹ́ ti alága sápá abo ni apá àti gúúsù ìwọ̀ oòrùn ìlú Ìbàdàn ni ètà mọ̀ sí Ìbàdàn South West Local Government. Níbo wá ni ọ̀rọ̀ yẹn dé dúró? Àwọn wo ló wà níbi ayẹyẹ náà? Kí ni àwọn ohun èròjà àwọn irinṣẹ́ tó ṣá prápra eléyìí tó dúró tán ti ọkọ̀ wọlé o? Ńgbà tá a bá dé àárín gbogbo ìròyìn kọ́ a ṣe bẹ́ẹ̀ a gbọ̀ yẹbẹ́ sì ti gbọ̀ yín. Ṣùgbọ́n dáa náà jẹ́ ká lọ ẹgbẹ́ òṣèlú ti APC PDP wọ́n ní ọ́ dáhùn léètì ọ́ sì ń ṣàlàyé pé àlàyé owó eléyìí tẹ́ ẹ̀kọ́ dé tẹ́ ń ṣàlàyé mílíọ̀nù lọ́nà igba 200 million náírà àjẹnù àti owó bàǹtìbàǹtì kan mílíọ̀nù lọ́nà àádọ́jọ 150 million náírà. Wọ́n ní àjẹnù kúkúchì owó kí ni ọ́ fẹ́ ṣe ná? Ó yẹ ẹ mọ gbé àwọn pátákó rabàdẹ rabàdẹ ẹ mọ kó bọ́ta ẹ mọ lẹ̀ ẹ wọ̀ gbóró ayé èyí tẹ́lẹ̀ mara ògiri èyí tẹ́lẹ̀ sójú pátákó àfinihàn gbangba. Kí ló fa sábàbí o? Àfaramọ́ ni no kò rí bẹ́ẹ̀ ni o ó rí bẹ́ẹ̀ yes. Ìwà tá a bá dé àárín gbogbo ìròyìn kọ́ a gbọ̀ yẹ bẹ́ẹ̀ sẹ̀ ti gbọ̀ yín láàárọ̀ òní.
0: Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn ohun àlùmọ́ọ́nì tó péye láti jẹ́ aṣíwájú nínú iṣẹ́ tó jẹ mọ́ ìgbòkègbodò ọkọ̀ òfurufú? Ta ló sọ̀rọ̀ yìí? Ẹnìkan tó pè ní AFM Sule ẹgbọ́ nígbà tó bá yá Daily Post náà mo ṣì wà.
1: Ó dá ẹjẹ́ ká lọ sórí ọ̀rọ̀ mìíràn tó kan àwọn òǹtajà. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òǹtajà nípínlẹ̀ ti Kano won kora jopo kikora jopo hun ko odiwo lakata ile ise ni ton ko we fun ijoba apapo ile de Nigeria won ni asalaye pe edako tori Olorun owo owo ape kanu ko billion marun owo ti ile de Nigeria owo atileyin fun karakata oro aje nu ni buwa ni oro won se be eleyi to de duro sugbada je ka lo sakata won ni ipele toraba ijoba won be nko ati awon agbe won ni oro yen ofe edigbagbagba gbos je latari kini won ni ijoba na lo se awari awon ohun elo to mu ki irugbin o da eta mo si fertilizer won ni oko apo re to bi egberun lona mejo won ko le o so wa to ni ki lo fa emi lo ba yen wa e ma ta ba di arin gbogoro yin a gbo yobe se ti gbo yin laaro ni o
0: are tinubu ti so tinu e o fun gbogbo aye gbo o Oni aso fun awon agbesun momi to se saka ni ipinle Oyo lede ti o fi ye won wi pe awa oni kobo ti a san fun yin gege bi owo pasiparo emi kini nkan to tun wa nbe e lanfani lati gbo lori eto ti fun te do iroyin splash 105.5 fm ile funfun bala o fe lele la wa ni badan lorilede nigeria ara mi wa gale gale kanto waye wa katolani alade laja
1: oda je ka wa na sere be ka kan ti lere si tu tin ka ka wa yo to se be la wa na fe ka aja pe ki ka diran niyan o aja lo si ojuwe ikerin ati ikarun pelu ikefa won ni oro bota bombo anti sure gagba yanyan fele se olopa ni orilede ti nigeria hey babo baba oniyan loniyan won ni ami eye yi o gbera ton ni o ami eye wi pe eduro ton hey ori yin o se be o wa lori tabili ijambu oro de duro won ni o salaye ni pe o korodo baba fe so looto beyin o ba ni ka bo me ni ba wa da eja fi araye won ni oto lati fun ni iwuri ami eye baba tewo gba ke so ile de nigeria ni kokon sugbon ni arin gbogbo ile africa sugbon ni apa abeyen ko to di pe a lo si eka ikede ati ipolowo oja ni kan ni ti omoluabi won ni egbe osilo ti apc lapa ati kini ariwa ti gusto ile de yi won lawon na ma ti ngbarajo ije won ngbarajo kini o fe se won ni o fe lo won fe wara won jo won korajopo ikorajopo ohun ki lo fe bade epolongo ibo fun are bola ahmed Tinubu.
0: Ase oruko omo ni romo.
1: Yes,
0: Abajo ti won fi so wi pe atare lo lori re kiti yo dire kitawa na o dere laye ewe rere ko agbere wa pade gbogbo lori re tire tire tire tire ko ni lere fo wa jo ma rere mere na ni Gomina Makinde ti ipinle Oyo ti setan lati gbe igbimo oluwadi alagbara kan kale lori isele ijinigbe ti o waye ni orire nipinle Oyo labare nbo taba ti setan
1: ode awon ni ejowo jare o e ma tepele mowo nikan aje nikan e ku awon ile ise igbalode eleyi to je pe yo ni awon irinse igbalode e ta mo ru awon odo lagbara fun idagbasoke ekun leti africa ijambo oro de duro won ni ejema ipe nile eko giga ti jos awon na tu se alaye o pe oya papapa ipade waye kilo fa ipade na eberu bojo na lo sele ki gan lo wa sele lakata won be ngba ta ba di arin gbogboro yin ni platoon ti won won ni awon na ti bota ti osun salaye pe wo elera loro won ni ase tan lati ku awon irinse igbalode kan ele to je ipe yo se be yo tun bo mu ki eka eto ilera won ko fogesi be ni
0: ninu we royin the nation ni mo wa bayi tori tola ni ma wo koko mo gbogbo royin ni wa wo kana tola ni oni ye se aserege emi ma wi temi gbogbo titira kala kaka ereje kaka koko ta nse yi eyin egbe alatako ni Nigeria e wule tun satileyin kitinubu wole lekan si fun sa keji lukumani lo so fun atiku atobi ati kwankwan so be pe e wa ni sokan e si fe ba Tinubu tayo.
1: Oda, you know ni ke fi se ipanu ko to di pe a ma lo se ka ikede ati polo oje kan ni ti omoluabi. Won ile ise olopa na ni o ti salaye pe iko amotekun ni ko vigilante ni. A gbodo guro e ni se lojo eto idibo. Won ni o se be won fi kele ofin ohun, won fi ofin de won. Ojo we kefa ni kilo fa sababi, nma ta ba wo ani gbogbo nkan. A gbo yebe, yebe se ti gbo ipele Osun ni bo lo ro de duro nbe. Ahan, samotekun le lo. Abi ko vigilante awon na le lo. Ile ise olopa so pe ko saye. Nma ba wo ani gbogbo royin. A gbo yebe se ti gbo yin laaro oni. E je lo saka ikede. Ate ko lo waja kan ni omo loabi agbawo wa nbe.
0: Je sare jole mo. Abi se ki ma lo abi ki n pada seyin. A se ma se ori ero aye lo jara. Oun gan lo wa ni de bi won se n dogbon ji awon eyan sa lo si lu oyinbo to si je pe won otele ilana to ye. Remi Tinubu iyawo are. Lo sobe. Let's move to the G. Kusari. Jakete. Santa Soma. Agbakaha. Mohima lele. Isikoto. Money, money. Mido, mido.
2: Babe, why are you frowning for me now?
3: Mama make noodles for me.

0: lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán èmi gẹgẹ bí ẹrọ ìbánisọrọ alágbèéká wa jẹ kí n jẹ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ gan kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ tó bá sì mọ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti tan.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibani soro laso le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.

0: ó ṣe Desmond Tudiji ti fún tẹ̀dọ̀ ròyìn tẹ̀síwájú. Ẹni tó jẹ́ alága àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà tí a máa ń dàpè ní INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan, ó ti fi ìtara hàn lórí ibi tí ìpèníjà àìsètò ààbò tí ó dé dúró ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣe pé ọkàn ò balẹ̀ dàbí alára. Gẹ́gẹ́ bí ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ń súnmọ́ wa díẹ̀díẹ̀ táwa náà ń súnmọ́, èyí tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí. Bẹ́ẹ̀ náà ni alága àjọ elétò ìdìbò ọ̀jọ̀gbọ́n Amupitan, ó wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn olóríjorí ẹgbẹ́ òṣèlú tó fẹ́ kópa nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí a sọ pé yóò wáyé ní August 15 ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026. Bẹ́ẹ̀ náà ló tún ṣe kìlọ̀kìlọ̀ fáwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kan òjọ̀kan tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní kí gbogbo wọn mọ̀ wípé àjọ elétò ìdìbò INEC ti ní àjọṣepọ̀ pẹ̀lú ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lé tó ń ṣọ́nà àlàáfíà lórílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí National Peace Committee NPC, títí tó fi dórí àwọn òṣìṣẹ́ elétò ààbò lóníranran, àwọn ọba àlàyé àti àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n jẹ́ 14 níye tí wọ́n fẹ́ jọ díje dupò èyí tó jẹ́ ti gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní gbogbo wọn pátá ló ti tọwọ́ bọ̀wé àlàáfíà o. Gẹ́gẹ́ bí ìgbáradì fún ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ń súnmọ́lé bọ̀ díẹ̀díẹ̀. Lásìkò tí wọ́n ń tọwọ́ bọ̀wé ní Òṣogbo, ọ̀jọ̀gbọ́n Amupitan ti ṣe àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ amòfin tún ṣe lálàyé bákan náà wípé ìlànà àtẹ̀lé fún ètò ìdìbò gómìnà àti gbogbo àwọn nǹkan míì tí yóò sì tẹ̀lé ní ṣísẹ̀ntẹ̀lé, òun gan-an la gbọ́ wípé ètò ìpolongo ìdìbò èyí tí ó ti ń bẹ̀rẹ̀ lọ díẹ̀díẹ̀ yóò wá sópin ní òru gànjọ́ tí ṣe ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí, tó sì wá jẹ́ pé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí, August 15, 2026, iná ni ètò ìdìbò yóò bẹ̀rẹ̀ lákọ̀tún. Ó tún tanilólobó ọ̀rọ̀ wípé àjọ elétò ìdìbò yóò yan àwọn èèyàn tó jẹ́ òṣìṣẹ́ aṣojú àjọ náà lọ káàkiri àwọn ìjọba ìbílẹ̀ tó jẹ́ 30 níye títí dé Mọ̀dẹ́kẹ́ àti ọ́fíìsì tó wà ńbẹ̀, tó sì wá jẹ́ pé àwọn ibùdó ìforúkọsílẹ̀ tó jẹ́ 382 registration areas, ká sì má gbàgbé bákan náà wípé àgọ́ ìdìbò tí wọ́n fẹ́ lò ní ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí náà tún jẹ́ 400,000 ó tún dín díẹ̀ 3,763 polling units, tó sì wá jẹ́ wípé ìforúkọsílẹ̀ ètò ìdìbò ó ti wà ní ṣẹpẹ́, tó jẹ́ pé àwọn tó káàtó láti dìbò náà lọ́kùnrin àti lóbìnrin wọ́n jẹ́ 2,337,239 iná ni àwọn tó káàtó lọ́kùnrin lóbìnrin láti lè dìbò náà. Níparí, ọ̀jọ̀gbọ́n Amupitan wá ṣàkíyèsí ẹ̀ wípé àwọn káàdì ìdìbò tó jẹ́ 182,000 pẹ̀lú 182,000 bákan náà tá lè pè ní 322,822 permanent voters card. Èyí tí ó jẹ́ 6% nínú àpapọ̀ 10% gbogbo àwọn olùdìbò tó ti fowókọ lẹ̀ fún ìdìbò tá a wí ọ̀hún tí kálukú sì ti ní káàdì rẹ̀ lọ́wọ́. Kọ̀jẹ́ bó ti jẹ́ o, won ni eto idibo ipinle osun awon ofe rigboriye lasigbo koba ole o alaafia ni pele kutu la won fe o ko je bo ti je tola ni se ma ka lo na ni abi kini suru die
1: o ti wa ni oju re bayin ye jabu o ti duro sibe e je lo papapa ka gbera ton nitori bi pe arara da duro e je ke bi o gbe yin lo sori oro kan eleyi to bo ta bombo lati akata agbarujopo awon isowo kara akata ni agbe yin de pele osun ṣùgbọ́n dáná ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ adeleke oyebanji salam adebayo àti àwọn mẹ́wàá mi nǹkan àwọn yẹn náà nígbésẹ̀ tí wọ́n gbé níbo ni ìgbésẹ̀ ọ̀hún tí wọ́n gbé níbo nìyẹn náà tún ṣe tán láti lè yọrí sí àǹfààní láwọn yẹn ẹ máa ìjọgẹ́ ẹ̀ ṣùgbọ́n ṣáàbí abáwá lọ sí ojú ìwé àkọ́kọ́ àti ìkejì tẹ̀mọ́ ìkẹta ìwé ìròyìn the nation níbẹ̀ lágbà tààràtàrà a lọ bọ́ sórí tábìlì ààrẹ bola ahmed tinubu ti orílẹ̀-èdè nàìjíríà níbẹ̀ tí ààrẹ ti ṣàlàyé ò wípé ẹ rí àwọn ìpèníjà eléyìí tó ń kojú ẹ̀ka ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà òun náà ló jẹ́ gẹ́gẹ́ bí ara àwọn ìṣẹ̀lẹ̀ kan èyí tó ń bá wọn fínra o ní àwọn orílẹ̀-èdè alámúlégbè bíi mali ní burkina faso ní àti ìpínlẹ̀ ti niger wọn ní orílẹ̀-èdè niger kò tọ́ síbẹ̀ àti àwọn agbègbè míì ní apá ilẹ̀ áfíríkà lẹ́yìn tó sì jẹ́ wípé ètò ààbò tiwọn èyí tó ní ìpèníjà ṣégeṣège rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó wọlé o ó bá wa lálejò ní orílẹ̀-èdè nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní ba nǹkan jẹ́ lẹ́ka ètò ààbò wa nígbà tí ààrẹ tẹ̀síwájú inú atótónu rẹ̀ wípé bá a bá ní pé ká wò wá àkókò ọ̀hún ti wá tó báyìí fún àwọn ẹlẹ́ka ǹjẹ̀ka tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà láti jẹ́ kí ọwọ́ gbogbo kó wà lórí tábìlì ààrẹ ní ara àwí ìyọnu àti akitiyan láti rí dájú pé ẹ̀ka ètò ààbò wa ó ṣèṣore nàìjíríà ó ní ìdíre o tó ń fi pẹ̀kẹ́ lo ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìjọba ìpínlẹ̀ gbogbo wọn ní ọ̀tọ́ bẹ́ẹ̀hún àwọn ẹlẹ́ka ǹjẹ̀ka náà tó jẹ́ iléeṣẹ́ elétò ààbò lẹ́yìn tí yóò ti bọ̀ mú kí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà kó ṣe finú tán kó ṣe fọkàn tẹ̀ nígbà tí ààrẹ tó tẹ̀síwájú ààrẹ kéde ẹ̀ yanya lásìkò tó ń tẹ́wọ́ gba àgbárùjọpọ̀ ẹgbẹ́ àwọn lọ́ba pátá àti àwọn ìjòyè pátá ti ilẹ̀ ìbàdàn lẹ́yìn tó sì jẹ́ pé ọ̀bọ olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà arusa kínní márùtìṣẹ́ kábíyèsí o wọ́n léwájú àgbárùjọpọ̀ àwọn ládéládé lóyè nílẹ̀ ìbàdàn wọlé ṣọ sílùú ti àbújá nígbà tí wọ́n tẹ̀ wájú wọn ní kódà lásìkò àbẹ̀wò ọ̀hún olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà arusa kínní àwọn náà ni ó ṣàlàyé pé ẹ̀wọ̀ àbẹ̀wò yìí tó gbé wa wọ̀lú àbújá ta wá tààràtàrà ó di wà níléeṣẹ́ rẹ̀ ó ní ṣe rí àfẹ́ dúpẹ́ ọ̀pẹ́ lọ́rọ̀ wa jẹ mọ́ nítorí pé ipa tí ẹ kó láti ṣe ìgbàpadà ìgbàkalẹ̀ ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn o èyí táwọn ọkọ̀ ajínigbé ti ẹ̀ wọlé tí wọ́n sì palẹ̀ wọn mọ́ kúrò níjọba ìbílẹ̀ tí oríire ó lẹ́ẹ̀sì gbà wọ́n jáde lẹ́yìn tí wọ́n dúró síbẹ̀ tí kò sí ọ̀nà àbáyọ fún odindi ọjọ́ mẹ́rìndín ní ọgọ́ta wọ́n gbé òṣùbà káre fún ààrẹ pé ààrẹ ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni bàbá tó mọyì ọmọ bẹ́ẹ̀ ló ń ṣe nígbà tí wọ́n ṣe àtótónu ọ̀hún sí ọwọ́ iwájú àwòrán ààrẹ ti orílẹ̀-èdè nàìjíríà ó ń rèé ọdúró tán gbọ́ngbọ́n ni àti ọba ti olúgbọ́n ti orílẹ̀ gbọ́n àwọn náà wà nínú àwòrán àti ọba olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ìwé ìròyìn the nation òun náà ló ṣe bẹ́ẹ̀ tó kọ àkọsílẹ̀ ọ̀hún wọn ni ààrẹ ti ṣàlàyé o pé okùn ò lè gungun kó má níbi tó ti gùn wá ẹ̀rí ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé ń ìpèníjà tó bẹ́ẹ̀ kẹ̀ ètò ààbò wa lálejò ọkàn wọn mali o ọkàn burkina faso ọkàn lẹ nìjẹ́ o ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ lọ́hùn-ún ẹ jẹ́ mọ̀ pé àfi bí àkóràn náà tó ní báyìí lára orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin náà náà gan kí ẹ lè kà á sọ̀wọ́ iwájú.
0: ààrẹ bọ́lá tinubu ti tọ́ sókè ó fojú gbà o lórí àwọn ìbéèrè gbáǹkọ́ èyí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe ṣaká ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìjọba ìbílẹ̀ oríire tí wọ́n sì fi bẹ́ẹ̀ kó àwọn ọmọléèwé àti olùkọ́ wọn lọ ti o si je pe lati ojo 15 osu karun odun ta wa yi ni won ti ko won lo ko to di pe Olorun o ran wa lowo lati ri awon omo na laaye are Tinubu en to soro yi lana ode ti se ojobo nibi ipade kan to se pelu awon loba loba ni joye ni joye oba Rashidi Ladoja Olubadan tile Ibadan kabiyesi ati igbimo loba loba nipele Oyo ti won lo re ki Are Bola Tinubu ni Aso Rock nilu Abuja nibi ipade kan ti won se ibe na ni Are Tinubu ti so wipe awon agbesunmo mi ajinigbe ta wi ohun n fe ki ijoba ki o tu awon eyan won ton jo nse ise labi yi to ti wa ni ahamo sile bakan na yato si eleyi atungbo wipe Are Tinubu ni awon ajinigbe to ko awon omo atoluko to ji won gbe lo won tun bere owo pase paro emi ta mo si ransom bo ti je pe ijoba so pe ko soro nbe gege bi Are Tinubu se so oni ngba ti awon agbesumo mi ajinigbe ta wi ohun ti won bere si ni bere ibere orisirisi lori nkan ti won fe lawon na ba da bi ogbon won ni agba ki wa loja kori omo tuntun wo awon na awon ba bere si lo ayinike ati ayini pada awon lo bere si ni lo si ibugbe ebi awon agbesumo mi won yi ni gbogbo bi ti won wa lorilede Nigeria ti ijoba si je ki awon agbesumo mi won wi pe ko sade un kankan lori pe e gbagba e gbawo e gba koko baba asasun won ni kosun to jo are wa la mole wan keke wi pe awon agbesumo mi ta wi yi ti won ji awon oluko ati awon akeko gbe njoba abile orire won tun fe ba kan na wi pe gbogbo awon ti won ti gba mu sinkun tin be lahamo won fe ku won ti won sile eleyi wa lara awon kan ti won jo nso bo ti je pe awon asoju ijoba ati iko to lo sibe so pe ko soro nbe ni oro ba di hun nigba ti o si nkan kan lati so mo kasa si da ope pada sodo Olorun alhamdulillah praise the lord
1: hallelujah
0: ese baba wa ti o so awon omo wa di riri ati oluko Oluwa ma se
1: o baba o se Olorun Olodumare se o alhamdulillah rabbil alamin adupe lowo yin Olodumare ese baba ese Olorun adupe lowo yin ese baba oda lati apa abe yen to fe te waju ni o ngun gidi laaro yi
0: iro mo ti ri ti ipinle Oyo kan to wa nbi iseju meta mo fe fi so
1: je
0: sare mu okay se meji lo fe e ya so di marun
1: ta won le
0: ijoba ipinle Oyo la gbo pe won ti setan bayi lati gbe igbimo olugbejo alagbara kan dide loni gangan gege ba se gbo to se pe ojuse igbimo olugbejo ta wi ohun ohun na ni lati sofin toto bayi kasha bayi kawode lori ijinigbe awon akeko nijoba abile orire ati awon oluko won bakan na eyi to sele ni esele ahoro dada ati yawota nijoba abile orire ni ipinle Oyo lojo 15 osu karun odun 2026 ta wa yi nuro nkan to jade ni Ibadan ti sololo ipinle Oyo latenu commissioner of itoroyin omo Ibadan tun ye lade o fi ye wa wi pe igbimo oluwadi ta we yi ina ni won ma side re fun ise lati bere ni perewu loni ni igbimo alase gomina ti nbe ni ipinle Oyo igbimo alase ijoba gege bi commissioner dotun yi lade se so oni igbimo oluwadi ta we yi ni won fun ni ise pe ko se iwadi bi oro ijinigbe ohun se ri gele ati aba ti joba nla ti tele aiba mo kiru nkan be ko ma ba waye mo lojo waju dotun oye lade commissioner eto royin o wa mu wa siran ti pe gomina seyi makinde lasiko to n ba awon omo ipinle Oyo ti le toko soro lori oro bi won se tu awon omo atoluko sile ni enu ojo meta yi o se leri wipe o n fe se iwadi to dayato gedegede lori isele buruku na kiru e ko ma ba sele mo nítorí bẹ́ẹ̀ lòun ṣe fẹ́ kí àjọ orílẹ̀-èdè parapọ̀ lágbàáyé United Nations UN kó dá sí ọ̀rọ̀ náà láti lè ṣe òfintótó bí ìjínigbé akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ṣe jẹ́ tó wá jẹ́ pé ọjọ́ 1460 iná làwọn èèyàn wá fi wà nínú ìgbèkùn kọ́lọ́run tó tú wọn lẹ̀. Ó tú ṣe ọ̀rọ̀ dísàlẹ̀ kòkò bákan náà wípé pẹ̀lú ìgbìmọ̀ olùwádìí táwọn fẹ́ gbé dìde lónìí gangan wọn ni gbogbo àwọn àkíyèsí àti àwọn nǹkan míì tó ṣẹlẹ̀ làwọn fẹ́ mọ̀ kí irú ẹ̀ kó mọ́ bá a lè wáyé. Mọ́tọ́lá ní ìwọ ló kàn ó lè ka méjì pọ̀ tó bá fẹ́.
1: Yàtà ń tiẹ̀ bọ̀ file àwọn ti jẹun mọ́ inú oyún ajé ń gbọ́ ó ti palẹ̀ oúnjẹ wọn.
0: Kàǹtọ̀ wáyé wá ká òde nù ọ máa fún mi lọ́wọ́.
1: Àìwò ìjà ó di mélòó ó di 1-1 àgbà owó fẹ́ jáde báyìí àgbà owó fẹ́ gbó wọlé tó fẹ́ lọ fún kéde ni àbí kó máa lo bẹ́ẹ̀.
0: Kó máa lo bẹ́ẹ̀ láfẹ́.
2: Babe, why are you frowning for me now?
3: Mama, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: The big Royal TV sales, buy one, get one free, is here. Starting from July 31st to August 1st, 2026, buy a Royal 85-inch TV and get a 55-inch TV free. If you buy a Royal 75-inch TV, you will get a 50-inch TV free and other attractive offers. Available only for 2 days at all leading electronic stores nationwide and Sims Online. Buy now, pay later, also available. For inquiries, call 020-1344-6506, 070-1222-3333.
6: Terms and conditions apply. Royal, affordable luxury.
7: Ó pé ọdún kan lónìí tí ìyá wa akíkanjú obìnrin abiyamọ àtàtà ìyálóde olóde ìlú Ìbàdàn tó tún jẹ́ ìyálóde ajagunà fún gbogbo ilẹ̀ Yorùbá olóògbé olóyè Sílé Fatu Ìdòwú Adéagbo Àjàó wọ kaalẹ̀ lọ.
8: Bí ayẹyẹ ìrántí ọdún kan yóò ṣe máa bẹ̀rẹ̀ ni Friday 21st oṣù keje níbi tí àfọ́ àti Tílọ́pẹ́ yóò máa léwájú wa ṣàdúrà fọlọ́gbé tá sì máa ṣe mọ́ṣáláṣí tá a kọ́ dùnrán ti màmá wa olóògbé olóyè Sílé Fatu Ìdòwú Adéagbo olóyè Oyèlábọ́lá yóò mọ̀ sùn rárá tá a wàá máa ṣe pàpàǹbarí ẹ̀ tó bá di Saturday 1st ọdún tá a wà ní aago 10 òwúrọ̀ a máa gba gbogbo èèyàn lálejò nílẹ̀gbẹ́ olóògbé tó wà ní Àjàó Village Ìyànà Bare along Ide-Ayure Adébáyọ̀ Old Lagos Road Ìbàdàn olóyè Sílé Fatu Ìdòwú Adéagbo ẹ̀yin lọ́mọ ẹ̀ṣọ́ Ìkòyí dùnóyè ọmọ gbọ̀nyún ogun Àjàó ẹ̀yìn ló múlé ẹ̀ṣọ́ Ìkòyí Wùmí ogun ojoojúmọ́ ló múlé bàbá wọn sùnmí lọ Kainde Adésọ̀kan Serifatu Ọ̀pẹ́nẹ̀ àti Olúwa Kẹ́mi Ọláyíwọlá ń ṣelédè lẹ́yìn rẹ̀ olùkéde gbogbo àwọn ọmọ.
9: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdùkọ àti iyọ̀.
10: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
9: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
10: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
11: Maltina.
12: Across Nigeria, teachers are changing lives every day. Now it's time to celebrate them. Applications for Maltina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.maltinateacherofthe.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a 1 year supply of Maltina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
13: The Maltina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund, supported by Union Bank, Airpeace, and Honda. Entries close August 7, 2026. Terms and conditions apply.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀ wá sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: Oda kinyin opi eka bo pada se kaneti omoluabi ti fo te doro yin se be o nte so wa iwaju eyin eyan wa ni atayele jara ni agbaye ojopo Facebook oya e ma ba wa like e ba wa pin adupe lowo yin aluyin logo enu eno ni tawo yin la se lowo eledua
1: ami
0: oda e je ka lo sori oro kan o to ni se pelu yiyo weran we po bentiro ni fokan eleyi to waye ni orilede Nigeria o won ni bi abani pe ka wo wa e je mo wi pe o weran we po bentiro eyi ti are bola amar tinobu ti orilede ti won kede e lojo si pe e so po ti lo won ni owo ohun o na lo ma je pe won se amulo re o ni o fi se alotojo gbigbese e ti orilede Nigeria te ajeo ninu oro ohun gba won te so iwaju won ni bi abanika wo wa ntoto e je mo pe awon gbese kan be lorun orilede Nigeria le to si je pe ba re ba kuna ti gbe igbese a ki to gbe nigba na won ni o sese ki nkan se be ko peme mo orilede Nigeria lara o nigba te njoje minister foro to ni se pelu eto isuna ni orilede ye ati minister foro to ni se pelu oro aje wa nigba ti o salaye oro Taiwo Oyedele oni be ni e je mo wi pe beledu abapani lori baye a ma firun gboropo oni nto sele un e gbo yiyo wo iranwo epo bentiro awon wo iranwo un ni pada nse amulo e ti an fi yanju awon gbigbese tin be lorun orilede Nigeria
2: e kule o ebi n pa ka si nkan si mi la
3: e kan bo ya mi kile wa je bayi o
2: ah iwana mo fe onje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi Golden Penny Noodles lo le se
4: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun Golden Penny Noodles
2: Ṣé wọn kọ mi? Bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yá yìí tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: OneXBet, it's time for bonuses and wins. Download the OneXBet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. OneXBet, bet responsibly, 18 plus.
6: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube ló jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún ó lo ìpè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chátà tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti àdàmọ̀dẹ̀dẹ̀ òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èrèjẹ àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbákà àbọ̀ ọmọkùnlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 naira lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú ọgọ́rùn-ún wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti dáńlódù app Street Trip lónìí tàbí kó o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
7: Dem say monkey smart na because three near. But now monkey will jump past the eye they quick see.
8: Don't call me auntie.
7: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
9: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, though. All the bass goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
10: Ẹni tí yóò pẹ̀gà àjànàkú ní ó sọ pé orí nǹkan kan fìrí. A fẹ́ fi àwọn ètò rere èrè tí ọ̀tún ìṣèjọba tó wà lóde lórílẹ̀-èdè yìí tí ń fẹ́ sí gbogbo wa.
11: Láìpẹ́ yìí l'ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣàgbékalẹ̀ ọ̀kan ọ̀jọ̀kan ètò ìrónilágbára fáwọn ọ̀dọ́. Ǹjẹ́ ẹ̀yin ti ẹ̀ mọ̀ pé ètò kan wà tí wọ́n ń pè ní LEAP Labour Employment and Empowerment Programme ìgbanisíṣẹ́ àti ìrónilágbára fún 2.5 million ọ̀dọ́. Ẹ kàn sí kànnì ayélujára leap.gov.ng.
10: Ọ̀kan tún wà tí wọ́n ń pè ní 3MTT ìyẹn ni ètò ṣíṣàwárí ẹ̀bùn ìmọ̀ ẹ̀rọ lára mílíọ̀nù mẹ́tọ̀. ọ̀dọ́ ẹ̀kan sí kàn ní ayélujára 3mtt.nitda.gov.ng.
11: ìjọba tún pèsè ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ alábọ́dé àti aṣọ ríran fún ètò ọrọ̀ ajé, ẹ̀kan sí kàn ní ayélujára smedan.gov.ng.
10: àwọn ìkànnì ti wà ní ṣíṣí sílẹ̀ o, kò pọn dandan kẹ́ ẹ mẹnikẹ́ni kẹ́ ẹ tó jẹ àǹfààní yìí o.
11: ṣe wá rí i pé gbogbo ohun tá a ti ń pòǹgbẹ rẹ̀ ló ti ń padà sùn wá bọ̀ lábẹ́ ìṣèjọba síwájú Bọ́lá Ahmed Tinubu nípasẹ̀ ìlànà ìrètí ọ̀tun.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg go see your doctor or physician.
1: Kini gan ni won se timotimo fun? Se fun awon ipe jiroro lori phone laarin oru tabi ka sun lalaafia? Se fun pipa adehun owo pataki de tabi fun pipa oju de ko run gbe eloye? Se fun iwo jamora pelu irori? Iwo na lo se dajo oro ni Royal Phone. Ati se timotimo to le se ohun gbogbo nitori pe a wa lati je ki igbe aye rorun fun o. Royal Four, imolara ojulowo igbadun lati odun 1980.

0: Bẹ́ẹ̀ni akínyin wípé ẹ káàbọ̀ padà síkànnì ti ọmọlúàbí. Tẹ̀fọ́ tẹ̀dọ̀ ròyìn ó ń lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Ó yá ẹ̀jẹ̀ àgbéra tá ò ká wá lọ tààràtàrà sákàtà ẹni tó jẹ alága fún ìjọba ìbílẹ̀ ti gúúsù ìwọ̀-oòrùn ilẹ̀ Ìbàdàn. Ambassador Kehinde Adeyemi Akande lẹ́ni tó tẹpẹlẹ máa wí ìyẹnu ẹ̀ wípé ìdarí òun ìṣèjọba rẹ̀ náà ni yóò tẹ̀síwájú láti máa rí dájú pé ó gbé àwọn ìdàgbàsókè oníkọ́mọ́nkẹ́bẹ́ dé àwọn ìgbèríko ẹsẹ̀ kòkó àti ọ̀nà tó jìn láti rí dájú pé ìlànà ìdarí àti ìṣèjọba rẹ̀ ó dé àkàtà ti kẹrẹ àwọn ènìyàn rere ẹkùn ìjọba ti ìbílẹ̀ ti gúúsù ìwọ̀-oòrùn gúúsù ti ilẹ̀ Ìbàdàn nígbà tí wọ́n tẹ̀síwájú nínú atótónu wọn lásìkò tí wọ́n ń ṣe iléeṣẹ́ èyí tó jẹ́ ti alága ìjọba ìbílẹ̀ ọ̀hún lẹ́yìn sọ́wà ò ní àlẹ́ṣẹ̀ lọ́yẹ́ nílùú Ìbàdàn. Wọ́n tẹ̀síwájú nínú atótónu náà wípé bí a bá ní ká sọ ìṣèjọba rẹ tó ṣe fọkàn tán àti ìmúgbòòrò ìṣèjọba dí ẹsẹ̀ kòkó pátá ó ní eléyìí náà ni ó máa jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìlànà ìdarí òun o gẹ́gẹ́ bí alága fún ìjọba ti ìbílẹ̀ ti gúúsù ìwọ̀-oòrùn Ìbàdàn. Nínú ọ̀rọ̀ ọ̀hún gbà wọ́n tẹ̀sọ́wọ́ iwájú wọ́n wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o pé ọlọ́run ọba ṣeun púpọ̀ púpọ̀ jù nítorí wípé bá a bá dájọ́ bọ́jọ́ ọ̀hún bá kò ò ní gangan ọjọ́ àjọyọ̀ ló jẹ́ fún gbogbo ti kéré tí kéré àwọn ènìyàn rere ẹ̀yìn tí ìjọba ìbílẹ̀ ti gúúsù ìwọ̀-oòrùn ilẹ̀ Ìbàdàn nígbà tí wọ́n tẹ̀wájú wọn ni àwọn ọmọ sí iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ tó dúró tán yányán ní alẹ́ sí lọ́yẹ́ nílùú Ìbàdàn lónìí wọ́n ní gbogbo àwọn àlejò tán ti fìwé pé o àwọn kí wọn àwọn tó gẹ̀ wọ́n nítorí wípé ìtọ́ṣe tán láti kọra rẹ̀ ní òníyí gangan nígbà tí wọ́n tẹ̀síwọ́ iwájú wípé àlejò pàtàkì ẹni à ń bu ẹ̀yẹ àti ọlá fún ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ ṣiṣọ́ lórí iṣẹ́ àkànṣe ọ̀hún wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ẹni tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn iṣẹ́ òde gbogbo láwùjọ wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nàrẹ́bù Mojeed Mọ̀gbọ́njúbọ́lá wọn ni wọn ó ṣeṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ gbogbo rẹ̀ yóò jọra wọn wọn ó ṣì fún ìlànà ìgbáyégbádùn àti ìṣèjọba rẹ eléyìí tó jiná dénú o bákan náà nígbà táwọn ó sọ̀rọ̀ wọn ni Mojeed Mọ̀gbọ́njúbọ́lá ó gbé òṣùbà káre fún àkàdé wípé òṣèré bẹ́ẹ̀ lọmọ ọkùnrin ṣe òṣèré bẹ́ẹ̀ jù nígbà tí alága ìjọba ìbílẹ̀ ẹ̀yìn ti gúúsù ìwọ̀-oòrùn ilẹ̀ Ìbàdàn nígbà tí wọ́n tẹ̀síwájú Ambassador Kehinde Adeyemi Akande wọ́n tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ wọn wọ́n ní ọ̀dà bá a bá sọ fún yín pé a mú ìṣèjọba dí ẹsẹ̀ kòkó àtọ̀nà tó jìn ẹ bèrè pé ṣé ẹ ti ṣerú ẹ̀ rí ẹ bèrè ẹ̀rí máa jẹ́ mi ìṣó wọ́n ní àkọ́kọ́ níwọ̀n bó oṣù bíi mélòó péré tẹ̀hún ẹ jẹ́ mọ̀ pọ́n ti ṣe àwọn iṣẹ́ kan tó ní àkọsílẹ̀ èyí tó jẹ́ pé ọkọ̀ já kíní ṣe wọ́n ní àkọ́kọ́ náà títún àwọn ibùdó tó jẹ́ ti àwọn ètò ìlera kéréje alábọ́dé wọ́n ní méjì ẹ̀ tó dúró tán tó sì bá ìgbà mu wọ́n ní àwọn mọ̀mọ̀ gbé kalẹ̀ sí gbogbo agbègbè Àkùọ̀ àti Ibodè wọ́n ní ọ̀tán bẹ́ẹ̀ àtúnṣe àwọn ọ̀nà ńkọ́ wọ́n lẹ́yìn náà tún wáyé o iná ìtànsán òòrùn tá a mọ̀ sí sólà wọ́n náà ṣe sáwọn ibi tó ṣe pàtàkì wọ́n ní ọ̀tán bẹ́ẹ̀ ìpèsè omi tọ́mọ ja ara ja báyìí wọ́n ní omi ọ̀hún ó tún di yà ń dà ní àwọn èèyàn tá ń gbẹ́ kàngádẹ̀rọ ìgbàlódé tá a mọ̀ sí bọ́ọ̀ sọ́dọ̀ wọn wọ́n ní ẹṣẹ bẹ́ẹ̀ wọ́n ń jẹ ìgbé ayé gbẹdẹmukẹ o wọ́n ní ọ̀tán síbẹ̀ àwọn ibùdó èyí ti ń ṣe àwọn ìwé ìtàn lọ́jọ́sí tá a mọ̀ sí library wọ́n ní yùn náà ń bẹ́ẹ̀ wọ́n ní ọ̀tán bẹ́ẹ̀ o àwọn ibùdó èyí tó jẹ́ ti ìkẹ́kọ̀ọ́já gere àmúlò ìtàkùn ti ayélujára wọ́n lẹ́yìn náà mọ̀ tó wà ń bẹ́ẹ̀ ìrónilágbára fáwọn ọ̀dọ́ wọ́n ní ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n ní wàyí o àwọn ojú ọ̀nà kan bẹ́ẹ̀ o tó jẹ́ pé iṣẹ́ àkànṣe ń lọ lọ́wọ́ wọ́n ní kò ní pẹ́ sí ìkẹsẹ̀ járí àwọn tó ti dágbálé kíkọ́ iléeṣẹ́ àmọ̀tẹ́kùn wọ́n lẹ́yìn náà láìpẹ́ láìní jìnà o àwọn ó tún kéde àsìkò èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ṣiṣọ́ lórí iṣẹ́ àkànṣe náà ó dáa ẹ wá já lọ tààràtàrà o sákàtà ẹni tóun náà ń ṣojú àwọn èèyàn rere ẹkùn ti gúúsù ìwọ̀-oòrùn ti ilẹ̀ Ìbàdàn ẹ̀yìn o nílé ìgbìmọ̀ ti aṣòfin o nígbà táwọn tẹ̀wájú nu atótónu wọn wọn ní bẹ́ẹ̀ ni tá a bá ní ká a sọ ọ̀nàrẹ́bù dikrilai ọ̀làjídé òdìdí ọmọ nígbà táwọn ó sọ̀rọ̀ wọn ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lọmọ ọkùnrin ṣe ó dúró tán àwo náà ní orúkọ wọn bẹ́ẹ̀ bí o ẹni tó ti fi ìgbà kan rí lo dọ́là gẹ́gẹ́ bí alága fún ìjọba ìbílẹ̀ ti gúúsù ìwọ̀-oòrùn ilẹ̀ Ìbàdàn Alhaji Tajudeen Alẹ́ṣìlọ́yẹ wọn ní òótán bẹ́ẹ̀ àgbà oyè ẹni à ń bọlá fún olóyè nureni Akanbi, Ibo Oluyole, ati awon agbagbagbagbagba lagbo oselo, Ari Alhaji Amodi North Abosede Adedubu oko won be nu we nu, ati awon agbagba miran, won ni enikan to na mo gbalegbe fun gomina ipinle Oyo lori oro to ni se pelu oselo, eyin Honorable Abiodun Isola Baruwa, ati opolopo awon eyan o, won ni Honorable Akande, ona ni a se be won gbe osuba kare fun pe eh, ota osise ijoba ibile ye ori owo idagba soke ko je bo se lohun o je fun ti owuro oni o
1: so ke ato ma lo ni gbolohun kan pere eni pataki inu egbe oselu alatako nile Nigeria African Democratic Congress ADC Saliu Mo-Lukman o ti ni ife tare eni nikan ti awon asoju egbe ADC ti won le kakire Atiku Abubakar ni o kwankwanso ni o Peter Obi oni pelu bi nkan se nlo yi yo nira lati le je ki are Tinubu fidin jele ninu ibo gbogbogbo to nbo nitori pe awon nkan ti o wa lokan won ni won le pa kakire won wa ni isokan gege bi osisu owo kaluku lokan sare je kakire oni won ti fun Tinubu laye lati le wole sa keji gege bi are orilede Nigeria eje n fi yoku pamo tori ojo ti lo Desmond to the G, or to Tim Wokan me. So, and ye, you are the fellow, Papa Julian, you tell Walori, can you ban it or a Facebook, be a chefer of Balen, tell you are get us be lonely, a duck, a mab, be no, a jaw. O ye ko ti ye yin pe akoko lo pe wa lejo lojo tuni titi gba mi ti a tun ma pade lori orisirisi awon eto te ti ma npade wa e se gan ti en gbo wa inte farabalẹ te ti le ko gbadun eto wa kakiri orilede agbaye Olorun aba anife eyin na a tun ma pade mido mido lere situ le to ba mi ko ti o se 42 Desmond to the G Boyega Adegboyega kan bayi tawon obirin jale lori e se ti en gbo wa mido mido mi
0: oro ke lo le ti fote doro yin fun ti owuro inu ago meji gba nkan gbe ago meje eyin na ti ma ri extravaganza pelu lanre waju adewusi pelu oro ago meje lo wuro la ti fote doro yin ni nje titi gba na to la ni alade laja loruko ti mi je ro yin ni awoko sere omo to so to so to nguraye apere ire omo lu abi wa olori sport a se be a gbe yin de be
1: odam

0: òkìtì tí ló wà láwùjọ ìròyìn rí ìdárayá nílẹ̀ yìí adéròkè adéṣọlá olórí sports máa ń gbé wá débẹ̀ anytime anyday jáwọ́sí on splash fm 105.5 ìbàdàn àwòdì tó rí bára lọ́rí yẹn ni lékèlékè tó rí kẹfún tún lọ mọ́ni gínigí sí ni o olórí sports tún ti padà dé lápọ̀tún ẹ ò ní wò ó tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sports Ìbàdàn ká máa vinga mutu ti dé láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kankújẹ ẹ̀ ní gungi àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúregi ẹ̀ wà níbọ̀ sí òkùnkùn ayé. Òkè ẹ̀sìn galu ẹ̀ má fọ̀ ẹ̀ jẹ́ amúra wa.
0: Dédédédé mo tún gbé dùn. Ìbàdàn ká máa bínga tó ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo bí tẹ́tí ń gbọ́ ẹ̀kan ní splash 105.5 FM ilé fún balágbè fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ó pé méjì lórí ètò ìjà wọn sí ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kòkòrò lédè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ ọ̀tọ̀ ni desmond tó dìjì àgbàwo tọ́tọ́tọ́ àgbàwo tó ń fa sẹ́mi tó ń di ọ̀làwò alẹ́ sọ́ọ̀sì ní lóòótọ́ ètò ìjà wọn sí adẹ̀rùnkẹ́ adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn kamá vinga àti yín gangan ẹyin tèmi ó ti ṣọ́ọ̀jù ẹ̀ nìkan kújẹ nígun gàárẹ̀

0: tojo aja kan ni splash 105.5 fm le fun bola gbe fele le ilu badan na le wa lori eto ja won si e le wo wa ni kan ibandan re facebook splash 105.5 ibadan lopin ose yi okay lenu dije fele adulawo awon obirin le ni orilede south africa tavi coast to koju ara won orilede burkina faso ati tanzania ni lola egypt ati malawi bakan orilede nigeria ati zambia go mesan ifika baga nigeria ati zambia mefa ni egypt ati malawi o ba dojo sunday ghana ati cameroon be mali ati cabo verde na ni won koju ara won highlight nigeria ati malawi ran wo ye wo olorun lo le mi royin le mo rerin sola mi obi agbo waju tele fun iko super Eagles orílẹ̀-èdè Nàìjíríà òun náà ti yàn lórí lẹ́ka tó ń rí sí bí ọwọ́ ṣe bó ṣe ń yá sí ohun ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle ìyẹn head of corporate affairs òun náà ni wọ́n yàn sí ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle dẹ̀ pọ̀ ti wà nínú ikọ̀ ọ̀hún ìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí loan coordinator fún bí ọdún méje ṣùgbọ́n head of corporate affairs òun náà ni wọ́n ti fi sí báyìí ọlọ́run ló mọ̀ lẹ̀ mí èrò kẹ àjọ orílẹ̀ àjọ tó ń bọ̀ láfẹsẹ̀gbá orílẹ̀-èdè Ethiopia àwọn náà ti jẹ́ òdìmọ̀ pé àwọn agbábọ́ọ̀lù àwọn tán jẹ́ ọ̀dọ̀ tán lọ kópa ní gothia cup ìyẹn ní orílẹ̀-èdè sweden tí wọ́n sá lọ wọ́n ní wọ́n sí ní national team assignment o wọ́n lọ fún nǹkan ọ̀tọ̀ ni o àwọn agbábọ́ọ̀lù gbogbo dídí squad wọ́n sì sá lọ lórílẹ̀-èdè sweden àdúkọ́dé adérọgbà àjọ fifa àti uefa ta ni yóò jáwé olúborí nínú ogun ìtorí àjọ fifa ni ìgbésẹ̀ ilé táwọn fẹ́ gbowó táwọn fẹ́ ta stake nínú àwọn lásì láwọn ìdíje àwọn ìyẹn fún iléeṣẹ́ kan àwọn ò rí ẹni tó lè dá wọn lọ́wọ́ ẹ̀kọ́ o ṣùgbọ́n àjọ uefa àjọ commonwealth àti okay àjọ uefa concacaf àti afc àjọ tó ń bọ̀ láfìgbà lágbọn asia ni tí kinní ọ̀hún tó bá fi lè lọ àwọn ò ní kópa nínú ìdíje tó jọ mọ́ títa àjọ fifa mọ̀ pàápàá jùlọ ìdíje fẹ̀yẹ̀ àgbáyé ta ni ó làjà fifa àti uefa ta ni ó wìn ṣé kéèyàn máa wọ́wọ́ púpọ̀ ṣẹ̀ṣẹ̀ ní fàjọ fifa.
1: Ṣé rí kí ẹ máa wọ́wọ́ náà ni ṣé rí kí ni owó ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere ẹjọ́ bá ti máa sọ ọ rẹ pé gbogbo àwọn ìlànà náà
0: táwọn náà kẹ̀kẹ́ ẹ̀yìn tó fẹ́ dí wàhálà lẹ́yìn náà kẹ̀kẹ́ ẹ̀yìn
1: búburú sàn fowó náà kéṣe ni kéṣe àná retí àjọ fifa àti àjọ uefa ti máa bára wọn fa wàhálà lórí ọ̀rọ̀ kòsówó yìí náà ni tàbá dẹ̀ wo dáadáa ń sè àjọ fifa mo pé bóyá jẹ tata wà lórí ètò tá a sọ̀rọ̀ nípa àwọn méjèèjì náà sọ pé gbogbo ìgbésẹ̀ tí àjọ fifa náà gbé lákòókò náà bí owó sì mọ wà
0: ó dà pé ní tó ń bí àjọ uefa àtàwọn tó kù ní wípé sẹ́ẹ̀rí bí èmi àti yín ṣe mọ̀ àjọ fifa fẹ́ ta stake fún yàn náà lájọ uefa ṣe mọ̀ wọ́n fi lọ àwọn association tó wà lábẹ́ wọn
1: àwọn kan fi sódò kan àwọn kan fi sódò kan
0: àwọn kan ojú ayélujára tẹ́yìn náà ti rí ìwẹ̀ tí mo ti rí tí yíyí yìí ti rí tí làwọn uefa àtàwọn tó kùnà náà ti rí ẹ̀fọn àwọn pé àṣẹ ẹ̀wọ̀n àìwá
1: rẹ̀ ẹlòmíràn pé ó ti ẹ̀yẹ ká ẹ̀tí àti ṣe ìpàdé kọ̀ọ̀rọ̀ kan pé ó yà á fẹ́ gbègbè sí ẹ̀bá yìí o àfẹ́ gbègbè ilé tó yẹ pé àjọ uefa bí ìgbà wọ́n múra wọn gẹ́gẹ́ bíi pé àwọn làwọn láṣẹ lóòótọ́ yẹn lè jẹ́ olórí ṣùgbọ́n tí èèyàn bá fi ọgbọ́n náà ṣe ẹ̀mọ̀ páwọn ilé náà àwọn náà lọ ní àkókò àwọn kankan náà táwọn náà ṣe ní àti fifa náà fi jẹ́ fifa àwọn uefa náà ní àwọn àjọ tó ṣàmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà lágbẹ̀ẹ́ ṣe àgbúgbó àwọn náà làwọn náà ní ilé tó ṣe pé àjọ fifa wọ́n ṣe ní ìdáka tara wọn pé kó lè jẹ́ gèèní ara wọn ẹ̀dọ̀gbọ̀n tó bá ti tọ́lọ̀ bá ti dìbà ẹ̀nà àwọn èèyàn kúndùn mọ̀ pé sẹ́yìn kẹlẹ́ mọ̀ jẹ́ mùlá ni ṣé kò yẹ kí ẹ tiẹ̀ fi lọ̀ wá ilé tó tún sí pé àjọ fifa náà káwọn náà ò ṣe bó ba ṣe yẹ kó rí ni torí táwọn eléyìí náà ò bá fọwọ́ sí kò ní pẹ́ tán fi pínyà tọ́mọ tí
0: orílẹ̀-èdè tó sì ń pọ̀jù tó ń kópa nínú ìdíje fẹ̀yẹ àgbáyé yúróòpù náà ti wá táwọn fẹ́ tọ́ra wa lókè
1: bẹ́ẹ̀ni yúróòpù náà ti wà eléyìí tó gbà wọ́n rẹ̀
0: láti bí ọdún 2006 a gbọ́ yúróòpù náà ló fẹ́ gbà jù lẹ́yìn south africa south america tó jẹ́
1: argentina ẹ ẹ ò pé ẹṣẹ́ ìmọ̀ sí àbí ó dẹ jáwé ọ̀dà lẹ́ka tó kawẹ́ tí ó dùn
0: eléyìí
1: tó kí wọ́n fi yẹ pé yóò fi lè wọ́n fi lè gun rege láàrin ara wọn.
0: ó dà nínú ìdíje formula one ààrẹ ìdíje formula one stefano domenicali ló ti jẹ́ kó di mímọ̀ wípé tí ogun láàrin iran àti amẹ́ríkà bá fi lè bẹ̀rẹ̀ tó bá sì ń tẹ̀síwájú ẹ mọ̀ wípé àwọn eré ìje kan yẹ kó wáyé lágbọn middle east qatar àti abu dhabi grand prix eléyìí ti máa ń parí ìdíje formula one lọ́dọọdún ó yẹ kó jẹ́ pé àgbọn europe náà ni wọ́n ti sá náà ti wakọ̀ díje wọ́n gbà pé bahrain àti saudi arabia láǹfààní láti wáyé nínú oṣù kẹrin torí ogun tí ń ṣẹlẹ̀ yẹn láàrin us israel àti iran ni tẹ́ pé middle east náà fi orí kó ń bẹ̀ tó dẹ̀ pé malaysia náà ni wọ́n gbé bahrain grand prix náà gbé lọ ṣùgbọ́n jẹ́ kó dí mọ̀ pé tí ogun ọ̀hún ò bá tẹnubodò tógun ò sí mi tí yóò fi di inú oṣù kejìlá oṣù kọkànlá oṣù kejìlá ó ṣe kó jẹ́ pé europe náà ni ìdíje formula one yóò parí sí cameron norrie fìyà jẹ james duxworth ìyẹn ní orílẹ̀-èdè mexico mẹ́fà sí mẹ́rin ìyẹn ní cabos open òun náà ni ó ti ná orúkọ ac milan ẹni tí ṣe mọ́ni gbàgbé agbábọ́ọ̀lù wọn franco baresi òun náà ló ti jẹ́ ọlọ́run nípè ẹlẹ́ni ọdún mẹ́rìndínláàádọ́rin 66 ọlọ́run kò fi ọ̀run kẹ́kọ̀ọ́ agbábọ́ọ̀lù ac milan ni gbogbo àwọn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ ní lẹ́ẹ̀ta ló gbogbo wọn pátá òun náà ni wọ́n ti kan sára sí akọni eléyìí tí ó ti jẹ́ ọlọ́run nípé ọ̀run ok ẹjẹ́ ó yẹ ká ṣe yìí kò tó ká ṣe ẹ láàárọ̀ tòní kó tó di pa àlọ́ ojú òpó yìí kò tọ́ ṣùgbọ́n aláǹfààní láti tún yẹ̀ wò kí a tún wo bí a ṣe máa rí ṣe tí bá dìde fúyà ṣe wọn akẹlá níwọlé lórí ètò ìdáwọn sí john stones náà ló ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter milan ìyẹn ní àdéhùn ọ̀fẹ́ díẹ̀ ó ti kúrò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù newcastle yóò padà di gòbé ni ó dá olúwa ṣeun akin ọlá ní ọmọ wọlé ìyẹn lórí economic searchlight tó níṣe pẹ̀lú ọrọ̀ ajé tí n bá dìde fúyà adẹ́rùnkẹ́ adéṣẹ́lá lórúkọ tèmi olórí sports mo ti ń ga lọ torí mi ò fẹ́ mákànnà mi gbọ́ kú ire
2: Splash 105.5 FM, the integrity station.

0: je ka ma kile wa gu dada wo gbogbo bi te tin lanfani lati ma gbo ikani ikani it is plus 105.5 fm ele to wa nile fun balao felele nile ibadan oya ta lota odanjo gbe ni ogbodo voice out atunti de lose teni pelu awon royin lolokan ojo kan to je tere idaraya ni bigibi kaakiri agba nlaye lo lede wa nigeria ni pinle oyo ati ni ese kukuni o ma du gbagbo ma kan sori pa ati gbogbo re papa to gasale oya join together ba so nipa royin lolokan ojo kan to je tere idaraya atun lanfani lati ma tusu re de sale koko iyan lawon royin eleyi to takoko takoko bakan na lawon royin yajo yajo to loyinbo n pe ni breaking news bi ba se n bale bayi o na la ma fon sira wa la iyan losan teni ni o emi ni gogo mo wa nile agbara o Desmond to the J agbawo ti agbodo bawo je o gan ni mi fi da wa ti o ma je ke lofo ti ma gba dada ni bigbi kaakiri agba nlaye to di omo olawo olotu eto ale swagosi niyan o olale amza loruko temi di top striker ele to galant gan mba ti wa n gba sila bi omo igbalagba bi omo afeti ko bi omo eko lagbodo yin be yen mo ni gbagbo po ma ba yin lara mu gege bi omo ibadan ni oya goke kajo goke gege bi omo oke ogun siwaju ohun gbogbo god bless nigeria oluwa gobu ko lede wa naija o ati gbogbo eti to n gbo ikani bo kada se ma je niyan o tori ki se eyan olohun oba ni oya papapa lati be yan asudego e je abere lati olede wa nigeria e jabe lati ni idije ìdíje bọ́ọ̀lù aláfọwọ́jù sàgbẹ̀rẹ̀ bá a bá ń sọ nípa ti basketball ìdíje fi ẹ̀yẹ àgbáyé eléyìí tí ó láǹfààní àti wáyé nú oṣù kẹsàn-án ikọ̀ the tigress ikọ̀ the tigress ikọ̀ àgbọ̀jẹ̀ lóbìnrin tó léde wa nàìjíríà wọ́n ti ń palẹ̀ ogun mọ́ o ẹ má gbàgbé pé the tigress ó ti láǹfààní àti yanyọ ìyẹn láti ọdún tó ti kọjá lọ́hùn nígbà tí wọ́n rèé kópa nínú ìdíje afcon tó jẹ́ ti àwọn obìnrin ìyẹn ti bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ eléyìí tí olóde cote d'ivoire eléyìí tí wọ́n gba àlejò rẹ̀ ńgbà náà lọ́hùn nígbà náà ni the tigress ti ń rèé kópa ìgbà yẹn wọ́n ti qualify automatically torí pé the tigress ó láǹfààní àti gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ eléyìí tó wáyé lólédè cote d'ivoire kẹwàá mọ̀ gbọ́ o inú oṣù kẹsàn-án ọjọ́ kẹrin sí ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án òun náà ni ìdíje FIBA Women's World Cup ló máa wáyé ìlú Berlin lórílẹ̀‐èdè Germany ló sì máa láǹfààní àti gbàlejò ìdíje yìí gẹ́gẹ́ bí ìròyìn tí wá ń tẹ̀wá lọ́wọ́ ikọ̀ orílẹ̀‐èdè ti Nàìjíríà wọ́n ti pínyà mọ́ ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ́ bíi méjì kankalẹ̀ báyìí lákọ̀ọ́kọ́ náà orílẹ̀‐èdè amẹ́ríkà ni wọ́n pa àgọ́ sí gbọ́mizada jamaa slotting gbogbo canada jamaa sì wà lórílẹ̀‐èdè canada lọ́wọ́lọ́wọ́ ébàrìbà ìlú amẹ́ríkà ní cote the tigress ni wọ́n pàgọ́ sí o wọ́n sì gbá ìfigagbága ọlọ́rẹ̀sọ̀rẹ̀ bíi méjì kan bó tiẹ̀ jẹ́ pé àmọ́ bóyá wọn ò tún gbá míì sí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n kojú orílẹ̀‐èdè ti china wọ́n dẹ̀ kojú orílẹ̀‐èdè spain ọjọ́ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ méjì eléyìí tó ti wà nílẹ̀ báyìí ìròyìn tá à ń gbọ́ ni pé ìlú chicago ìlú chicago ní cote the tigress ni wọ́n máa tibùba ìgbaradì wọn sí chicago wọ́n á wà ní chicago láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ìyẹn láti jẹta wọ́n ti wà ní chicago wọ́n sì kú ohun chicago tó bá di ọjọ́ kejì oṣù kẹjọ wọ́n kọ́kọ́ wà ní chicago náà kó tó di pé wọ́n ó tún kọ́kọ́ fi bẹ̀ẹ́ lẹ̀ wọ́n gba ìfigagbága ọlọ́rẹ̀sọ̀rẹ̀ èèyàn méjì ń bẹ̀ yẹn bákan náà gẹ́gẹ́ bí ìròyìn tí ń tọ́ a lọ́wọ́ wọ́n jọ di mímọ̀ yìí pé ìfigagbága yìí ọjọ́ kẹta sí ọjọ́ kẹrìnlá wọ́n gba ìfigagbága mẹ́ta pẹ̀lú orílẹ̀-èdè China. Ọjọ́ kẹta sí ọjọ́ kẹrìnlá wọ́n gba ìfigagbága mẹ́ta. Bákan náà wọ́n wá tẹkọ̀ létí tí wọ́n bá ti kúrò ní China, wọ́n tẹkọ̀ létí ó di ìlú Tenerife láàrin ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ kẹrìnlélógún wọ́n kojú orílẹ̀-èdè Spain. Bákan náà ó tún ṣeéṣe kí wọ́n kojú orílẹ̀-èdè Belgium gẹ́gẹ́ bí n ti ń jáde láti ẹnu olùkọ́ni Rena Wakama. Olùkọ́ni yìí nìyẹn o. Lẹ́yìn yìí wọ́n wà á tọ́ra-ǹdẹ̀ wọ́n máa gbá ìfigagbága nílùú Zaragoza lórílẹ̀-èdè Spain. Bákan náà wọ́n ní wọ́n tún kojú orílẹ̀-èdè Mali ìyẹn ní Puerto Rico. Ó jẹ́ àwọn ìfigagbága ọlọ́rọ̀ sọ̀rọ̀ ọlọ́kọ̀jọ̀ kan tí wọ́n ti piyamọ́ kalẹ̀ fi kọ́ di Tigress. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ Nigeria Basketball Federation Engineer Dr. Amadu Musa Kida gẹ́gẹ́ bí àlàyé tó sọ, ó ní gbogbo ètò ló ti tò báyìí o. Láti jẹ́ pé kí ikọ̀ yìí kí wọ́n múra lẹ̀ kó mọ̀ jẹ́ wípé ìmúra pàjáwìrì torí pé ìdíje fi ẹ̀yẹ àgbáyé òun gangan ni wọ́n fẹ́ lọ fún yìí. The Tigress yóò lọ fàgàn. Gbọ́mi dáadáa Curtis láti Birmingham, láti ìlú Birmingham ní agbọ̀n ti United Kingdom. Ó yá pápá kàṣẹ̀ we go again. Lọ́sàn-án yìí ẹ̀rí gbẹ́nìkan ti gbé $1 million lọ láàárọ̀. Another big money tún wà lọ́sàn-án yìí o. Play 3 ticket get 30 ticket. Báwo ló ṣe máa jẹ́? Play 3 ticket get 30 ticket. *347*1004*1# ni o. Antibookie èèyàn top striker. Antibookie ò lè lọ o. Ó ti cast. Ó yá pápá láti ibẹ̀ yẹn. Play 3 ticket get 30 ticket. Ẹ mọ̀ pé àyájọ́ ọdún kejì. Second anniversary. Ìyẹn fún ti cashier eléyìí ti ń lọ lọ́wọ́ báyìí. Second anniversary fún ti cashier ti ń lọ lọ́wọ́ báyìí. Èní gangan ni kò ní dọ̀la o. Láàárọ̀ yìí owó ti ń lọ bíi over 2 million naira láti pín darí láàárọ̀ yìí. A tún pín owó tó tún gbẹnu lé bíi 1.5 lọ́sàn-án yìí. Nàìjíríà máa bà bọ̀ báyìí ní wẹ́rẹ́. Ìwọ ni ọmọ gọra rẹ mọ́ dagun lá o. Play 3 ticket get 30 ticket. Lọ́sàn-án yìí ọ̀jẹ́ láàárọ̀ mọ́ kárí bọnú. Sórí gbogbo tíkẹ́ẹ̀tì rẹ. So ń gbọ́ gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí ló máa wà eligible o. Tọ́ bá jẹ́ wípé ọba láǹfààní àti jẹ́ wípé kò tún activate ẹ̀ báyìí. Tọ́ bá activate ẹ̀ gbogbo tíkẹ́ẹ̀tì ẹ̀ ló máa wà eligible. Ìwọ ni ọmọ gọra rẹ o. Ìwọ ni kọ́ ọmọ gọra rẹ. *347*1004*1#*347*1004*1#. Ayi koto kò sì ní pẹ́. Ọ̀jẹ́ láàárọ̀ bó ti máa ń fún ọ ní àṣírí pé ọ̀sán yẹn tún sú ọ o. Ìwọ ni kọ́ ọmọ wo rẹ ràn. Ó yá pápá láti ibẹ̀ yẹn. Gbogbo bó ṣe ta kinní ọ̀hún bó bá dàbí ẹni gbé bóyá kò yí ọ̀pẹ nọ́mbà 020-1330-6194 020-1330-6194 tàbí 090-2602-6314 090-2602-6314 WhatsApp kọ nìyẹn àbí o chaati wọn. Ọ̀jẹ́ bó ṣe lóhùn ọ̀jẹ́ lápá abẹ yẹn. Ó yá pápá aṣídẹ́gọ́. Aswidego ẹjẹ́ àti ọwọ́ iwájú sáárín àwọn àfigagbága kankan tó máa wáyé lénìí. Bọ́bá rí bẹ́ẹ̀ gbé wádé bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n tó wọnú àwọn àfigagbága yẹn lọ jẹ́ ń kí ọ̀rẹ́ mi ọlọ́jọ́ bí èní. Tá a bá sọ nípa ọbádàrẹ ọládosù ọba sport ọbádàrẹ ọládosù ọba sport ọba gbogbo wọn nìyẹn o. Èní gangan lọ́jọ́ bí rẹ o. happy birthday to you, my brother. Long life and prosperity. Igbodun odun kan nu owo ola ati alaafia to po repete ni o obadare oladosu oba sport niyan o obadare oladosu n sojo bi a o ba se bo se ma je niyan o e bari ba gbogbo yosba eku ti obadare oladosu oba sport o ya papapa lati beyin aside go awon fi gagbaga lolokan ojo kan awon fi gagbaga lolokan ojo kan de ibarapa rito ni nbe nbi ibarapa rito ni mo ri pe mo so fun pe oridi osu kan ni vip re ko easy ke yan o lo ibarapa ko de nilu eruwa o de ruwa o de lalate o de idere ibarapa meje lati jo ti wo ti n travel to ti n lo to n lo agbi to n lo so lo ilu meje le kan na ri seven town at a go city da ta lo se be ara ni o so gbogbo nti omo ni o ma da si se ran ile ibo so ni omo yato nu city ati town omo yato laarin city ati town omo yato laarin compound laarin community compound
1: settlement
0: village
1: outskirts
0: town siri won tun pe city to pe yan so gbe anu pe city siri they call it siri not city osa local tan yan patapata ibarapa ri to ni jare omo to deru wa o de lalate o de igbora that ibarapa north ma gbo ibarapa central ni igbora o de idere ara ibarapa central ni o ku won bi o de ayete ibarapa north o de tapa ibarapa north o de igangan ibarapa de lalate ibarapa isi ni lalate wa so ti yo bayi ibarapa isi eru wa lalate ibarapa isi niye igbora idere ibarapa central so n gbo bayi ibarapa north ni ayete tapa ati igangan sugbon gba ti o yo nko oju mi tuno seven city siri they call it siri
1: ngba wa mi jobili sin jo ni eyin fence na ma wa won yi work class
2: idije wa ko bi o se lanfani
0: ati mo ile agbadu alagba eyin gbogbo eyin te da ko si side ona lani hun nigba yen bi 80s 90s stroke 90s 80s 190s yen te da ko si lani hun te gbin ireke te gbin agbado awon ti ma ya agbado yin gba na ati ireke yin o re mo ti okan na awon ole
1: okan lara awon afurasi
0: te awon afurasi te n wa n gba yen te kan sari gbin ati ya agbado lo won ti ya ireke ireke ni ma lo mu lani hun nigba na lo so ikan lara won e ma tu o lati ri kini
1: ago mẹ́fà ìrọ̀lẹ́ òní olóde south africa àwọn àti ivory coast ni burkina faso àti tanzania tó bá ti ń di ago mẹ́sàn-án àwọn àfikún wọn ọlọ́run sọ̀rọ̀ tí ó lè àǹfààní àti wáyé ikọ̀ juventus àwọn àti odc ní ago márùn-ún ni birmingham city àwọn tí kò barcelona tó bá ti ń di ago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: bó ṣe rí náà ẹ fẹ́ rójú olè ẹ farabalẹ̀ ẹ rí ojú olè dà ojú olè rè ojú olè dà ojú olè rè ẹ rójú olè ẹ má fọ. Ẹ má fọ ẹ jẹ́ sáré gbé yín rojú ọjà kádé kó tó di pa àgbófinró dé torí pé ọ̀rọ̀ yìí ti débi tán lápẹ̀rẹ̀ o ẹ jẹ́ kọ́ rojú ọjà kádé pápá tójú ọjà dé n ó fojú amóòkùn sebi amóòkùn sìkà n ó fojú rẹ̀ hàn yín lọ́sàn ìgangan ni ẹ kú kalẹ̀.
3: olórú ìsebè ni mo fẹ́ rajà rẹ. olórú àbúrò tí olórúkọ kẹ. owó rẹ kò wọ́n rárá. ó sì máa ń gbádùn rẹ.
4: àmọ́ pé.
3: rántí pé ìfà máa fani lákòóyá o. ọ̀rọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí.
4: olórú devon kings ló yẹ kó o ra. ó jẹ́ ọ̀rọ̀rọ̀ ìsebè tó pọ̀ ju owó. ó sì kún fún èròjà aṣaralóore vitamin a.
3: ọ̀rọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
4: bẹ́ẹ̀ ni
3: o. pààrọ̀ Kings ni ororo isebe to dara.
5: O dara be ore mi.
3: Devon Kings, orun aladun, adun to ko ebi ati ara mora. O wa ni gbogbo ile itaja, jake jado, orilede Nigeria.
6: Chai, my head o. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again o. Ah, this one with your body hot so. You don't do test? Yes, see result o. Oga landlord, no be your village people. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am. Thank you, Oga Luta. I don't dey can't pay.
7: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
8: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
9: In the words of Coco Chanel, luxury must be comfortable. Otherwise, it is not luxury. If you do not, therefore, negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury Lifestyles.
10: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
11: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
10: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
12: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta?
10: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀.

so tó bá sọ̀rọ̀ pa pé wọ́n lè invite lódodo but n tẹ́mi kan wòye sí ojú pé àjọ UEFA fún.

gúfúnra rẹ̀. Ẹ̀ ọtí ìṣe yẹn wọ́n ti mọ bí ara wọn kù sí. Ìmí ò lè wọ social media náà wọn dàárọ̀ yìí mo ṣe sọ yìí. Nàìjà bọ̀ so. A fi ṣe ká àráàyè mi. Ẹjọ́ àráàyè. $50,000 ọkọ̀ náà ti lọ́wọ́ kan.

0: Ogbogbo ti gbówó lórí báyìí.
1: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, kò ká nǹkan kan láti rà mọ́.
2: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàn ìgbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 60 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
3: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
2: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
4: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
5: Olóró ìsebè ni mo fẹ́ rajà rẹ̀.
4: Olóró àbúrò tí olórúkọ kẹ̀.
5: Owó rẹ̀ kò wọ́n rárá.
4: Ó sì máa ń gbádùn rẹ̀.
5: Àmọ̀ pé
4: rántí pé ìfà máa fani lákòóyá o.
5: Olóró wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olóró ìsebè tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Olóró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́.
5: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn
4: oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
5: Òótọ́ ló sọ, o ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olóró ìsebẹ̀ Devon Kings ni olóró ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Be prepared for global opportunities.
7: Study at Trinity University, Yaba, Lagos.
6: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
7: We equipped you with skills the world demands.
6: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
7: cybersecurity, computer science, accounting, economics, marketing,
6: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
7: Trinity University, building on the rock.
8: Splash FM 105.5.

0: gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè nílé iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa
1: Golden Chance Lotto
0: lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings
1: ò ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀
0: Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀
1: Golden Chance Lotto
0: ilé iṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan dí kan ilé iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá wàrà sẹ́sà ni winnings ìdíre ti ilé iṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́
2: tó bá fẹ́ di alágbàtà wa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247 àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
0: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
3: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olórú ìsebè ni mo fẹ́ ra jàre. Olórú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé.
3: Rántí pé ìfà máa fani lákòóyá o. Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Olórú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ni, o parọ́.
3: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká.
4: O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olórú náà ṣe.
3: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú ṣẹ.

0: tó ní ṣe pẹ̀lú gbígbé owó ìlú sákàtẹ ni. Òun náà ni wọ́n fi ṣìkú òfin rẹ̀ gbé. Bó gan ló ṣe wá jẹ́ gbáńkọ́gbì ní ẹgbọ̀n lọ́sàn tòní.
1: Gbáńkọ́gbì alágbára mi ìtúnlẹ̀ lẹ́yìn o tó wáyé ní ìpínlẹ̀ Imo. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún náà ló ti mú ọkùnrin kan o. Kí ni arákùnrin yìí ṣe? Wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ ó ṣekú pa ìyàwó rẹ̀ o. Wọ́n nígbà tó ṣekú pa tán, ó sì gbé ara rẹ̀ ó gbé lọ sínú ilé ìjọsìn kan, ó lọ rèé jù ú síbẹ̀ wípé tọ́ bóyá àwọn ará àjọ nìkan bóun sí ni o àbí bóun ni o. Lẹ́yìn tó ju obìnrin yìí síbẹ̀ ó sì ṣe kíni, ó gbé skrúbì ṣe ló fi ẹsẹ̀ fẹ̀. Ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn ọ̀hún.
0: Ó mọ̀ wá ganú ayé tá a wà yìí
1: o.
0: Ìyàwó ó gbẹ̀mí lẹ́nu ọkọ,
1: ọkọ
0: náà ó tún gbẹ̀mí lẹ́nu ìyàwó.
1: Tá a bá ń sọ wípé kíní ibi méjèèjì ló fi sí
0: báyìí,
1: ohun tí ò da ò da ni,
0: kò lóko méjì kò da ní jẹ́,
1: ìwà ìwà ọ̀daràn kò ní jẹ́ndà,
0: bẹ́ẹ̀ ni
1: kò lábùdá, kò lẹ́yà,
0: bẹ́ẹ̀ ni
1: kò lẹ́sìn,
0: bẹ́ẹ̀ ni
1: tí ò da ò da ni.
0: Ẹ
1: jẹ́ a máa sọ mọ́ nǹkan kan. Kọ́lọ̀ kó gbà wá.
0: Àmì o, ó dẹ̀ wá jẹ́ lọ sí ìpínlẹ̀ Ondo, iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ńbẹ̀ ní ẹ̀mọ̀ tí náwó gá àwọn afurasí mẹ́ta kan ò lè tí wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Iṣẹ́ tí ò bófin mu ni wọ́n yàn láàyò. Egbògi olóró eléyìí tí wọ́n ti fòfin dè lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé kẹ́gun rẹ̀ ọmọ ṣẹ́ mọ́ bíi kanabíìsì ìgbónú bíi tramadol kò dín sírọ́ọ̀bù tutolin sirọ́ọ̀bù
1: wọn
0: ni na ẹyọ ni ẹ bá lọ́wọ́ kó wa wọn. Níbo gan ni ẹ ti mú wọn ní ìpínlẹ̀ Ondo? Ẹ̀yin ò mọ̀ gbọ́ lọ́sàn-án tòní àbẹ́ẹ̀rí pé gbáńkọ ni ó sì rèé gbì.
1: Bákan náà ní ìpínlẹ̀ Rivers o, wọn ni ọwọ́ ti ba ọkùnrin kan ẹni 50 ọdún. Ságbá àyà ni ká pè ní àbí kí ni ká ti perú eléyìí. Wọ́n ní àmọ́ ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá o lórí ẹ̀sùn jíjà ìbálẹ̀ ọmọ kékeré. Bíbá ọmọ kékeré ṣeun kò tọ́. Wọ́n ní ìpínlẹ̀ Rivers ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o, àmọ́ o ọwọ́ ti bá ó sì ti ń wò kóíkó lákàtà àwọn ọlọ́pàá bíi koro dengue.
0: Ó dàbà wọn. Ó dẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ Ògùn, wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ńbẹ̀ wọ́n ti dẹja máàní báyìí o. Ǹjẹ́ àwọn wo ni wọ́n fẹ́ mú? Wọ́n ní àwọn kàràǹbà ní ẹ̀dá eléyìí tó jẹ́ pé ikọ̀ agbébọn ni wọ́n, èyí tí wọ́n ya bo ilégbèé eléyìí tó jẹ́ ti àdáni, èyí tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó ń kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ kẹ́lé tó wà ní Ṣàpàdé. Wọ́n ní àwọn ọmọ ọlọ́mọ ènìyàn lọ́nìyàn tí wọn àti ilé sọ pàtó ń ká wọn, èyí tí wọ́n ti jí gbé lọ báyìí. Òun náà ni wọ́n ń torí ẹ̀dẹ̀já dẹ̀já máàní láti mú àwọn kàràǹbà ní ẹ̀dá kí wọ́n sì láǹfààní àti dóòlà àwọn ọmọ ọlọ́mọ eléyìí tí wọ́n ti jí gbé. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí, àṣálẹ́ ọjọ́rùú wẹ̀sì ọ̀sẹ̀ yìí náà ló wáyé o. Gbogbo àwọn òbí tí wọ́n lọ́mọ nílé ẹ̀kọ́ yìí, àwa náà darapọ̀ mọ́ yín, à ń bá yín gbàdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí o, pé kí àwọn ọmọ yín kí wọn ó di rírí láṣẹ lọ́wọ́ Elédùmarè. Rí tá a bá sì rí wọn báyìí kárí wọn láìsí nínú ewu ni o. Ẹ wo gbáńkọ́gbì ló dà o, ẹ gbọ̀n lọ́sàn-án tòní.
1: Tó gbáńkọ́gbì eléyìí ìpínlẹ̀ Yobe náà ló gbé wa lọ. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe náà ló ti ní àkọọ́lẹ̀ iye àwọn ọ̀daràn eléyìí tó mú o. Òun náà ni ó sì ká ní méní méjì tó sì tó 242,448 ni àwọn ọ̀daràn eléyìí tọwọ́ bà láàrin ọdún kan. Wọ́n ní láàrin wọn yìí náà ni ó sì ti gba ìdájọ́ àwọn tó tó 242. Àwọn tó ń ti wọ́ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá láti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n wọ́ wọn lọ sí iwájú ilé ẹjọ́, wọ́n ṣẹjọ́ wọn o, wọ́n sì gba ìdájọ́ àwọn tó tó 242. Ẹ jẹ́ ká kan sára sí iléeṣẹ́ ọlọ́pàá náà,
0: wọ́n ṣe dáadáa,
1: wọ́n gbìyànjú. Ìpínlẹ̀ Yobe ni ìròyìn eléyìí ti wà.
0: Ó dáa tó bá níbẹ̀ ìpínlẹ̀ kẹlẹ́ ta mọ̀ sí ìpínlẹ̀ Bayelsa, òun náà ni ìṣẹ̀lẹ̀ eléyìí ti ṣẹlẹ̀ o. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ṣe bẹ́ẹ̀ ó di gbáńkọ́gbì. Wọ́n ní jẹ́jẹ́ mọ̀ pé àgọ́rọ̀ àwọn tó jẹ́ pé aláìsàn ni wọ́n, tí wọ́n ń bẹ nílé ìwòsàn Federal Medical Center eléyìí tó wà ní Yenegua nípínlẹ̀ Bayelsa. Òun náà ló jẹ́ pé kò sí àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó tàbí àwọn nọ́ọ̀sì tí ó yà sí wọn tọ́jú wọn báyìí o. Ǹjẹ́ bó ló jẹ́? Wọ́n ní bẹ́ẹ̀ lábí ni. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ọkùnrin kan léè tó jẹ́ pé ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ni. Òun náà ló mọ̀ dojú orúkọ àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó èyí tí ń ṣiṣẹ́ nínú ilé ìwòsàn ọ̀hún. Ó dídùn dúùyà, ó fata àjọsí ha fún wọn, ó wá taari wọn sínú ọkọ rẹ, ó sì gbé wọn lọ síbi tí ẹnikẹ́ni kò mọ̀. ki wa ni to fa sababi te wuru wa be won ni eyan re kan eleyi to je pe o nsaare to si ngba itoju ni ile iwosan nlowo se bi ki dokita o se toju ni olorun oba lo le mi won ni emi onito nbo lo ba tori be dojo oroko awon dokita ni mo se goyinbo awon dokita ni mo se goyinbo tin be ni ipile bayesa won ti yari kan le bayi o ni bo wa loro de duro gbankogbe to ti lagbara ni o egbo lo san toni
1: iroyin eleyi na lo nso wipe ajo to ngbogun ti mimo se fayawo eyan tabi mimo fe eyan sowo eru ta mo si naptip na ni won to dola awon eyan eleyi ti won to meji lerugba o to je wipe won ti fe se fayawo won soda si awon boni won ni ipinle katsina lori ti ko awon eni yiyo won ni won dola awon 202 eyin ni meji o lerugba ni awon eyan ti ajo na ti won dola iwe iroyin the punch lo gbe iroyin ohun
0: o de ja wale tori pe ile na ni won pe ni abo simi oko ilu ibadan ni mo wa bayi ni ipinle oyo o won ni obirin kan leyi ti won le so pato oruko tin je inu ebi to ti wa inu ebi ti ti bi ebi oko re bo ba ti loko won ni je jemo yi pe o mo ti padanu emi re o ninu isele jabo oko kan leyi to waye ninu oko Toyota Camry kan leyi ti o ni number lara iyen ni bus stop Madrasa eti nbe ni opopona iworo odu si olodo agbegbe mona tanu iyen ni ilu Ibadan bo gan ni sele se wa waye to fi ndi gba nkogbe oso ele lanfani ati gbo o ba koko re ba titun
1: to won ni opopona Benin si Benin si ore won ni o ti de alagbalugbu alugbu omi o won ni se ni omi yale agbara ya shobu won lo mo di ona na pa ni o to si je wipe awon loko awon ti won fe ririn ajo na ni won duro gogo go wipe o da bayi o o ti wa da bayi bi ta mo sun leleyi afi ta ba ri awon omuwe to le we koja o won ni obi ti bi ti omi ohun na lo gba opopona marose bene si ore kan bayi o
0: o wa lagba
1: iroyin the punch na lo gbe iroyin ohun
0: o de ja lo si ojo iwe keta din ni ogbon iwe iroyin the nation page 27 niyan
1: okay
0: won ni eni ti se igbakeji oga agba patapata fun le ise olopa eleyi to di ekun kejo mu iyen zone 8 Betty Isopan Otumeyin o na lo mo ti ke si awon oniwo daran pe eyin oniwo daran te mo pe oniwo daran ni yin kan jegbe ni yin e si loro gbo e fe jawo ninu wo daran e wa wa ni ipile kan e ta mo si ipile Kogi e tun gbe ni ipile Kwara won ni be ba fe ran ara yin e tete ka sa yin ku o ni awon ipile mejeji yen tabi ke bi owo osiku ofin ile bo ba tin gba yin mu ki won mo se be foju yin we na ofin ni o ni bo gan ni ati bugbolo ohun jade ki wa ni to fa sababi ti a fi n ke si awon oniwo ọdaran pe wosco tun wo bi inu ko datowo re le ko bere si ni tele ofin to ileede wa Nigeria ko si mo wo ọdaran mo tabi ko ya kanran jegban ki owo osiku ofin ko mu o ni gbigbona ikan lo mo nu mejeji o ki wa ni to fa sababi gbolohun yi eyin o mo gbo losan toni tori po ti fe gba nko o si fe regbi lori oniwo ọdaran
1: to iroyin eleyi na lo je iroyin kaso layo won ni ijoba apapo orilede Nigeria lo ti setan o lati se ise abe aisan oju awon toju mo ba nsu oju eni to nwo bye bye oju eni to nyopin abi ekeyan ma ri iyan kan ko mo duro ni meji meji
0: abi meta meta
1: won ni
0: abi keyan mo bo lo kan keyan mo da mo
1: mo da mo
0: abi baba to sumo tan yan yan
1: sorry won ni to awon eyan to to
0: abi ti tikini
1: asi jọ n logo ni o asi jọ n logo ni o
0: ẹgbẹ kini ọjọ kan wa ni ọdà
1: tó wọn ni pé àwọn èèyàn tó tó ẹgbẹrún márùn dín ní ọgbọn òun náà ni ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣetán o láti ṣe iṣẹ́ abẹ fún àwọn tó bá ní àìsàn ojú ilé ìtàn máa ń pè ní kátáráàtì wọn ni nígbà tó bá fìdí ọdún 2027 ìròyìn kásọ̀láyọ̀ nù bí gbogbo ẹ̀ bá ṣe jẹ́ ẹ̀ mọ̀ gbọ́ nínú ìròyìn gbàǹkangbì.
0: ó dá kásọ̀láyọ̀ kan náà tún lè léyìí níbi tí ìjọba wọn ní ìpínlẹ̀ plateau ti ń ṣe lálàyé o pé àwọn wo ṣàkun àwọn olùgbé eléyìí tí ó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500,000 residents eléyìí tí wọ́n ní wọ́n ṣètò adójútòfò fún lẹ́ka ètò ìlera wọn ní ìpínlẹ̀ plateau wọn ni láàrin ọdún kan eléyìí tó sì jẹ pé àwọn èèyàn eléyìí tí ó láǹfààní àti máa jàǹfààní ètò ọhún yóò ti máa lọ sí bíi mílíọnù kan ètò tó dáa gbáà ni o bó o ní gbàǹkangbé eléyìí ṣe sọ̀kalẹ̀ láyọ̀ ẹ̀yìn ọ̀gbọ̀ ò bá kókó rẹ̀ bá ti tó ni o.
1: tó ó wá yá o ká bẹ̀rẹ̀ sí ni máa mú ìròyìn ọ̀hún lẹ́yọkọ̀ kan ní èjèèjì ká lọ sínú gbàǹkangbé lóníṣòṣe o
0: ẹ jẹ́
1: ká kọ́kọ́ lọ sí ìpínlẹ̀ Imo wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo náà ló ti nawọ́ gan ọkùnrin kan o eléyìí tí wọ́n fẹ̀sùn kàn wípé ńṣe ló ṣekú pa aya rẹ o lẹ́yìn tó ṣekú pa tán náà ló sì gbé arábìnrin yìí ló gbé ara rẹ̀ ó gbé lọ sínú ilé ìjọsìn kan eléyìí tán ló wà ní agbègbè tí wọ́n pè ní ọwà

bí oníṣẹ́ rí sọ́dà jibril òun náà ló mọ̀ gbé ohun mímu kan eléyìí tá à ń pè ní sóbò yìí ni fún ọkọ rẹ̀ ẹni ọgbọ̀n ọdún oníṣẹ́ rí sóbò tá à ń sọ

0: ìgbéyàwó òun ò ju ọjọ́ mẹ́sàn-án lọ gbogbo àwọn làwọn jọ táwọn yọ ìyàwó àlùbáríkà àwọn ọmọ yìí pé ikú kege òun náà ni saudat jẹ́ ìní fún ọkọ rẹ̀ salisu idris wọ́n tẹ̀síwájú náà àwọn ọ̀rẹ́ eléyìí tí wọ́n gbé kalẹ̀ o pé ẹ wo lẹ́yìn tó fún sóbòmu tán ló wá mú ọ̀bẹ lẹ́nu ṣómúṣómú èyí tí wọ́n fi mọ ọkùnrin lé wọn ó sì ṣe bẹ́ẹ̀ rẹ́ ọrùn ọkọ rẹ̀ já lára àwọn èèyàn méjì kan léyìí tó jẹ́ pé ẹlẹ́rìí máa jẹ́ mi ìsóníyàn jẹ́ léyìí tí àtúnyẹ̀ abdulfatai muhammed ló ń bá sọ̀rọ̀ ń tiẹ̀ pé ẹ dákun o olúwa mi arábìnrin yìí ẹ má jí ó lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ní ẹni tí í ṣe agbẹjọ́rò yẹn fún sáúdà jibril nígbà tó òun ó tẹnu bọ̀rọ̀ ń tiẹ̀ o ó ní olúwa mi ọ̀rọ̀ ti délé o ẹ̀rí rèé lórí tábìlì yín ṣùgbọ́n ṣé ẹ̀bẹ̀ la fẹ́ bẹ́ẹ̀ ẹ bá ní síjú àánú wo sáúdà jibril ǹjẹ́ torí kí ni wọ́n ṣe síjú àánú wo o ni látọdún tó lọ tíṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ náà ló ti wà níbùdó ìtọ́nisọ́nà oníṣẹ́ wa rí ibùdó ìtọ́nisọ́nà tó wà ẹ̀ ó ti rí yí padà ó gan ti ń sunkún pé kí lóore tó ń gbẹ̀mí lẹ́nu ọkọ tó fẹ́ràn ọ̀hún tó báyìí oníbẹ̀ bá fẹ́ mọ̀ o lára àwọn àtúnṣe tó ti dé bá ìgbé ayé rẹ̀ ó náà ní wípé bẹ́ẹ̀ bá ní ọmọ ka kùránì fún yín báyìí lórí ó ní yóò bẹ̀rẹ̀ sí ní ka kùránì ọ̀hún fún yín lórí ó wá bẹ̀rẹ̀ sí ní rawọ́ rasẹ̀ ìní sí ilé ẹjọ́ ọ̀hún bí ẹ dákun ẹ síjú àánú wo bẹ́ẹ̀ ṣe ń wò yìí ó ní àkọ́bí fún àwọn bàbá àtìyá tó bí i lọ́mọ léyìí tó jẹ́ pé àwọn tó kú rẹ̀ ọ̀run rẹ̀ ni ìgbésí ayé wọn ńlọ́rọ̀ pọ̀ kúlẹ̀ o ó tẹ̀síwájú náà àwọn ọ̀rẹ́ léyìí tó sọ o pé lóòótọ́ òun náà ló jẹ̀bi àwọn ẹ̀sùn yìí ṣùgbọ́n ṣá o ẹ bá ní ṣíjú àánú wò ó adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ìyẹn onídàájọ́ lamido abbas rondiki ló wá ṣe lálàyé o pé tó a sì jọ àánú wò náà ni ọmọ ọlọ́mọ lòun náà ọkọ ẹ̀ tó kú ọmọ ọlọ́mọ ni àmọ́ lábẹ́ bó ti wù kó rí pẹ̀lú ìbámu òfin orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n mọ ọmú lọ síbi tí wọ́n ti pojúpo okùn fún kó nù lọ rèé tọ́kú wò kó lọ bọ́kọ rẹ̀ lọ́hùn-ún kí wọ́n tẹ̀síwájú nínú ìgbéyàwó wọn lọ́rọ́ bá di court ara ìsíbàtẹ̀lẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If e no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, abeg go see your doctor or physician.
5: Mommy in the kitchen cooking rice.
6: With Mama Dog.
5: Chicken in the pan looking nice.
6: With Mama Dog.
7: Keep your voices down.
5: Smells yummy. Everywhere is smelling so, so nice.
6: With Mama Dog.
8: Our neighbors will soon come and start knocking.
9: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
10: Hooray! Hooray! The Gospel Faith Mission International Government is 70. Government present our 60th annual convention with the theme "To God Be the Glory." The glory. On the 3rd to 9th August 2026 by 8 a.m. daily at the International Gospel City along Ibadan Lagos Expressway, Ogumaki, Ogun State. Government, Oluyole District Headquarters, Oluyole PPS, felicitate with the General Overseer, Pastor Dr. Elijah Oludele Abino, and other anointed ministers of God under the leadership of the District Pastor, Pastor Jude Ojo, and the Resident Pastor, Pastor Tumininu Oyeleke. You are cordially invited to the 60th Annual Convention for a life-transforming encounter. Come with the expectations as God's vessels will be ministering through powerful praise, worship, fervent prayers, and divine word from the throne of grace.

0: àìrìn jìnà làìrá bu kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
1: Káàbọ̀ padà gbàǹkangbì ìròyìn náà ló ń tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ẹ̀yin ti wá tẹ̀ dúró tán sójú òpó Facebook wa.
2: Ẹ
1: ṣeun àmọ̀yí yín.
2: Thank you.
1: Àmọ́ wàá gbàgbé láti máa bá wa ṣí ààrẹ̀
2: máa
1: bá wa
2: pín
1: káàkiri
2: òun
1: náà ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o. Tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Kwara, lásìkò tí ìkọlù alágbára kan tó wáyé ní ìpínlẹ̀ Kwara náà ni wọ́n ti jáde ò tí wọ́n sì ti ké gbàjarè sí ìjọba lókè lọ́hùn àti ní ìpínlẹ̀ wọn àti gbogbo àwọn tí ọ̀rọ̀ bá kàn tí wọ́n sì ń sọ wípé owó eléyìí tí gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n jíkó yìí tí àwọn gbàjọ òun náà ni ó jẹ́ òbítíbitì owó mílíọ̀nù tí ṣe

0: ẹyin oṣù márùn-ún tí àwọn èèyàn àwọn yìí tí wọ́n ti wà lákàtà àwọn ajínigbé wọ́n ní àwọn ajínigbé yìí wọ́n kọ̀ wọn gba owó yìí lọ́wọ́ àwọn o wọ́n ní ìkọlù alágbára yìí ló wáyé ní ọjọ́ kẹta oṣù kejì ọdún 2026 lásìkò tí àwọn tí wọ́n jẹ́ olórí ní agbègbè ọ̀hún tí wọ́n sọ wípé àwọn agbébọn tí wọ́n ya bo agbègbè àwọn lọ́jọ́ burúkú èṣù gbomímọ̀ ọ̀hún náà ni wọ́n lé ní ọgọ́rùn-ún níye o wọ́n ní wọ́n ya bo agbègbè tá a mọ̀ sí wòró àti nùkó ní ìjọba ìbílẹ̀ kayama ní ìpínlẹ̀ kwara o wọ́n ní kódà àwọn èèyàn eléyìí tó tó 180 náà ni wọ́n ṣekú pa tó sì jẹ́ wípé àwọn ilé tó lé ní 30 náà ni wọ́n dáná sun tó sì jó kanlẹ̀ wọ́n ní àwọn èèyàn àwọn tí wọ́n tó 84 òun náà sì ni wọ́n jí kó tí wọ́n wà lákàtà àwọn ajínigbé yìí wọ́n ní pégbà tó wá ń ba ojú òpó BBC Hausa rédíò BBC Hausa tó ń bá a sọ̀rọ̀ Alhaji Abdul Ibrahim ẹni tán ní wípé òun gangan ló ṣojú àwọn mọ̀lẹ́bí gbogbo tí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ sí o wọ́n ní kódà àwọn èèyàn mẹ́wàá náà ni àwọn ti pàdánù ẹ̀mí wọn báyìí o wọ́n ní ṣùgbọ́n o àwọn èèyàn tó tó 35 náà ni wọ́n sì tún wà ní àkàtà àwọn ajínigbé kí Elédùmarè kó bá wa gbà wọ́n sílẹ̀ o lákòótán ó wá ní wípé owó eléyìí tí àwọn sì rí gbájọ lẹ́yìn tí àwọn ajínigbé yìí tí wọ́n ti bèrè owó tí àwọn ó gbà kó tó di wípé àwọn rí àwọn èèyàn àwọn gbà padà òun náà sì ní 115 million naira $155 million wọ́n ní ṣùgbọ́n o ńṣe ni wọ́n kọ owó náà wọ́n taari rẹ̀ sáwọn padà ni o Elédùmarè kó gbà wá o kó ṣàánú wá o ọlọ́run náà lákòókò képè
1: bẹ́ẹ̀ni
0: ìwé ìròyìn daily post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí.
1: ó dáa tó bá níbẹ̀ wá já lọ sílé ẹjọ́ gíga kan eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ èyí tó ń jókòó ní ìpínlẹ̀ èkó ó pé kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ ni
0: o
1: wọ́n ní arákùnrin kan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní sùmọ́nù ọlásùkànmí sọ́bàn òun náà ni kó máa lọ síbùdó ìtọ́nisọ́nà léyìí tó jẹ́ wípé yóò lọ rè lu ọdún mẹ́rin ńbẹ̀ tí ó fi aṣọ péńpé roko ọba ni o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé arákùnrin tá à ń sọ nípa rẹ̀ yìí òun náà ni àjọ èyí tó ń gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù èyí tá a mọ̀ sí àjọ ti EFCC wọ́n wọ túrútú wọ́n gbá ń pàkọ́ lọ sí ilé ẹjọ́ léyìí tó jẹ́ pé ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù òun náà ni ọ̀rọ̀ ọ̀hún ń lọ dálé lórí wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé arákùnrin ọ̀hún ó ra wọ́n rasẹ̀ níwájú onídàájọ́ o léyìí tí sì ń ṣe lálàyé pé olúwa mi bẹ́ẹ̀ ṣe ń wo yìí gbogbo ń tẹ́ wí kalẹ̀ yìí àti àwọn ẹ̀sùn gbogbo òun jẹ̀bi láìsí àwítúwí asán kankan wọ́n ní abiléèrè pé sí ẹ̀sùn méjèèjì náà ni àbẹ́sùn kan wọ́n ló dáhùn kí olúwa mi àní méjèèjì òun náà ló ń jẹ̀bi ẹ̀sùn náà ẹ wá já lọ sẹ́kẹ̀tà agbèfọ́ba eléyìí tó mójú ẹ̀bá ilé-ẹjọ́ ìyẹn HU Kofanaisa léyìí tóun ṣe àtúpalẹ̀ bí ẹ̀sùn rẹ̀ gan bó ṣe rí àti bí ẹ̀sùn ọ̀hún bó ṣe wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà kò ṣàìtúrọ ilé-ẹjọ́ ọ̀hún pé olúwa mi ẹ̀sùn rèé òfin rèé ìjìyà rẹ̀ rèé ni o ẹ tó lẹ́sẹsẹ fún arákùnrin yìí ká lè kúrò nídìí ìdò tó ní pé kì í ṣe rí ọmọdé ẹni tí wàá ṣe adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún ìyẹn onídàájọ́ Akintayọ̀ Aluko ó wá ṣe lálàyé pé ìrẹ sùmọ́nù ọlásùkànmí Thalban wòkè kó o tún wọlé àwọn ẹ̀sùn méjèèjì eléyìí tí wọ́n fi kọ̀ ọ́ yìí ló jẹ̀bi rẹ̀ láìsí àwítúwí asán ó ní fún ìdí eléyìí kó máa lọ tàràtàrà síbùdó ìtọ́nisọ́nà níbi tí ó ti lo ọdún mẹ́rin gbáko wọ́n ní àmọ́ ṣá o ó láǹfààní àti san owó ìtanràn ìní bí ò bá fẹ́ lọ síbùdó ìtọ́nisọ́nà ǹjẹ́ ló lowó tí ó san o wọ́n ní 1,000,000 ó lébélé ń já mẹ́jọ ìyẹn $1.8 million òun náà ni owó ìtanràn èyí tí ó san wọ́n ní kò tán síbẹ̀ o ọkọ̀ eléyìí tí ń gùn ọkọ̀ gàgàrà black g wagon wọ́n ní kó máa jẹ́ ti ìjọba bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀rọ léwọ́ tó ń lò kó máa jẹ́ ti ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n lára àwọn ẹ̀sùn kẹ́lẹ́ tó tún jẹ nílé ẹjọ́ ọ̀hún òun náà láti rí àwọn tí máa ṣe pàṣípààrọ̀ owó ilẹ̀ yìí sí tilẹ̀ òkèrè àti tilẹ̀ òkèrè sí tilẹ̀ yìí èyí tá a mọ̀ sí burúdẹ̀ṣẹ́ǹjì wọ́n ní àwọn méjèèjì tí wọ́n mú kí wọ́n máa lọ ini sibudo itonisona nibi ti onikaluku won ti lo re lu odun kokan wo fi aso pinpin roko oba bo ni ti won se je won ni se ri awon eleye ona ti o bo fi mu ni won gba se ise won loro ba di court arise ba tele
0: to je ka lo si ipinle rivers o won ni ile ise olopa ipinle rivers na ni o ti mu okunrin kan eni adota odun ti won poruko re ni godwin lori esun wipe ise lo ba awon omobirin kekeke meji ni o ba won se ohun koto to si ja ibale won ni agbegbe kan ta npe ni ogale ni ijoba ibile eleme ni ipinle rivers o won ni eni towo bayi na ni won ni awon olopa ti won wa ni ekun eleme yi na ni won nawo gan ninu ile re o nigbati awon obi awon omo kekeke meji yi awon omo obirin omo odun metala ati omo odun mokanla ti won mu esun na lo si ile ise olopa ohun won ni baba eleyi to je ti omo eleyi to dagba eyun ni omo odun metala ni Cletus eni ti won ni wipe ohun ko o na lo wa so fun le ise olopa na wipe se rokunrin ti won pe ni Godwin yi bi se ma sise re ohun na ni wipe yo ran awon omo kekeke yi yo ran won se nigba to ba ti ran won se tan awon omo ohun ko in to ran won won o mu pada lo sinu yara re leyin ti won ba ti wa pada de ni o wa ti lekun leyin yo si mu orin yo bere si ni mo gbo yo wa yi soke la la la to je wipe ba won omo ohun bo ba pariwo ni ohun gere koda beyan gbe ti si oju window re e ni gbo ohun na tori wipe ohun awon omo yi yo dapo mo orin eleyi to ti ji soke tan la la la ni igba na ni o si ba awon omo ohun yo ba won ni ibalopo koto o won ni wipe leyin to ba wa se leyin tan yo tun wa dumo huro ma awon omo yi yo si so fun won wipe eni keni ti o ba so fun eyan kankan ohun ti o sele si re ti o sele si re bi ko ni wipe ohun o gbemi won ni tabi nkan buruku mi yo sele si awon omo yi o won ni pe gba ti won wa kan si agbenuso fun le ise olopa ipinle rivers blessing agabe ohun na fidi e mule wipe looto ni owo ti ba okunrin yi o sugbon o awon se iwade lowo lowo agabe lo tun wa soro siwaju wipe bo te tile je pe awon ti fun awon obi awon omo debirin yi ni iwe kan to je ti eleyi ti o jabo nipa ilera awon omo na o ti won fi se ayewo ni ile ewosan oni sugbon o won ti da iwe na won ti da pada lati fi die mule wipe looto ni arakunrin yi lo se ohun koto pelu awon omo kekeke omo odun metala ati omo odun mokanla
1: se le yo wa ga
0: iwe iroyin the punch lo gbe awon obi e je ka ma sora bon ba ni eyin ran mo yin se kan mo ran won
1: e be ni o
0: kan mo ran won
1: be ni be ni aye ti e ti wa gbege ni
0: sin eni adota odun na le se pon lo nda gbe o ni yawo olomo ni kankan
1: oye won ti e fura si oye won fura si ni
0: fe be ni we ran mo nse
1: e ni pe be ni we ran mo ni se tori irun nkan bayi na ni be ni tori irun nkan bayi na ni
0: ko
1: gba wa to je wipe a ni awon omo obirin kekeke
0: atomokunrin
1: awon omo obirin odo atawon omo okunrin e je mo samojuto awon omo wa o
0: awon alakosako na
1: ni won se se kakiri ni a omo kekeke eleyi to je pe won da kankan mo koda awon to da nkan mo gan won fi nti oto won fi nlo won oba to ni wa ko ma gba wa ni o gbogbo awon iwa ran daran dan bayi ko ba ni kase re le ko lawujo ti wa o de je lo sinu iwe iroyin punch le to jade fun toni won ni jeje mo pe ile ise olopa ile ti nbe nipinle ondo oni mo ti nawo ga awon afurasi meta ototo kan o le to je pe awon afurasi ohun ogun oloro o na ni won fi sararin din ogun oloro o na ni won gba lakata won egbogi oloro eleyi ti won ti fofide lo le de wa Nigeria pe kegun re o mo tun se mo o na ni won fi se ara ni de e ja lo secretary ti se agbonso fun ile ise olopa iyen ni ipile Ondo Abayomi Jimoh loruko ti je ninu atejade kan eleyi to fi lede nibe lo ti se lalaye pe awon meteta tan mu ohun lara won lati ri fi Sayo Adedamola Ari Adeola Oluwaseun ati Adeogun Olumide oníṣẹ́ rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n náwọ́ gan wọn ni o ní ọjọ́ kẹrìnlé ní ogún oṣù keje ọdún tí a wà ní ẹ̀ yìí léyìí tó sì jẹ́ pé àwọn ikọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń gbógun ti ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọn ní àwọn eléyìí wà lẹ́nu ìpàráàrọ̀ wọn nílùú Àkúrẹ́ kó tó di wípé wọ́n ṣe alábàápàdé àwọn mẹ́tẹ̀ẹ̀ta jimo ẹni tó tẹ̀síwájú pé nígbà tí wọ́n mọ bèrè lọ́wọ́ wọn pé kí ni tẹ́ ẹ kó dá ní kí ni tẹ́ ẹ gbé pọ̀n wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé àwọn oògùn tí wọ́n ti fòfin dè lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn oògùn tó jẹ́ pé bí èèyàn bá gbé lura onítọ̀hún mọ̀ ta bírànbíran sì ni o àti àwọn egbògi olóró eléyìí tí wọ́n ní kéégún rẹ̀ ọmọ tún ṣẹ́ mọ́ débi tí òjòjò ẹlẹ́sìn mìíràn kan nílẹ̀ wa Nàìjíríà òun ni tí wọ́n gbé dání wọ́n lára àwọn nǹkan tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ òun náà láti rí kùkúyèrè o igbó ni wọ́n bá lọ́wọ́ wọn oògùn oníhóró tramadol wọ́n bá lọ́wọ́ wọn oògùn olómi codeine wọ́n bá lọ́wọ́ wọn àti oògùn olómi titutoline wọ́n bá lákàtà wọn nígbà tí ó ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ oríṣẹ́ rí gbogbo àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ wọn tí wọ́n ti mú yìí òun náà ni wọ́n ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá o léyìí tí wọ́n sì ti gba àwọn nǹkan tí wọ́n rí lẹ̀ ní ọwọ́ wọn oníṣẹ́ rí gbogbo táwọn gbà ní lọ́wọ́ wọn ẹsibíìtì nu àwọn ẹ̀rí pé ọwọ́ wọn ni ẹ ti bá kinní ọ̀hún ń lo dúró fún agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá wa tẹ̀síwájú pé ìwádìí ti ń lọ kí wọ́n lè mọ́ ní gbogbo ni wọ́n ti rí gbogbo àwọn oògùn tí wọ́n kó dání yìí àti egbògi olóró léè tí ẹni kò yẹ kó máa wà láwùjọ wa mọ́ torí pé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ń kọ́ ó ti kòjòrò sí i ó tẹ̀síwájú pé àwọn èèyàn kan òun náà ni wọ́n wà lẹ́yìn bí oògùn yìí ṣe dọ́wọ́ wọn àwọn sì gbọ́dọ̀ tọpasẹ̀ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n lè kárúfẹ́ wàhálà báyìí kúrò láwùjọ àwọn ọ̀dọ́ ìwé ìròyìn punch ló gbé ó ṣe bẹ́ẹ̀ ni gbáǹkangbì lórí tábìlì tiwa.
0: tó ẹ jẹ́ kẹ́mi náà lọ sí ìpínlẹ̀ yobe o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yobe náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé òun ti ní àwọn àṣeyọrí kan eléyìí tóun ò gbọ́dọ̀ mọ́ sọ fún aráyé gbọ́ ó ní wípé nínú àwọn ẹ̀sùn tó tó bí ìwà ọ̀daràn tó eléyìí tó tó bí méje ó lé ní irinwó eléyìí tí àwọn ṣe dáadáa ó ní wípé àwọn ti gba ìdájọ́ o eléyìí tó tó 242 níye láàrin ọdún kan ní ìpínlẹ̀ yobe o alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yobe usman kamfani jibrin òun náà ló sì sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́bọ̀ o lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tó wà ní ìlú damaturo ó sọ̀rọ̀ síwájú o ó ní wípé àwọn ẹjọ́ ọ̀hún eléyìí tó tó 242 yìí náà ni a ti rí àwọn ìwà ọ̀daràn bíi ká a ṣe kúpani eléyìí tó tó 21 ó ní àwọn ẹ̀sùn eléyìí tó ní ṣe pẹ̀lú ìfipábánilòpọ̀ òun náà ló tó 135 o ó ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé bíi 8 ìṣẹ̀lẹ̀ ìdígunjalè eléyìí tó tó 11 àti àwọn ẹ̀sùn míì tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn eléyìí tó tó bíi 22 ó lé lọ́ọ̀ọ́dúnrún o ó ní gbogbo ẹ̀ làwọn rí gbà ó táwọn sì ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yobe o nígbà tó wá ń sọ̀rọ̀ nípa àwọn àṣeyọrí kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ eléyìí tí àwọn ṣe o nípa mímú àwọn kan tó jẹ́ wípé orúkọ wọn ti wà lákọọ́lẹ̀ wípé à ń wá wọn o wọ́n ní àwọn ṣe àṣeyọrí yìí látara bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ṣe àwárí ibì kan eléyìí tí wọ́n máa ń kó oògùn olóró sí ní ìlú portiscombe wọ́n ní kódà ọwọ́ ba ẹni tí ń ṣe ọ̀gá wọn o tó jẹ́ balógun fún wọn bẹ́ẹ̀ sì ni wọ́n tún ṣàwárí àwọn pálípálí àwọn oògùn olóró wọ́n ní báàgì ghana must go ńkọ́ eléyìí tó pọ̀ rẹbẹtẹ òun náà ni wọ́n ṣàwárí rẹ o tó sì jẹ́ wípé oògùn tramadol òun ni wọ́n kó sínú ẹ̀ o wọ́n ní àti àwọn oògùn oníkóró kan eléyìí tí ń jẹ́ exor náà ni wọ́n bá nú ẹ̀ o wọ́n ní wọ́n tún rí owó eléyìí tó yẹ pé bílẹ́ńjá díẹ̀ báyìí lókù tí ó fi pé 1,000,000 eléyìí tí àwọn sì nígbàgbọ́ wípé owó yìí ń kọ́ ara àwọn owó tí wọ́n rí kójọ nínú oògùn olóró eléyìí tí wọ́n ń tà náà ni o wọ́n ní bákan náà sì ni àwọn ọlọ́pàá àwọn náà dira lọ ni o wọ́n gúnlẹ̀ síbẹ̀ togun-togun ni wọ́n nítorí pé wọ́n mọ̀ páwọn táwọn ń lọ bá pàdé wọn ní túraálẹ̀ wọ́n ní fire for fire wọ́n fi ṣe torí wípé ni kete ti won ke fi awon awon na bere si ni juko ibon won lawon na da pada fun won
1: be
0: si ni owo ba awon kan lara won sugba awon mi nko won ni won sa lo won ni sugba egberun samu won ni won le sa lo mo lo lowo tori ni pe awon ri daju bi pe owo ba won ni lakotan ni ile ise olopa ipinle yobe o tun wa fi di oro re mule to si tun soro idaniloju bi pe ile ise olopa ohun ko ni wara ro bẹ́ẹ̀sì ni kò ní tẹ̀tì torí wípé lára ìṣiṣẹ́ ọlọ́pàá ìfimifilẹ̀ wọn ni àwọn ó sì tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí o bẹ́ẹ̀sì ni àwọn ó rí dájú wípé àwọn dènà àwọn ìwà ọ̀daràn eléyìí tó ń bá ìpínlẹ̀ náà tó ń bá fira torí pé iṣẹ́ kan gbòógì tán gbélé àwọn lọ́wọ́ òun náà ni ààbò ẹ̀mí àti dúkìá.
1: Ó dé adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yin èèyàn wa eléyìí tẹ̀ ń tẹ̀lé wa ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nínú ọjà lẹ́wà. Ẹyin tẹ n gbọ wa ninu ọfiisi yin gbogbo ẹyin tẹ n gbọ wa ninu ọkọ ero ẹbẹta ladani ẹyin tẹ yi oke nile epo lalala adupẹ bẹẹ ti n gbọ wa ni gbogbo ọhabi tẹ ti n gbọ wa o oṣuba yin rèé rabandẹ lagbe fun yin lati kan ni ọmọlúwàbí gbogbo ẹyin tẹ wa gbọ wa jákèjádò ìlú ìbàdàn jákèjádò ìpínlẹ ọyọ ẹyin tẹ n gbọ wa jákèjádò orílẹèdè wa nàìjíríà àwa náà gbé fun yin láti bí oṣuba yin nu rabandẹ lagbe fun yin lati kan ni ọmọlúwàbí gbogbo ẹyin tẹ wo wa ni takọ ẹjọ ilé tó jẹ ti kan ni ọmọlúwàbí Splash FM 105.5 Ibadan. Àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Ìfẹ́ ló so wá pọ̀ o. Olúwa ọba kò ní jó já láéláé. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wà ní àwọn àtàkùn ẹ̀jẹ̀ àtòkù náà ń kọ́. Òṣùbà yín rèé. Rabandẹ̀ la gbé fún yín láti kàn nìyí o. Ẹ̀yin ẹ̀ṣẹ̀ máa tẹ̀lé wa. Àwa ò ní já yín nítàn mọ́ nígbà kọ̀ọ̀kan láti máa fún yín ní àwọn ìròyìn eléyìí tí ò lẹ́ja ń bá kàn nú. Àwọn èèyàn wọn tẹ wà ní tàkọ yóò jára wọn pọ ń bẹbí bá
0: o
1: ta wa la ní kí nínú yín
0: a
1: kì yín púpọ púpọ jù nítorí pé ẹ ń ṣe tiwa àwa náà ń ṣe tiyín d1 adúpẹ lọwọ yín bẹẹ ṣe ń tẹẹlé wa o ìṣọlá great ajúbọlá adúpẹ bá ṣe ń tẹẹlé wa agbẹ púpọ lọwọ yín adéọlá bẹẹ ṣe ń tẹẹlé wa adúpẹ mọmọ títí dínà bẹẹ ṣe ń tẹẹlé wa adúpẹ ara ni yáyá láti lù sẹyìn adúpẹ o ẹyin tiwa tẹ ń tẹẹlé wa ọ̀làrẹwájú jẹlílá àtọ̀lá jùmọ̀kẹ́ Matthew Cash Akinade Musayo Ojo Kuredi Adebayo Imafoje Peters adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa inú wa dùn púpọ̀ púpọ̀ sí yín ẹ má kó bẹ́ẹ̀ láéláé o àtẹ̀yìn àtàwa àtijọ́rùpọ̀ bí ìkètò bọnu náà ni ẹ wá já ṣe bẹ́ẹ̀ o ká lọ sí ìpínlẹ̀ Ògùn torí pé gbàǹkangbì kan ó wáyé láṣáálẹ̀ ọjọ́rú Wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀yìn ni o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Ògùn wọn ti dẹjá báyìí o wọn dẹ jámánì wọn fẹẹ mú àwọn kàràǹbà ní ẹdá ikọ agbébọn èyí tó jẹ pé wọn ya bo agbègbè àwọn akẹkọọ eléyìí tó ń gbé ní iléègbèé tó jẹ ti aládàáni eléyìí tó wà ní ìpara nípínlẹ ogun léyìí tí wọn sì ṣe bẹẹ jí ọgọọrọ wọn lọ o ǹjẹ mélòó ló ń ka àwọn tí wọn ti jí gbé báyìí wọn ni wọn ò lè sọ pàtó iye tí ò ka wọn jẹ. Ọlágbára pọ̀ kò sí bá a ti fẹ́ ṣe àfùlélẹ̀ náà ni o wọ́n ní ìṣẹ̀lẹ̀ tá a sọ nípa rẹ̀ yìí àṣálẹ̀ ọjọ́rùú Wẹ́ẹ̀sì náà ló wáyé o lẹ́yìn tí wọ́n ní wọ́n lọ sí òpópónà kan lẹ́yìn tí wọ́n pè ní òpópónà pàràgà èyí ti ń bẹ ní ìpara wọ́n ní bí wọ́n ti débẹ̀ báyìí ó dọ́ra wọn ni wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ọmọ ọlọ́mọ ọ̀nìyàn lọ́nìyàn eléyìí tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ gbogbo ṣe ti Gateway ICT Polytechnic èyí tó wà ní Sápàdé wọn ni wọn lọ rèé jí àwọn ọmọ ọlọ́mọ tí ń bẹ́ẹ̀bẹ̀ wọn jí wọn kó o a ti ṣerú èyí ibo là ń rè ó mọ̀rú wa lójú nígbà tí ẹni ti ṣe olórí ìní fún àgbájọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí ti ń bẹ nílé ẹ̀kọ́ ọ̀hún tí ó mọ sọ nínú àtẹ̀jáde eléyìí tó fi léde Timothy Akínpẹ̀lú náà ní jẹ́ o ṣe lálàyé láti àkàtà ẹni tí ṣe agbẹnusọ wọn Francis Matthew pé ẹ wo iye àwọn tí wọn jí kó àwọn ò tiẹ̀ tí ì mọ̀ báyìí o torí pé ní nǹkan bíi aago mẹ́jọ ku ìṣẹ́jú márùndínlógún òun náà ni wọ́n yáde torótoró wọ́n yáde torótoro tí wọ́n sì kó àwọn ọmọ lọ́mọ lọ wọ́n tẹ̀síwájú pé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé nígbà tí wọ́n ó dé báyìí wọ́n da bájínà tìrín burúkú tí fọná lẹ́nu bolẹ̀ ni o léè tó jẹ́ wípé àwọn ọmọ ọlọ́mọ wọ́n bẹ̀rẹ̀ sí ní ké sí wọn ó yá ẹ gbà báyìí ẹ rìn báyìí ẹ tọ̀ báyìí tí wọ́n sì kó àwọn ọmọ ọlọ́mọ lọ ǹjẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ sí bí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ogun ti wá bẹ̀rẹ̀ ìwádìí báyìí o kí wọ́n lè náwó gan àwọn kàràǹbà ní ẹ̀dá ọ̀hún kí wọ́n sì lè dóòlà àwọn ọmọ ọlọ́mọ ọba tó ní wá kó ṣàánú wá ní o gbàǹkangbì òun náà lọ bá dé
2: kitchen cooking rice.
3: With Mama Dog.
2: Chicken in the pan looking nice.
3: With Mama Dog.
4: Keep your voices down.
2: Smells yummy. Everywhere is smelling so, so nice.
3: It's Mama Dog.
5: Our neighbors will soon come and start knocking.
6: Good food starts with good oil. Mamador Oil brings out the delicious flavor your family loves. Mamador Oil is available in stores near you. Use Mamador Oil today.
7: My brother, are you saying Lafarge don't change name?
8: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of general construction for this week.

0: ìròyìn eléyìí o wọn ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìgbà tí ó bá fi di ìparí ọdún 2027 òun ó ti ṣe àwọn iṣẹ́ abẹ ọ̀fẹ́ fún àwọn èèyàn tó tó 25,000 níye o tí wọ́n ní àìsàn ojú eléyìí tá a mọ̀ sí cataract o wọ́n ní wípé láti fi lè dènà ojú àfọ́tán o wọ́n ní àti láti tún lè jẹ́ kí ètò ìlera ti ojú kí ó tún gbòòrò sí kí ó sì tún fi ẹsẹ̀ rinlẹ̀ sí dáadáa o gẹ́gẹ́ bí ẹni tí í ṣe alákòóso kejì fún ètò ìlera àti ìgbáyégbádùn aráàlú lórílẹ̀-èdè yìí dókítà Isaac Salakọ gẹ́gẹ́ bó ṣe sọ ní ìlú Abuja lánàá lásìkò àpérò àwọn olùtọ́jú ojú ẹlẹ́ẹ̀kọkàndínláàádọ́ta irú ẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ o ó jẹ́ kó di mímọ̀ wípé àpérò yìí òun náà ni ó mọ sọ̀rọ̀ nípa àwọn olùtọ́jú ojú ní ilẹ̀ adúláwọ̀ bí àyípadà bó ṣe ń débà àti ìṣọ̀kan rẹ̀ bó ṣe ṣe pàtàkì tó eléyìí náà ni ó sì jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ olùtọ́jú ojú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa títọ́jú ojú àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n jókòó papọ̀ kí wọ́n jíròrò tí wọ́n sì sọ̀rọ̀ nípa èrò lágbára ẹ̀ka yìí àti àwọn tó ń ṣiṣẹ́ náà tó fi mọ́ ìlera ojú ní orílẹ̀-èdè yìí àti ní ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ Salakọ wá jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ abẹ yìí ń kọ́ o náà ni yóò sì wáyé lábẹ́ ètò kan eléyìí tí wọ́n pè ní ìgbédìde ọ̀tun ní eléyìí tí ọwọ́ rẹ̀ kanwọ́ pẹ̀lú ètò ìlera eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti fi lè jẹ́ kí ètò ìlera ń kọ́ kí ó tún súnmọ́ àwọn èèyàn dáadáa pàápàá jùlọ àwọn agbègbè tí wọ́n wà ní ẹsẹ̀ kòkó tàbí àwọn èèyàn tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ń kọ́ wọn rọwọ́ orí láwùjọ ṣùgbọ́n ó tí àwọn àìsàn báyìí tó ń bá wọn fínra jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ó ní wípé tàbá wá ń sọ̀rọ̀ nípa ìgbárùkùtì nípa ti ètò ìṣúná ó ní gbogbo eléyìí ń kọ́ náà ni wọ́n ti pèsè rẹ̀ sí inú àbá ètò ìṣúná tọdún 2025 àti tọdún 2026 láti fi lè rí dájú wípé ètò yìí ń kọ́ náà ni ó nawọ́ káàkiri àwọn ibi tó yẹ kí ó nawọ́ dé o wọ́n ní wípé àwọn tí ó jẹ́ àǹfààní rẹ̀ náà ni ètò 25,000 nígbà tí ó bá fi di ọdún 2027.
1: Ó dáa bẹ́ẹ̀ ìyẹn náà dáa.
0: Wọ́n ti dáa.
1: Àwọn ìgbésẹ̀ tó dáa
0: ni.
1: Àwọn náà á túbọ̀ máa bá wa kún wọn lọ́wọ́. Wọ́n á lè fi ṣe jù bẹ́ẹ̀ lọ ní fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó dáa kì í dùn ó pọ̀ ṣín báyìí. Òun náà lọ́bẹ̀ oge. Níbí yìí láti máa wálé lórí ìròyìn lè ta pè ní gbáńkọ́ gbì. Fún tọ̀sán yìí ni àti fún tọ̀sẹ̀ yìí ó tún di ọjọ́ ajé Monday kaló tó rè níbi tí a fi kọ́ sí. Àmọ́ṣẹ́ bá gómìnà tí a bá ti ń lò báyìí lẹ́ẹ̀ máa pàdé kébùgì lórí ètòkẹ́tòkọ́ ilé ìta pè ní lunch break extra. Kọ̀tọ́ síbẹ̀ o àṣálẹ́ òní náà ní kẹ́ ẹ pàdé ọláríwájú Adéwùsì ẹni tí gbogbo wa mọ̀ sí ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ lórí ètòkẹ́tòkọ́ ilé ìta pè ní àríyá extravaganza. Ó tún di láàárọ̀ ọ̀la kí ètò tó ń ti ìròyìn ti fún tẹdọ̀ kó tó fojú bàdé títí wá di ọ̀la ọ̀hún ìyá àdínníyìn náà ni o Aminat Adetun Badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ ó ṣe dáadáa.
0: Temilade Aloko òun náà lèmi ń jẹ́ ó dìgbà kan náà èrè o.
2: ẹni abálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣebíọ̀yọ́ láàrí
3: ó fún un mójèèrè.

0: Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan oníbàárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: FCCPC máa dẹrùn fún oníbàárà.
2: Tí ìdùnnú bá ní ìrònú Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún. Fún ọdún márùnléláàádọ́rin, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
3: O lè fẹ́ ní kòyàwó ẹlẹ́nu.
2: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá tiẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
8: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
10: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Guy, we don't talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
12: Oh boy, you don't talk. Haba, you know the tire.
11: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
12: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100

0: such meeting or agreement, I cannot and will not be disloyal to my boss, His Excellency Engineer Seyi Makinde, ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé bọ̀yì bọ̀yì ni ẹ̀yin ọmọ ilé aṣòfin ni? Tẹ́ ẹ fi ń láti sáré lọ rèé, máa kọ statement gbogbo yín lẹ sí gbà yẹn o, tó ń kalukú bẹ̀rẹ̀ sí ní ọjọ́ ẹ̀mí ò sí bẹ́ẹ̀ o, èmi ò sí bẹ́ẹ̀ lúwa mi ìsín bẹ́ẹ̀ o, ìsín bẹ́ẹ̀. Ṣé bí wọ́n dìbò gómìnà wọn dìbò fẹ́yìn náà ni? Ewo làbúrò ọmọ ṣe bí bọ̀yì bọ̀yì?
1: Mi ò ní comment lórí rẹ̀, ìkọ́sọ́ wà níwájú ilé-ẹjọ́.
0: Ẹ ní comment lórí ẹ̀ torí pé ń bẹ wájú ilé-ẹjọ́ kábíyèsí lẹ́dùmarè, ta ló gbéra wọn lọ kóòtù?
1: Ẹ fi yẹn lẹ, I won't comment on that.
0: You won't comment on that?
1: That will be prejudice.
0: Tẹ bá ní kẹ́ ẹ mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀, yóò dàbí ìgbà tí ẹ̀ ń fọwọ́ pa.
1: Ẹ ń tẹ́lẹ̀ òfin lórí ilé-ẹjọ́ lójú nìyẹn.
0: Kábíyèsí lẹ́dùmarè.
1: Ilé ẹjọ́ lẹ́kùn, mo decide on it.
0: Wọ́n ní rọba stamp lẹ́yìn aṣòfin pé ibi tí gómìnà bá ti gba yín sílẹ̀ mọ́ ń lọ.
1: Ṣé béèrè mi?
0: Inú.
1: Àbí lórí
0: rẹ̀? Béèrè mi inú.
1: Ẹ wo lápẹẹrẹ tẹ́yìn rí?
0: Àpẹẹrẹ Honourable Ibrahim Shitu ti ń ṣojú Saki West tó tú àṣírí ìgbà tí wọ́n pé ẹ tún fẹ́ lọ rèé gbégbèsè láti yáwó owó rọ̀gùnrọ̀gùn tó fi tú àṣírí pé ẹ tún kókunlé ọ̀ṣọ́ kó gbèsè kankan. Tẹ ní ẹ bá Honourable Shitu fa fíìmù gbogbo àti kankan Saki kó tó di kó padà tún.
1: Mo lè ń sá lọ, ta ló le?
0: Ẹ sọ̀rọ̀ lórí ẹ̀.
1: Ta ló le? Mo lọ sá lọ, tó ń lóun Saki.
0: Wọ́n ní rọba stamp lẹ́yìn aṣòfin, ẹ wá ní kí n fún yín lápẹẹrẹ, mo wá fún yín lápẹẹrẹ
1: yín. Ojoojúmọ́ ni wọ́n náà wálé agbèsòfin náà.
0: Kì í ṣe ojoojúmọ́ ẹ̀ kọ̀ọ̀kan, ẹ máa ń rí ìlú
1: lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
0: Tó
1: bá jẹ́ lé rọba stamp ò ní mọ̀ wá bẹ̀, you will not be interested.
0: Torí irú yín báyìí mo ṣe ń wá kí n lè wá invite dojú tí mo wà, mo invite yín tẹ̀ fi wá lónìí.
1: Àánú tèmi lọ wá invite láti gbogbo ọjọ́ tó ti
0: wọ́n. Torí pé àwọn ìyókù yín náà mo mọ wá invite wọn.
1: Shitu ló lè sọ ẹni tí bá ń lé òun. Shitu lè sọ.
0: Ṣùgbọ́n ló tú àṣírí pé ẹ fẹ́ fìpínlẹ̀ ọ̀rẹ́ fẹ́ forí wa fagbọn, pé ẹ fẹ́ forí wa yáwó, pé owó epo ti pọ̀ nílẹ̀ ọ̀rẹ́dì, wọ́n ti fún lówó látàbújá kí ẹ tún fẹ́ gba gbèsè fún. Pé ṣe fẹ́ kó pínlẹ̀ ọ̀ṣọ́ yọ yọ ni.
1: Mi ò sí nínú executive.
0: You are a chief whip. You are the chief whip of the house.
1: Just to coordinate the house, that the house will be in order.
0: So it's part of your duty to give us the account of the house duty.
1: No, it's not my part. It's not part of my duty.
0: Why?
1: I'm not given that authority. Authority to come and give account of the House of Assembly rested on the Speaker. That is why we have the Speaker. Tẹ bá fẹ́ gbọ́ nǹkan nípa ilé ìgbìmọ̀ aṣòfin, account ibẹ̀, we invite the Speaker.
0: Okay, now gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe wá jẹ́ ọmọlé aṣòfin pàwọ́ lẹ kú lórí ọ̀run tó rẹ̀ sọ pé èyí ṣe rọba stamp. Ọ̀rọ̀ owó tẹ fẹ́ gbàǹgbà náà tó dí wàhálà lẹ títí tutù àti rí
1: yín. Kí ni ojúṣe ilé aṣòfin? Kí ni ẹ̀yin máa tọ́ jẹ́ ojúṣe ilé aṣòfin?
0: Láti ṣe òfin.
1: Òfin rẹ̀ wò, kí ni òfin àkọ́kọ́ tẹ́yin mọ̀ pé ojúṣe yín ni?
0: Síbẹ̀ mi ni atọ́kọ̀ ètò yín
1: lẹ́yìn. Iná ilé mo fi ń bí yín. Ṣé bẹ́yìn gbọ́ ni? Ebi aṣọ fẹ́yìn ni? Ẹ̀yin sì ń gbé bọ̀ wá bí.
0: Èmi la tọ́kùn ètò yín lálejò yín mọ̀ bílẹ̀ ìbẹ̀ yín mọ̀ dáhùn.
1: Atọ́kùn àní àjọmọ̀ ìbíra wa
0: yìí. Irọ́ àdéjọmọ̀ ìbíra wa yìí. Ẹ̀ lẹ́sùn ìjà ga. Tẹ́yìn náà bá ti ní podcast kẹ pè mí gẹ́gẹ́ bí gẹ́ẹ̀sì.
1: Ẹ̀jọ̀mọ̀ ìbíra. Nígbà tẹ́yìn wá sọ fún mi pé wọ́n lè fẹ́ lọ yáwó, kí lojúṣe ilé aṣòfin.
0: Sojúṣe yín láti forí wa yáwó ni. Òfin àkọ́kọ́ tọmọ ẹlẹ́gbẹ̀mọ aṣòfin wà mẹ́ yẹn fún òun láti jókòó lórí ètò ìṣúná. Ètò ìṣúná ìjọba. Ẹ lè náwó nípínlẹ̀ Ọ̀yọ́ láì ṣe pé tó ìṣúná gba wájú ilé aṣòfin kọjá. Sọ tá a bá gbé ètò ìṣúná wọn wá. Bí àwọn aláṣẹ. Ẹ̀ka aláṣẹ ti gbé tó ìṣúná wa. Àwa níbi wọn pé mo lẹ́ ti rówó. Tẹ́ ẹ nà sí tẹ́ ẹ gbé wa yìí. Méjèèjì ló gbọ́dọ̀ wá. A fẹ́ ná 2000. Ìbéèrè tí ìlẹ́gbẹ̀mọ aṣòfin ó béèrè ni pé mo lẹ́ ti rí 2000. Àbẹ́bọ̀ títí ẹ̀ máa tọrọ owó ni. Àwọn ni wọ́n wá sọ wípé ibi tá a ti fẹ́ rí ni. Ibi tá a ti fẹ́ rí ni. Ibi tá a níbo ló ti wá wà ní òfin Nàìjíríà pé ìjọba kankan kò gbọ́dọ̀ yáwó. Wọ́n níjọba kankan gbọ́dọ̀ yáwó pé ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ fètò sí.
1: Ẹni tó bá fẹ́ wá mọ̀ bóyá tó wà mẹ́ bóyá tó sì mẹ́ títí kí ó ti mọ̀.
0: Ẹ̀yin ni igbákejì alága ìgbìmọ̀ appropriation ilé aṣòfin àbí.
1: Yes.
0: Èló ni gbèsè tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dé
1: báyìí. Ẹ̀yin ọ̀sẹ̀ ń tẹ́lẹ̀ fẹ́ bí mímì náà.
0: Ṣé public account ni?
1: You don't tell me pé kí n wá pẹ̀lú rẹ́kọ̀dù ilé
0: ìgbìmọ̀. Gbogbo ojúṣe yín lẹ gbọ́dọ̀ kó wà gẹ́gẹ́ bí ọmọ ilé aṣòfin.
1: Ó sọ bẹ́ẹ̀.
0: Ẹ̀múra ni mi.
1: He said you want to invite me.
0: Ṣé ìwà múra ni mo tó kojú bíi tí ìlú gbà wọlé?
1: Ṣé ìgbà àmọ́dé mo sọ fún ọ pé mi ni igbákejì appropriation. Èmi igbákejì budget. Mo là ń ṣe budget ló jẹ́ pẹ́. Ó sọ you don't just pick somebody and come
0: see me. Ṣé màá wá mọ fún yín ní point
1: yìí? Ṣé kí wọ́n mọ fún yín ní figure ní ìsìn? Kọ́ àwọn contradict in the office.
0: Ó mì ń pè ẹ̀ ní information lọ́wọ́
1: nìyẹn. You should have asked me. Tí mo bá ní information lọ́wọ́, ìyẹn ní gbèsórí tí màá gbé títí.
0: Owó rẹ̀ àbólélé Desmond ẹja kò lówó ọjà. Nígbà bá wà padà dé, a wà lọ sọ́dọ̀ ọ̀nà rẹ̀ gbọ́ngàn yòókọ́lá gangan gangan.
2: Billy melo let his sponsor.
1: Mambo.
2: Musa will let him move. He said we let him mo pada wa iya kabo mo ku le fa wara conscience ati ba ati be be lo mo ke bi te fe gbo ni mo kan ni nbere nbe nne ni e ba fun olomi ke bi re nbe owo re amurele e ku kale.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: So e kaabo pada lati oju oja ijoba abile le ngbo lori kanis splash 105.5 fm honorable Gbenga Oyekola akojanu ile asofin ipinle Oyo la ngba laledo ton soju ekun dibo atiba ile asofin ipinle Oyo e ko to tun lati arosa
1: eje wa tokun
0: eyin ara le ti e ngbo eto ye ma bo lori Facebook o splash fm 105.5 Ibadan splash fm 105.5 Ibadan e drop comment ye like ke tun share abala kanu ti abo card feyin te ba wa nbe eyin te ba wa ngbo lati ilu atiba papa julo ni joba abile atiba gangan ni ilu Oyo so ni joba abile atiba ilu Oyo e lo re e mo record in tan se lowo e kan record dm be boya bi 30 seconds abi 1 minute ke wa send e si mi lori WhatsApp mo tin gba responses o so mo fe collate e ka si verify pe looto ati atiba le tin gbo wa send the WhatsApp message sori 080 7943 7601 080 7943 7601 awon ore bimbo adekanbi ne ni ka mo bo card lori eto yi pe ba tin gbo eto yi e mo bo card fun awon ololufe bimbo adekanbi ne so be e se adupe thank you so much for being part of this program honorable gege bi omo ile asofin bill melo let sponsor motion melo let raise
1: mo fe lo anfani lati mo je ka awon eyan mo awon ojuse omo ile igbimo asofin e pe ninu ege akoko ta ko bara wa so mo so pe oka pataki ninu ojuse omo ile asofin oni lati kopa ninu eto isuna ijoba ba se gbe wa ninu eto isuna ni joba o ti iyana na e awon kan ta fe se lodun kokan omo ile igbimo asofin to ba ka ju n to wa se obodo wo pe kin lo kan ohun ati kini n lo bi to ohun ti wa ninu eto isuna todun yi so ti o ba ri pe ko si nbe ojuse re ni lati tete lo awon egbe re na lo bi won pe kini yi won ti farigun bi won ti yeso akala o won ti data ti oro si
0: bo won tawara ti baba
1: o ni tawara ti ba o so o se pataki mo ko kan ninu igbesi akoko ti mo ko se ni pe nigbati mo wo bi oro ijoba ibile bo se suma araalu to igbesi mi akoko ni pe mo raise motion pe kijoba ipinle kan won fi kun owo ti o ma lo si ayapo ijoba ibile
0: ki lo te raise motion pe kan je ke support local government autonomy instead of kan fowo kun owo ti lo ijoba ibile
1: local government autonomy lati support ko si gba tan gbe autonomy local government wa ti state wa support
0: ke
1: se ta le dase mo tu wa nle gbimo asofin kejo kin to weke wa nsin so ko si gba ti won wa you know we require 2/3 of the state.
0: Yes.
1: The 36 states.
0: Yeah.
1: Part of our state stand for us in nigba ta wa ni assembly.
0: Yes.
1: Awa wa nbe. Nigba ti mo ti de 10th assembly ko ti si bill to so kale lati federal government. Wa for autonomy pe ka lo debate.
0: Be won gbe 19th assembly yin o si nbe ngba yen.
1: Em o le da awon 9th.
0: Mi
1: le da 8th. Mo si le da 10th. Ni 8th assembly Oyo state awa je kan ninu state of Owosi.
0: Ome gboselu woni ngba na ni 8th assembly.
1: Labour Party.
0: Ka bi oselu dubare.
1: Labour Party ni mi.
0: Kilo wa gbe yin kun Labour.
1: Ah se be gbe oselu ni.
0: Kilo te fi kun be.
1: Ninu egbe kan ko si dandan ko wa nu egbe kan lo titi. You look for okay nbo ni ma ti tun ni relevance.
0: Relevance le wa denu PDP ngba yen.
1: You look for platform to contest and showcase yourself.
0: So eyin o nilo yati segbe kankan tin yin bi to ba ti relevant le yin
1: o loselu ni emi ni mo wose
0: awon kan nilo yati o
1: emi ni mo wose tin waju re Gbenga Oyekola ruko mi
0: yes
1: to mo ba jare mi mo le wa gbada Gbenga Oyekola ruko mi kin to su mo le lowo pyjamas Gbenga Oyekola ruko mi
0: oda oya ibere ti mo wa bere gangan
1: so mo je kin o
0: mo so te wa move yen si mo wa down si
1: lagbara olohun
0: kina si
1: government wa ni okay n ta won kokko fe fi dejoba ibile wo ni pe awon ese ona kuku ta n pariwo yi
0: okay
1: kan won lo gokko grade 30 kilometer
0: ka fi wo te ba kule so be won kule ni grade ona
1: no bi awa ba ri wi pe ben laaye ojuse wa niyan ina ni joba fi je pe check and balances ni gbogbo e ri joba ori ayin te wa lati bi kokan na le pa kesi
0: owo le ni won fun e ni kenin kan mo grade awon ni o so ti won fa fowo si fun
1: awon awon la so fun won pe awon oju ona yi drive round Ibadan now eyin o ri pe mo wa ni state capital
0: now elo ni won fun joba abile te tele ko to di pe rate motion yen elo ni won fun won bayi
1: joba abile lo le da yen tan gba
0: ah
1: Yes.
0: Ṣùgbọ́n yìí tẹ́ move motion ti bẹ́ẹ̀ rí wọn tẹ́lẹ̀ fi move motion.
1: A ní ẹrú wọn lágbára kí wọn ó lè lọ tún ọ̀nà ẹsẹ̀ kúkú sí.
0: Ṣé bẹ̀rẹ̀ kí wọn lágbára lẹ fi sọ bẹ́ẹ̀?
1: Ẹrú wọn lágbára ẹ fún wọn lówó.
0: Okay.
1: Àwọn ni wọn wàá sọ fún wọn wípé ẹnì kọ̀ọ̀kan ẹ lọ́kọ ọ̀nà 30 kilometers wa.
0: Okay.
1: Engineer wa kan sù. Engineer ni ó sọ pé 1 kilometer iye báyìí ni ó jẹ́. 1 kilometer láti bà tó bá jẹ́ 20,000 ó lè má jẹ́ 20,000 lákínyẹlé. Ó lè jẹ́ pọ́nà tàtìbà òun ní bridge. Òun ní covert. Tákínyẹlé lè má require rẹ̀. So ẹ lè fi owó kánsù kọ̀ọ̀kan iye títí 1 kilometer ó jẹ́ ní sùúrù lére. Iná ni wọ́n á jẹ́ lọ́gbọ̀mọ́sọ náà.
0: Okay. So apart from that motion call.
1: So lẹ́yìn yẹn mo ṣàkíyèsí wípé nínú motion mi mo rí wípé ìrònú ìjọba dáa láti sa àwọn onímọ́tò jọ. Bá a ṣe ní àwọn terminals yẹn. Ó wà ní challenge. Ó wà ní ọjọ́. Ó wà káàkiri bá. Kò dáa níbàdàn nìkan. Ó streamline activities àwọn onímọ́tò. So mo gbé motion dìde.
0: Okay.
1: Pé irú àwọn ibi tá a ti ń gbèrò yìí. Ó yẹ kó kárí gbogbo zones Oyo State.
0: Okay.
1: Oyo zone. Okay, Ogun zone. Ogbomọsọ zone. Ibarapa zone.
0: Ṣé ti wá dáhùn?
1: Pàápàá jùlọ ẹ̀jẹ̀ kítọ̀ Ọyọ jẹ́ ẹ̀mú lọ́kọ̀ọ̀kan náà.
0: Ṣé ti wá dáhùn?
1: Ó ti wà níwájú àwọn aláṣẹ.
0: Ṣé wọ́n ti dáhùn?
1: Wọ́n ti dáhùn. Lẹ́yìn Ìbàdàn tán láwọn fẹ́ parí tán bá parí àwọn bọ̀ sí other zone.
0: Lẹ́yìn yẹn kọ́.
1: A ti ní bí almost 14 years ni wọ́n ti kọ́ ilé hospital wa kan pati.
0: Okay.
1: Lautech teaching hospital Annex. Lọ́yọ̀.
0: Okay.
1: 14 years ago na ti pati.
0: So
1: bẹ́ẹ̀ ni mo ti sọ fún ọ pé èmi àti kejì mi náà jọ wá látọ̀yọ̀. Jẹ́ ká sponsor motion kan náà.
0: Okay.
1: Ká fi ran ìjọba létí wípé kíní yìí ti ń di egbò ojú. Ta bá ní láti pé aláàárẹ̀ sick lọ́yọ̀. Ó dìbò àti bá tó dé Lautech Ogbomọsọ. Kòtò àwọn èèyàn kú lójú ọ̀nà. Àwọn tó sì mú àbá hospital wà lọ́yọ̀ ń bẹ̀yẹn náà wà kọjẹ́ Annex Lautech. Wọ́n fẹ́ capture part of Òkè Ogun. Máa kéyẹlé. Níbi that not everybody náà máa lọ sí UCA. Àná wọn lè gate wọn kí wọ́n sì mú wọn ní Málẹ̀ lọ́yọ̀. So àdẹ̀gbéjáde fún wọn pé ìjọba ẹ bá wa wo ojútùú sí hospital yìí o.
0: Okay.
1: Àdẹ̀gbéjáde sọ́wọ́ ìjọba.
0: Ẹ ti wá dáhùn.
1: We thank God fún ẹ ti dáhùn eléyìí.
0: Wọ́n ti dáhùn yẹn.
1: Wọ́n ti dáhùn yẹn.
0: Okay.
1: Ìlú sì ń gbádùn tí ìlú ń dúpẹ́ lọ́wọ́ gómìnà. Àwọn ọ̀nà tí ń bẹ nínú ìlú.
0: Okay.
1: Tó so àdúgbò mọ ara wọn.
0: Ṣé Mósàn mi tún nù?
1: Mósàn mi tún
0: nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn.
1: Àwọn ọ̀nà tó so àdúgbò mọ ara wọn torí tí mo bá fẹ́ sọ̀rọ̀ lẹ́gbẹ̀mọ asòfin. Bí ẹni tó jẹ́ aṣíwájú fún Federal Constituency Ọ̀yọ́ Azeez Atibah Afijó Ọ̀yọ́ East Ọ̀yọ́ West. Mo gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ó kó gbogbo wọn. Papọ̀. Àwọn ọ̀nà yìí ò dáa tó. Dùn rìn. Kò dàbí ká wọnú Ìbàdàn. Ká máa wakọ̀ lọ kéèyàn fẹ́ẹ́ lè dijú kọ́ máa wakọ̀. Àgbéyẹn náà jáde.
0: Okay.
1: Síwájú ìjọba. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lọ́wọ́lọ́wọ́.
0: Àwọn àwọn kan tẹ́ ṣe fídíò ẹ̀ láìpẹ́ yìí.
1: Iṣẹ́
0: àwọn alága kánsù kan.
1: Lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó lè jẹ́ pé mi tí mo tẹ̀ wá gbé jáde gangan. Ọwọ́ ò tí ì dọ́dọ̀ mi. Gómìnà sẹ̀sẹ̀ sọ wípé láìpẹ́ yìí yóò dé Àtibá náà ni. Lẹ́yìn yẹn ó tó di pé ìjọba eléyìí bẹ̀rẹ̀ láti ní àwọn ọmọ ìta lóríta lóríta lọ́yọ̀. Tí wọ́n ti fẹ́ sọ àdúgbò di ibi àìwọ̀ fáwọn èèyàn. So mo gbé àbájáde pé gbogbo omi tó bá ti jẹ́ ibi tá a mọ̀ ta ń jókòó sí. Tó ń di ẹ̀rù fájòjì. Láti kọjá táwọn tó wà lẹ́yìn òde ọ̀fẹ́ wálé ọdún. Nítorí wàhálà
0: àwọn ọmọ wọ́bẹ̀.
1: So ẹ jẹ́ ká gbogbo omi tó bá jẹ́ bíìsì wọn owó dànù lójú ẹsẹ̀ níjọba gbéṣẹ̀ lérí ẹ̀yìn. Torí pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò.
0: Ẹ wá ti wú gbogbo ìbéṣe wọn báyìí.
1: Àlàáfíà ti wà nínú ìlú nísìnyí. Àtàwọn motions mi tó pọ̀ gan.
0: Ṣé ìyún sì kọ́ fà gbogbo Ọyọ́ State?
1: Ọkọ̀ fà gbogbo Ọyọ́ State.
0: Ṣé ìṣe ọ̀kọ̀ gbogbo Hideout àwọn ọmọ wóbì ni ẹ ti wó dànù?
1: Ẹ bò ṣe pé olójúgòdò bò ní rìnnà lọ́nà méjì ajé ìròrò kan sọ́lé méjì ti bọ́dọ̀ tèmi lèmi ọ sọ. Mo sọ tèmi ó wo sọ tara rẹ náà ni. Ẹni tó bá rí pé kò tí ì dọ́dọ̀ tóun. Kò ní òtún gbégbèsẹ́. Torí ọ̀lẹ́ bá rí pé kò tí ì dọ́dọ̀ àwọn mo gbégbèsẹ́. Tó kálukú náà ṣe bẹ́ẹ̀ yẹn. Torí pé a máa fún gbéra wa nígbọ̀ nílé ìgbìmọ̀ asòfin ni. Tẹ́nì kan bá ti gbé àbá rẹ̀ dé. Ta ti yẹ̀ wò wípé àbá yìí kárí ayé ni o. Àrùn ti ń sogún yìí. iná ni sọ gbogbo ọjọ fẹrun si
0: mo ṣẹtẹ wa sọ lo jẹ ki ranti towo si operation busting gba nigba yen laye ajimobi awọn na ma bust hide out awọn meruku
1: yes
0: ṣugbọn ni isin so se won ti lo le gan ayo
1: awọn prison boss wa
0: ah ni won si ṣugbọn so se won popular na mo bi taye ajimobi
1: e do ri pa awọn ma talk yan na wa to bi taye gba yen mo ana ti ra ele bowo now ana talk na ti ra ele bowo ana ti wu omo luabi
0: o to ni ka won po to tele tele gbogbo jo se ba le ti mo ri mo fa nkan se agbari
1: mo ka wo ke be ba tin bo won fe le mo pe ke so ka le ka won tu apo yin gan but ko si yan ma nisin
0: na mo ri ko gbo nkan te so motion gbogbo yin gbo ke so ro bill se ni bill ni
1: bill wa bill ti mo eyan ju lati sponsor ohun ni se pelu awon ama kela npe won abarapa awon nikanda
0: awon akanda
1: akanda
0: okay enta banke wi fun lojuloju la mo wo e ma wo mi lojuloju bayi e ya ga yin pada e ma wo
1: o aga yin o se joko dada o le gbe yan so
0: aha ni da
1: onerimo
0: ye kola
1: e laga toda aga si le fe
0: ah onerimo e mo de kasti
1: e mo nbo office
0: e mo de kasti
1: e mo nbo office mi
0: awon office kan be te o le tenenu o aso assembly te le kenenu
1: ko si
0: ah ni da mo o da now eh ta ba bi ni lere en so pa bill awon to ja kan da eda okay kile bi dey all about
1: o si ba se beru labo mo elewe kan wa loyo to je elewe tan tin ko awon oluko tin pa awon akanda so ibe yen mo ti gbe bill yen la ni mo ni kan je ka amen
0: okay
1: ki joba
0: ni special bi
1: ni special
0: okay
1: ki joba no ni ojuse ni pele oyo ta le se sibe
0: okay
1: ki se yen nikan bill yen to ka pe ki bi ta ti le moju ta awon akanda ko wa yika
0: ipinle oyo all right
1: ko ma je ibi kan awon ibi ti joba isin ni tele ka gbe won
0: it's okay ki wa response te ti lori yen
1: joba ti gbe gbese lori re
0: ki na se
1: kan de assent won ti gba nbo pe amendment ni
0: yeah
1: amendment to an existing law ni
0: okay
1: so joba re ti sise lori re awon technical college
0: so ti wa si ru mi ka ki be se son
1: ni wa se lo lo nisin pe wa renovate gbogbo ibi to wa o wa ni badan o wa logun maso o wa ni maniya wa kaki wa renovate won then allow technical college
0: dia to wa gbo kan to so pe philanthropist kan to nara pe lo tun sponsor hostel ta won to ni je
1: ta iyen ojuse ijoba nikan o le dasi won le yanju nkan to ba je mo eto eko tabi afani ilu even ni ilu olaju ke se ijoba nikan le mo dada irun ti ẹni tẹ sọ yẹ ṣe nítorí yẹ kí èèyàn gbósù bá fún wọn ni àwọn nìkan kọ́lẹ̀ wọn máa ṣerú rẹ ó yẹ kí gbogbo wọn máa dá sí ọ̀rọ̀ tó kan ẹlòmíín náà báwọn tí ó já àǹfààní mùtúmú wà.
0: tí o lápapọ̀ bíìlì mélòó lẹ sponsor.
1: at least mo ní bíìlì mi mẹ́rin márùn.
0: ẹyọkànlẹ tí ì sọ.
1: mo ti sọ mẹ́rin.
0: mọ́sàn làwọn yòókù kì í ṣe bíìlì.
1: mo ti sọ amendment. mo ti sọ amendment.
0: ti ọ̀rọ̀ disability.
1: amendment.
0: bíìlì nìyẹn.
1: technical college amendment ni. Yes, okay. I want technical college. I want to more bond.
0: Okay.
1: Amendment so you because
0: so I think technical college. See what you want.
1: I think back there. Who say pay me back there? But song. Lord, you say now you want to hear me say. If we need waiting.
0: You see this thing.
1: This is what we want to do. No, to. Is that it? Can. What she.
0: Mo fẹ́ kí ẹ bá ń sọ ìyá káàbọ̀ ọmọkùnlé àwọn constituency project ti facilitate tó jẹ́ pé tá a bá dá tìbà lónìí wọ́n mọ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ngoyè kọ́lá inú torí táwọn aráàlú fẹ́ rí pé oyè kọ́lá ló ṣe eléyìí o a dúpẹ́ ìyún ni àwọn
1: èèyàn ṣe kúkú. facilitate ètè mi gangan fúnra ara mi tí mo ṣe kó tẹ̀ tó di pé mo facilitate èyí.
0: tẹ fowó ara yín sí.
1: tí mo fẹ́ ara mi ṣá ọmọdé náà lè lu yẹn pa ká tó pa sóògùn mọ lórí.
0: ọmọdún gangan fún ẹ lè lu yẹn pa káwọn tiẹ̀ tí wàá sóògùn mọ lórí ẹ̀ tó wàá sóògùn mọ lórí ẹyọ kan ni gbà kó jẹ́ ẹja polówó ọjà dẹ́sì fọwọ́ rẹ àmúlẹ̀lẹ̀ ẹkú kalẹ̀.
2: lópò ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí
3: yeah, mo gbe o data ti mo sese se ma ti tan
2: se mi o so fun e
3: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
2: ero ibani soro la to le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
3: je igbadun data re ni wele mu live it 100 mtn
4: In the kitchen, cooking rice.
5: With Mama Doll.
4: Chicken in the pan, looking nice.
5: With Mama Doll.
6: Keep your voices down.
4: Hmm, smells yummy. Everywhere smelling so, so nice.
5: With Mama Doll.
7: Our neighbors will soon come and start knocking.
8: Good food starts with good oil. Mamadou oil brings out the delicious flavor your family loves. Mamadou oil is available in stores near you. Use Mamadou oil today.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Them say monkey smart, not because the three near. But now monkey will jump past the eye, they quick see.
2: Don't call me auntie.
1: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
3: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Ha ha. Sharply recharge your decoder. Make you not for miss anything, though. All the bass goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Ìrìnkèrindò ìjọba ìbílẹ̀.
9: So, ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìjọba ìbílẹ̀ lè ń gbọ́ lórí ìkànnì Splash FM pẹ̀lú ọ̀nàrẹ́bù Gbẹ̀ngà Oyèkọ́lá tí wọ́n ń ṣojú ẹkùn ìdìbò àti ìbàrẹ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn sì ní akódànù lady chief whip. Ó yá o, àwọn iṣẹ́ tẹ̀yìn gangan ti ṣe ní constituency yín.
10: Ẹ ṣeun, ó lè jẹ́ pé ojúṣe mi ò náà ni láti lọ sófin nílé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí ìbò tí mo dì ọmọ ilé ìgbìmọ̀ asòfin. Ilé iṣẹ́ mi ṣe láti dàwdà sí títì ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kó rí. À ní dènà gbà òsùn ká má rí tá a fi pa ọmọ lára. Náà mo ṣe bọ́ ò sáwọn agbègbè tí mo rò pé wọ́n nílò omi ní yàjọ nítorí ibi tí àdúgbò wọn bọ́ sí.
9: Bọ́ ò bí mélòó?
10: Bí òkè mo ní bọ́ ò bí márùn.
9: Ẹ kà àwọn ibi tó
10: wà. Òkè Madina bọ́ ò mi wà nbẹ. Ẹlẹ́rẹ́ Community bọ́ ò mi wà nbẹ. Alága Ọjà Palace bọ́ ò mi wà nbẹ. Ẹ bọ́ omi bẹ ní oko Àjọmọ̀dì bọ́ omi wà nbẹ. Bọ́ omi bẹ ní Òkèdọ̀yìn bọ́ omi wà nbẹ. Oko níbẹ̀ yẹn náà. Dẹ́ mo tún bá àwọn èèyàn wa tán wà ní orí òkè sọ́rọ́ torí òkè yẹn ga wọn lè rí kàga gbẹ́ńbẹ́. Mo facilitate bọ́ọ̀wọ̀ kan fún wọn látọ̀dọ̀ state government. Bákan náà mo bá àwọn èèyàn wa tán wà ní Ilégbò nítorí ọ̀nà tó wá láti Ògbómọ̀ṣọ́ lọ Sọ́yọ̀ táwọn máa ń kírọ́ọ̀sẹ̀ ó ń ṣe kúpa àwọn ọmọ láti lọ skul bóyá láti lọ Rayan Grammar School tàbí láti lọ Sàlàyé Community Grammar School. Ṣọmi láti bá wọn facilitate another new school tá a pè ní Community Secondary School. Òun la sọ lórúkọ aláàfin tuntun Tọ̀yọ́.
9: Okay.
10: A pè ní Ọba Akeem Abimbola High School.
9: Okay.
10: Ní Elégbò.
9: Okay.
10: Èmi ni mo facilitate wa fún àwọn ará àdúgbò yẹn.
9: So a jẹ́ pé ìbéèrè tẹ́sánnì sí o ti dáhùn béèrè tí Victoria Opeyemi béèrè pé as a ranking member of House of Assembly what has he used his position to influence to the people of Atiba?
10: Yes.
9: It is your school to facilitate. Yes.
10: Primary school kan wà ní Orígbéńdélé. Èmi ni mo facilitate ẹ̀ lọ síbẹ̀. Mo ṣe gba approval secondary school kan tí àwọn community mọ́gàjì tí wọ́n ti ń lé àfọwọ́sí ìjọba lórí rẹ̀ tipẹ́tipẹ́. Mo bá wọn facilitate approval yẹn.
9: Approval kíni yẹn?
10: Secondary school.
9: Okay.
10: Wọ́n ti gbà báyìí.
9: Okay.
10: So wọ́n ti ń lo school wọn lọ báyìí.
9: All right.
10: Oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo tún àwọn bọ́ọ̀wò tí mo bá tó wúlò fáwọn aráàlú ṣùgbọ́n tó ti dẹnu kọlẹ̀.
9: Okay.
10: Táwọn arúgbó kan ti ṣe. tó ti lọ registered ká tún mi gbẹ mo gbìyànjú láti tún ìyẹn ṣe fún wọn nítorí bí ó tọ ọrọ ààbò ṣe rí èmi àtàwọn ọlọpàá ti bàjọ jókòó ìyá mọtò ń jẹ wọn mo rí ọkọ wọn kan tó ti dẹnu kọlẹ tí wọn ní àwọn fẹ ìrànlọwọ kí n bá wọn ṣe akitiyan bá ṣe gbé dìde tí ò ná mi less than 1.7 million mo bá wọn rí no refurbishment mo bá wọn ṣe lọwọlọwọ báyìí iṣẹ solar là ń ṣe gbogbo community láti bá pátá kò ní sí community kankan tẹ ẹ máa dé tẹ ẹ ní bá solar ọ̀nà rẹ gbogbo ẹgbẹ yìí kọ́ láńbẹ lọwọlọwọ báyìí àwa lè sọ iye kàga tó wà ní gbèríko tí mo ti gbé sí àwọn gbèríko wa àtàwọn àdúgbò míì náà nínú ìgboro ó pọ̀ gan tí mi ò lè mọ
9: kàwé tán mi. Láwọn èèyàn lágbára ní ẹ̀sùn empowerment.
10: Tí mi ò lágbára láti ṣe empowerment ìkan nínú tí mo rí nípa empowerment nígbà tí mo wà ní ilé-ìgbìmọ̀ asòfin eight assembly kò jẹ́ kó wúyàn lórí láti ṣe empowerment.
9: Kí ló dé?
10: Tẹ bá ra ẹ̀rọ ata fáwọn èèyàn wa tàbí ra ọ̀kadà fáwọn èèyàn wa ẹ̀rọ ata tẹ bá rà ní bẹ́yà 1 million ẹ jẹ́ pé bí 750,000 tàbí ra ọ̀kadà ní 1 million tàbí ra deep freezer ní 1 million àbí 750,000 ẹ ní tí kú lórí feed tẹ ti gbé fún wọn tí wọn ti máa wẹ ní 250,000.
9: kábíyèsí lẹ́tùmárì.
10: òpòsọ́pọ̀ lọ́mẹ ẹ tẹ́mi lọ fi owó 750 ra. Tẹ́yìn wá wá owó ojú ẹsẹ̀
9: tẹ́wá
10: jùlẹ̀ ń gbàǹjo tẹ́yìn lọ fún mi nípa ẹ̀ ní ìdẹ̀ so bẹ́tà kí n kó ṣe nǹkan táwọn aráàlú ọmọ rí lò tí wọ́n sì máa rókọ mi.
9: Ok ṣé ìwòye tí ń yàtọ̀ sí táwọn akẹgbẹ́ yìí yòókù nítorí ń tẹ̀yìn sọ ìkẹ́ kó wà pẹ̀kú lẹ́yìn àsẹ́yìn àwọn akẹgbẹ́ yìí yòókù sì ń ṣe lọ bẹ́ẹ̀t kí ló dá yìí sọ pé yìí ò fẹ́ ṣe é sẹ́yìn ti kàwé jù ní abẹ́ẹ̀t gbẹ̀lú ìbòjú àbígbó.
10: Ẹ̀rí ọgbọ́n bẹ́ẹ̀ ni owó yẹn tẹ́fẹ́ 750 mẹ́wàá ó ti di 7.5 tẹ́ gbé kalẹ̀ 750 tẹ́nìkan sì pé ẹnìkan pé wàá rà mo nílò owó máa gbé lọ 200,000 tẹ́ni tọ́rọ̀ ó sọ fún yín pé èmi ni mo ra kinní lọ́wọ́ lágbájá sọ kẹ́kú fẹ́ kan wá tí ó wúlò fún ìlú because àṣìṣe tí mo rí tó máa ṣẹlẹ̀ pẹ̀lú ìjọba ni pé béèrè tí ìlú fẹ́ tàbí tí wọ́n fẹ́ tẹ́yìn fi ń rò fúnra ara yín pé jẹ́ ń ṣe kinní báyìí nítorí tẹ́yìn rẹ̀ jáde wá náà ni pé wọ́n ní appreciate ó tà náà ni.
9: Ẹ ṣeun ẹyin àwọn ará àtìbá ti mẹ́sẹ̀jì mi ẹnìkan sọ pé àwọn ń gbọ́ aláti owó dé ní Ọ̀yọ́ wọ́n sì tún fẹ́ wọ́n tún send video rédíò tí wọ́n fi ń gbọ́ wà kálẹ̀ bá àmọ́ pé orí rédíò gangan náà ti ń gbọ́ kì í ṣe online.
10: Ẹ̀yin lẹ pè wọ́n fún yàn torí ẹ̀yin lẹ fẹ́ fún wọn lẹ́bùn
9: fẹ́ lẹ́yìn. Àní dààmú. Ó yá o mo fẹ́ sí ojú òpó lẹ̀ fún ẹ̀yin ará àtìbà láti pè wọlé ẹ̀ ń gé ìjọ ọ̀nàrẹ́bù yín ọ̀nàrẹ́bù Gbẹ̀ngà Òyekọ́lá tí ń sojú ẹkùn ìdìbò àtìbà 0706949 3000 ẹ dákun ẹ̀yin ará àtìbà ní ẹ pè wọlé o ẹ̀yin tí ẹ̀ bá aṣọ ará àtìbà mo bẹ̀ yín torí ọlọ́run ẹ bá ń fojú òpó ńlẹ̀ fáwọn ará àtìbà torí ọlọ́run 0706949 3000 tàbí 0701447 5770 0701447 5770 láti kọ̀nfáàmù àwọn iṣẹ́ tí ẹ sọ àbí kẹ́ ẹ dìbọ́ǹkì àbí kẹ́ ẹ dá wọn kákan bá purọ́ kẹ́ ẹ dín wọn mọ̀ pé ẹ̀ ń gbọ́ yín o ẹ̀ ń gbọ́ wọn o ètí ẹ̀ sì sọ òun kì í sara rẹ̀ tó ẹ̀ sì para rẹ̀ bá ní ẹ sọ kẹ́ ẹ fìdí ẹ̀ múlẹ̀ ẹ lè kọ́mẹ̀ntì náà lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn tàbí lórí TikTok at Mr. Dobwe Aladiju ẹ lè kọ́mẹ̀ntì ń bẹ̀ náà 0706949 3000 0706949 3000 tàbí 0701447 5770 ìlójú òpó tó wọ bíi hello.
2: Hello.
9: Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ń pariwo ẹ dákun. Hello. O ti rebete. 0706949 3000 0706949 3000 tàbí 0701447 5770 0701447 5770 ìní ojú òpó méjèèjì tó wọ bíi tàbí lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ẹ dọ́pù kọ́mẹ́ǹtì ẹ láìkì kẹ̀sì tún ṣí à ẹ̀ ẹ̀yìn ọ̀nàrẹ́bù láìmọye ìgbà ìní àmọ́ rí tí ẹ̀yìn asòfin tẹ́ẹ̀mọ́ sọ pé ẹ̀ ń pledge loyalty ẹ̀ ń pledge support ẹ̀ ń vote vote of confidence lórí gbogbo nǹkan tí gómìnà ṣèyí Mákindé bá ti ń ṣe ṣé lórí panel of inquiry tí ẹ tún sẹ́ẹ̀tì náà lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ti gbé lórí rẹ̀ ṣé ẹ tún jọ wà lórí ẹ̀ náà ni ṣé ẹ tún vote vote of confidence ṣé ẹ jọ wà lórí ẹ̀yìn náà ni mò ń bọ̀ hello. ta ló wà lójú òpó ẹ ti wọlé.
11: Ẹlẹ́.
9: Pẹ̀lú o kọ yín àti bí ẹ ti ń pè.
11: Ẹlẹ́.
9: Ó yá ẹ dáhùn béèrè tí mo béèrè.
10: Jẹ́rí àsìkò gba ẹ máa gbé gbóngbó ẹ máa gbé kùmà nínú ilé-ìgbìmọ̀ asòfin. Òṣèlú ti jù bẹ́ẹ̀ yẹn lọ, ó ti kọjá lọ. Kò sídìí àti máa jájàgbà àti máa dájà alẹ́ nínú ìjọba kan náà tẹ́ bá jọ wà. Níwọ̀n bá tẹ́ bá rí i pé ìjọba ń ṣe.
9: Ó kọ́
11: ní ọ̀rọ̀ tí mo bá pè wọlé fáwọn náà láǹfààní ká pè wọlé ẹbí fojú òpó náà.
9: Ó yá.
11: Orúkọ mi ni Alábọ̀ Ọkọ̀yàwó Ẹ̀dá Àbèjì láti olómi.
9: Ó yá mi.
11: Bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ kan sínú mi bẹ́ẹ̀ dòsì. Wọ́n ní táwọn ìbára pàwọ́ àwọn aráàlú. Ó jẹ́ tí ń kó bá ọ̀pọ̀lọpọ̀ wa lóòótọ́ ni fẹ́ sọ. Gbogbo tí wọ́n bá gbé ẹ̀rọ fún wa fún òde tí dìde fi náà tí ọ̀pọ̀lọpọ̀ fi máa wẹ tí ó rà. Kí ó dẹ̀ yóò rí bẹ́ẹ̀. Tolóṣèlú bá gbé ọ̀kadà fún wa ibi tí wọ́n ti gbé fún ẹyẹ náà. Wọ́n ò ní tí ń kó bẹ́ẹ̀ tí wọ́n ti máa wá báyà sí. Ní ẹdẹ kùdíẹ̀ káàtó. Nígbà yẹn bá ra nǹkan ní 1 million. Ẹ̀wá rẹ̀ tí ó rà ní 200,000
2: Ọ̀gá wa, God bless you, sir.
9: Amen, and you too, sir. O kọ yín àti bí ṣe ti ń pè.
2: Abbas láti Àtọ́rán ni.
9: Pápápá.
2: Kọ́kọ́ tẹ ọkọ sí àsìkò yìí tí bàbá ọlọ́rẹ́ Minnesota.
9: Ẹ ṣeun.
12: Hello. Ọ̀gá wa.
9: Bàbá.
12: Ẹ pé ètò ìlú lágbára náà.
9: Àmì.
12: Ẹ ti ẹgbẹ́ ọwọ́ lẹ́gbẹ̀ẹ́ fẹ́ mi.
9: Àmì.
12: Mo kí ẹ náà lóbi wa. Pẹ̀lú ìkọlẹ̀ ìgbìmọ̀ lẹ́yìn.
9: Àmì o.
12: Nípa ẹ̀ka mẹ́ta ní àwọn òkú ti yẹ.
9: Ọjọ́ ti lọ.
12: Ó yẹ kí wọ́n wà nǹkan nìkan fún ọ̀pẹ rẹ̀.
9: Ẹ ṣeun.
12: Torí àwọn onípèsè wọn dán dìbò.
9: Ẹ ṣeun, ọjọ́ ti lọ. Abiodun Adewale ló kọ̀ mí, Mr. Dobwe. Ó pàtàkì lọ́wọ́ yín, Ọ̀nàrẹ́bù Gbẹ̀ngà Oyèkọ́lá, Chief Whip, Ọ̀yọ́ State House of Assembly. Ẹ ṣeun tá a pè ń tẹ́ ẹ jẹ́ wa.
10: Thank you very much.
9: Ẹ̀yin ará àtibá tẹ́ ẹ sẹ́ndí mẹ́sẹ̀jì lórí WhatsApp, yín wàá tẹ̀wọ́ sí yín, mò ń bọ̀ nígbà tí mo bá kúrò lórí ètò. Ó di ọ̀la lago mọ́kànlá àárọ̀ lórí ètò gbangba làṣà àta. Títí ìgbà náà, tọ́mọ̀tò pẹ́lẹ́yìn ọlọ́run ìwọ ló kàn. After God na you, mọ́dà wo, wọn kò bọ̀ lọ. Tọ́mọ̀tò pẹ́lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni ìròyìn lókù tẹ́ gbọ́ báyìí. Ẹ má gbé kú ọ̀nbẹ, ẹ ǹlẹ́ ńbẹ̀ ẹ kú kalẹ̀.
13: Flash FM 105.5. Flash FM 105.5.
14: Quick charge 240.
15: Hot news. Cool vibes, sports, and more on the Integrity Station.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sírí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

níbi ká máa rọjú koko láwùjọ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ àwàdà bẹ́ẹ̀ níbi ká máa rẹ́rìn káàkà níbi àwọn èèyàn tí ń fajúro tí wọ́n ń bára wọn sòótọ́. Ká wá kúrò láyìíká àwọn ọ̀tọ̀kùlúùlú èèyàn tán ká lọ rèé fìkàlẹ̀ ságbo àwọn àgùntàn àti ẹranko. Àǹgàn náà ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ náà nu ìfura ni ò sí o bẹ́ẹ̀ àìfura ìpé orí a máa ṣatọ́nà kéèyàn fi máa bugi jẹ ẹ mọ́ fura ẹ mọ́ kíyèsí ẹ̀ ṣebí mẹ́ta náà là á pè jàgì mẹ́ta là á wọ.

0: ni bá ti rí ẹni bí ẹni èèyàn bí èèyàn pàjọ.
1: Ṣé rí àwọn aré ìdárayá alárìn wọ́n ń dí tí wọ́n ń ṣe yìí? Eléyìí kì í ṣe pé mo sáré lójú òpó aré sísá o. Ẹni sáré lórí tíráàkì o. Kò jọ ipò ṣẹ̀ṣẹ̀, kò jọ àrìn wọ́n ń dí. Ara àwọn eré tí wọ́n ń sánú. Ara àwọn aré ìdárayá kan nù. Ìgbà wo làwa náà ó ṣe tá a gbé tiwa wọ ohun tí gbogbo àgbáyé yóò mọ̀ sí? Ohun tá a mọ̀ gẹ́gẹ́ bíi snooker tí wọ́n máa ń fi gíìtì tí wọ́n fi gí gbá sínú kòtò. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn àgbàlagbà tó ti wà níbi aré ìdárayá yìí àwọn ògédé àwọn àgbà ló wà fún? Àwọn ò wá ń ṣe ní snooker. Wọ́n wá ṣe bí ààyè yẹn àgbénú léṣe ni. Wọ́n wá ṣe bí ààyè yẹn ó tẹ́ rẹrẹ nílẹ̀ẹ́lẹ̀ aláfọwọ́ yí ni àwọn wá ṣe. Ẹ̀wẹ̀ jẹ́ rojú ọjà kárẹ̀ epo lówó. Idán lórí socials wà ńbẹ̀. Ọ̀jọ̀gbọ́n Robins Yakins wà ńbẹ̀. Lórí ẹ̀rí extravaganza yìí náà ni. Jack of all trade ń lè tó tíá. Master of gbogbo ẹ̀ pátápátá porongodo. This is Aria Extravaganza, a supercalifragilisticexpialidocious and synthetically phantasmagorical Yoruba entertainment program lórí afẹ́fẹ́ rédíò. Bùmbà! Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀.
2: Flash FM 105.5.

0: is. Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before na use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Flash FM 105.5.

0: ọ̀rọ̀ ẹkọ́nọ́mì lórílẹ̀‐èdè nàìjíríà báyìí ó gba nǹkan.
1: tàbábí sọ́kò sùdọ́ ẹgbà kí mú o ẹ̀tọ́ yìí wọ́n tọ́ yìí ti so.
0: bàbá bá ti ń dọ̀rọ̀ boyfriend and girlfriend. nígbà míì àwọn kankan máa ń wà tí wọ́n jọ máa wò síra wa.

ẹjọ́ nítorí ọlọ́run ẹ dákun mo fẹ́ bẹ̀ yín mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bá ń bẹ ọ̀rẹ́ wa kan ni o on behalf of ọ̀rẹ́ wa. A fẹ́ a ní ẹjọ́ nítorí ọlọ́run mi mọ́ta lè ṣe láti fi ran arábìnrin.

0: ọ̀rẹ́ wa arábìnrin tá a fẹ́ jọ bẹ̀ tá a jọ fẹ́ bá a bẹ ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí ó ní nǹkan tó ṣẹlẹ̀. ohun tó ṣẹlẹ̀ ni wípé gáà yìí ó lóun ò ṣe mọ́ pẹ̀lú gẹ́ẹ̀ yìí. ó wá sẹ́ndì mẹ́sẹ̀gì so ohun tó ṣẹlẹ̀ bíntín láàrin wọn. ọṣà screenshot ẹ̀ sáwọ àlàwà ní káwa náà ó sọ pé bó o láṣẹ ran obìnrin yìí lọ́wọ́ ká fi bá a bẹ boyfriend rẹ̀ tó lóun ò ṣe mọ́ yìí o. wọ́n ṣáfà ké kọ́rí fi gọ̀gọ̀ kọrùn tó sọ pé mi ò ṣe mọ́ ooo lórin tó ń kọ. ìyẹn dídì sọ fún ni pé stop calling me, I am no longer interested. kí ló dé. bá gbàgbé ọ̀rọ̀ àná ẹ̀ nírẹ́ nìkan a bá ṣi é mọ̀ ẹ gbọ́ ọ ṣé bẹ́ẹ̀ lórí ní kéèsì yìí ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ o.
1: tí wọ́n bá ti gbọ́ wù mí wọ́n ti mọ̀ wípé má là ní.
0: arábìnrin yìí wá ń bẹ boyfriend ẹ pé àjọ àti ń bá kinní ìbò ọdún méjìléláì kọkọ gbọdọ ẹǹdì bẹyẹn.
1: àfi kí n dúpẹ́.
0: àlàyé ṣáfà kíkọrin pé àní lá igbọ̀n ń lè mi ò ṣe mọ́.
1: àkàlàyé sunkún ẹ̀kọ́.
0: lá igbọ̀n ń lè mi ì ṣe mọ́.

0: ti arabinrin ọrẹbinrin yi wa n sọ ninu chat na ni pe a ohun ti won sọ fun e nipa Kevin ati emi ati Kevin ma se gbọ tele gan ọrẹ iro ni won pa iro ni ma da won lohun won pura ni o
1: Olohun
0: ni sọ kale ko wa re da lo. Oni babe jo trust me igba mi gbojo please trust me.
1: Olohun ni sọ kale ko wa re da lo.
0: Ko chantiriti ko se ndi won lo ko sa go se.
1: Ba mi se se mi.
0: Ko de be.
2: Nbo ni o de.
1: Mi jo won ba mi se. Dede ba mi se pe mi la koko. Mo ti duro de.
0: Ori oke kin so toto ka ma puro ka ma jale but ko se o sori to sele ni wipe oju ese to fi si mo ko sare ya kuro ni pe mo ni boyfriend ewo a n sere lo yin ile ti wa
1: si jamani
3: de lu london
1: de ma se sa
3: se ko
1: to si me
0: ẹsẹ̀ ló ń sọ púpọ̀ ní boyfriend yọpa torí náà ń kọ́ ó ní lóòótọ́ ó wọlé bọ̀ tòun sáré yọ ọ́ kò pẹ́ ń bẹ̀ rárá kankan
1: eléyìí
0: láti wà lẹ́nu ẹ̀ látàárọ̀ ẹjọ́ bó la ṣe ṣe tọrẹ wọn ó fi gbọ́ tí ó fi gbà lóòótọ́ wọn máa ní ìgbọ̀nsẹ̀ gíngín létí àwo gbẹ̀gìrì bójú bá lọ ń bẹ̀ ọkàn ò lè lọ ṣùgbọ́n bọ̀ tí kí lẹ fi ipa le ṣe a need láti help lady yìí ọdún méjì tí wọn ti jọ wà pọ ṣé yóò wá waste bẹẹ náà ni.

ti mọ pe Jarvis ati oko re Bella won ti tie knot bayi o. Lọ́tọ̀ àwọn kan wo pe àwọn ọmọ ẹni ìrìn àjò tó gùn tó pọ̀ láti rin o. Ìgbà tá a jí làárọ̀ ẹni lóòótọ́ wọn kéré ṣùgbọ́n ẹjẹ́ wọn ó tètè bẹ̀rẹ̀ ìrírí yẹn báyìí. Inú òfin inú ọlọ́mọ pánọ̀rọ̀ òye ẹ kú oríire o. Ẹ̀yin ìṣọ̀wọ́ agbẹ́sìn lérí tayọ ẹlẹ́sìn ìṣọ̀wọ́ aláṣejù àti aláruhàn. Ẹ má lọ gbé old photo ọkọ àtìyàwó ẹ lọ gbé old photo Jarvis àti Pella jáde nígbà wọn wà lọ́dọ̀ àfáà kan níbi ètò kan ní mọ́ṣáláṣí. Pella sì ré ó ní òun ti di kìrìsìtẹ́nì. Ọ̀rọ̀ yẹn wá di ariwo lọ jẹun ṣùgbọ́n nígbà tí Jarvis máa sọ̀rọ̀ ó sọ̀rọ̀ padà lórí ayélujára ó ní wípé ẹ ṣe adúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa o. Èmi àti ọkọ mi kìrìsìtẹ́nì ni wá bó tilẹ̀ jẹ́ pé láti ìdílé wa ìdílé mùsùlùmí la ti jọ dìde ṣùgbọ́n o àtòun àti olólùfẹ́ òun kìrìsìtẹ́nì náà làwọn báyìí o. Nítorí náà ń kọ́ kí ọ̀rọ̀ wá dàbí ìgbà tá a bá sọ wípé ẹ̀ṣẹ̀ lè mẹ̀tọ́nu ẹ má bínú o. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ yẹn ṣe rí ṣó ti yé. Nítorí náà ẹ dákun ẹ jẹ́ ká so kọ́ báhun bó ṣe máa ń rí nìyẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí a máa tó everybody lọ́wọ́ ni. Àríyá extravaganza ni ó ń lọ lọ́wọ́ ní ìkànnì splash. This is àríyá extravaganza a super califragilistic expert. Ó lè rà bí pé mo ti fẹ́ máa dárúkọ fragile. Kò ní bẹ́ẹ̀ wúdé bó ṣe máa jẹ́ nìyẹn.

òní ni ọjọ́ ẹtì tó gbẹ̀yìn oṣù agẹmọ. A ò ní bá oṣù yìí lọ. Ọjọ́ kìíní di ọ̀la ọjọ́ àbámẹ́ta. Oṣù Ògún là ń lọ báyìí.

0: Davido. Bó tilẹ̀ jẹ́ pé àmì tó fi sórí orí adé yẹn lóòótọ́ èmi wọ péèjì ẹ̀ lọ, mo ní ẹ wò ó bàbá. Davido ọ̀gbọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ pàdánù ìtumọ̀ ọ̀rọ̀ yìí. Tí ìbá ṣe pé ẹ̀kan fẹ́ fi àmì ohun kan máa fi ṣe àròkò lásán wípé Yorùbá jẹ́ ọ̀rọ̀ alámì ohun. Torí wọ́n ti sọ ti fẹ́ kàn wọ́n kàn fẹ́ sọ di cultural representation ní báyìí o. Àwọn olódo ti pọ̀ nínú ayé ohun tí wọ́n ń gbèdé jẹ́ lórí ayélujára o, ẹ ṣọ́ra o. Ẹ bá àwọn ọmọ yín wí wọ́n ti fẹ́ máa kọ́ wọn ní ìkọ́kúkọ́. Ọlárìnwájú wí tiẹ̀ náà, ó ṣẹnu déédéé síbí. Nígbà tó kọ orí adé tó yẹ pé rere mí ni orí adé. Wọ́n á ní tó o bá fẹ́ mèkí ẹ̀ nípa ìtumọ̀ orúkọ àti àmì ẹni mo mí ni omi ìpè tó lówódé o. Remi ló yẹ kó jẹ́ fún Davido. Ṣé ẹ rí orí adé yẹn? Ẹ̀kọ́ pẹ̀lú adé lẹ̀ ń sọ yẹn. Ẹ̀kọ́ adé fẹ́ jáde, àbó tiẹ̀ ti jáde ni, but orí adé náà ló mí ṣá. Mélòó nínú àwọn pípù yìí ni wọ́n máa mì tó bẹ́ẹ̀, mélòó púpọ̀ nínú wọn náà ni ò fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá. Ṣé ẹ tún wá gba àwọn tó mọ̀ ń pẹ́? Ìpolongo kan ń lọ gidi gan lórí ayélujára lásìkò tá a wà yìí. Ìgbógun ti ìsọkúsọ ìlòkulò èdè àti ìṣinilọ́nà Yorùbá ó dópin. Ọlárìnwájú Ọ̀pẹ̀lú Radios lorúkọ tí mò ń jẹ́. Àwọn ọlọ́pàá èdè Yorùbá ò mú yín bẹ́ẹ̀ bá sọ tí ọ̀tọ́. Á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.
1: Splash FM 105.5.
2: It's 8 o'clock. Check under your crown cork. Open for more with Guinness.
3: Here is
4: 105.5.
3: Accessing the 105.5. One station, all the hits.
4: 105.5. Splash.

0: Here is
1: 105.5. Splash.
2: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajíhìnrere tí ń bó ló wá ti fẹ́ òjò. Olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries, ayé rẹ kò ní rí bákan náà mọ́.
3: Ẹ̀jẹ̀ àgbàdua, Ọlọ́run àgbàlá ayé, a mọ̀ tó ń yẹ o. Ìwọ ni o fẹ́ wa, ìwọ ló sì ti fún wa láǹfààní pé ká tó tẹ́tí gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Àgbàdua pé kí ẹ̀mí rẹ kó tó ṣe wa níyẹ̀ lẹ́ẹ̀kan sí, pé kí ọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ lónìí kó ṣe ọkàn wa re, kó sì yí ọkàn wa padà, kó yí ayé wa padà. Àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́, kàdí aláyọ̀, kàdí alábùkún fún lórúkọ Jésù Kristì náà, Olúwa wa, amen. Màmá, bàbá, àǹtí, bọ̀dá, mo tó ké wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò yìí, ẹ̀kọ́ Bíbélì náà ni ètò tẹ́ ń gbọ́ yìí, ní ètò tá a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún ìdàgbàsókè gbogbo ọmọ Ọlọ́run ẹ̀mí. Tó bá ṣe pé ìgbà lákọ̀ọ́kọ́ tẹ́yìn ń gbọ́ ẹ̀kọ́ ní lónìí, ó ti láwọn nǹkan tí mo sì sọ sẹ́yìn o, jọ̀ọ́ màmá, àǹtí, bọ̀dá, tó o bá ní fóònù lọ́wọ́, tó o ní WhatsApp, tó o ní tí ń pè ní Telegram, tó o ní íńtánẹ́ẹ̀tì lórí fóònù, o ò sì darapọ̀ mọ́ ẹgbẹ́ wa lórí WhatsApp. O lè darapọ̀, ó ní nọ́mbà kan tí wọ́n pè lẹ́yìn ẹ̀kọ́, lẹ́yìn ètò yìí, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yẹn, àtẹ̀jíṣẹ́ nìkan ni o. Tó bá sì wọ̀n náà, o lè pè wá lórí fóònù. Tó bá ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ pé mo fẹ́ join ni, mo fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yín, ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ Bíbélì lórí WhatsApp, ẹjọ́ ẹ á dì mí síbẹ̀, wọ́n wá dì ẹ́ sí orí group yẹn. So ó ṣe pàtàkì torí pé ẹ̀kọ́ yìí ṣe là múlẹ́sẹsẹ, ojoojúmọ́ la sì ń ṣe. Ìgbà tá a bá tó parí àkórí ẹ̀kọ́ yìí náà la tó múvù sí ẹ̀kọ́ mìíràn. So ti yé wa bẹ́yẹn, torí ọ̀rọ̀ lórí ìrere Jésù Olúwa la sì wà lórí ẹ̀. A ti ṣe bíi ẹ̀kọ́ tó lé lọ́gbọ̀n báyìí. Ṣé só ti lé lọ́gbọ̀n ni àbó ti ń súnmọ́ ọgbọ̀n? Yóò wà láàrin ọgbọ̀n sí yóò wà láàrin 25 sí 30 tá a ti wà lórí ẹ̀ tá n ṣe, lórí pé a ṣá n ṣe àlàyé lórí ìrere ni. So ta bá ti parí eléyìí, a tún bọ́ sórí ẹ̀kọ́ mi. So ti yé wa bẹ́yẹn mọ̀mọ́. So tó bá ṣe pé ìwọ ṣe ń gbọ́ eléyìí ni lónìí, ó ṣe ń gbọ́ ẹ̀kọ́ yìí ni lónìí, àwọn tá a ti ṣe sẹ́yìn lórí ìrere yẹn, ó ṣe pàtàkì kó o gbọ́, torí foundation ti wà. A ti fin ìpìlẹ̀ kan lélẹ̀ ká a tó máa kọ́ ẹ̀kọ́ tòní. Ṣé ọ̀rọ̀ mi ti yé wa bẹ́yẹn mọ̀mọ́? So kí là ń ṣàgbéyẹ̀wò rẹ̀? Lánàá mo sọ fún wa, mo ní mo fẹ́ fi nǹkan kan yé wa lórí pé ehin rere Jésù Olúwa òun ló ń fi orí ọ̀fẹ́ Ọlọ́run hàn. Ìwé ìṣẹ́ àwọn apòstélì, Pọ́ọ̀lù apòstélì pèdè kan nípa ehin rere Jésù Olúwa tí òun fúnra rẹ̀ ń wàásù. Ìṣẹ́ àwọn apòstélì orí 20 ní ẹsẹ̀ 24:16, ẹgbọ́ èdè tí bàbá yìí tó pè. Ó ní ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí nǹkan kan rárá bí ohun tí ó sọ wọ́n fún mi, kí èmi kí ó ba lè fi ayọ̀ parí eréje mi àti iṣẹ́ ìránṣẹ́ tí mo ti gbà lọ́dọ̀ Jésù Olúwa. Ó ní láti máa ròyìn ehin rere orí ọ̀fẹ́ Ọlọ́run. So ohun tí Jésù ní kí Pọ́ọ̀lù wàásù, tó sì ní kí àwọn apòsílì wàásù, tó sì ní káwa náà ká wàásù lónìí o, òun náà ni a rí ń bẹ̀ yẹn. Ìhìn rere orí ọ̀fẹ́ Ọlọ́run, ìrere yìí tí mo sọ ní dẹni ìgbàlà yìí, ó jẹ́ ìrere kíni o? Ìhìn rere orí ọ̀fẹ́ Ọlọ́run. So yẹn ni pé tí ìrere Jésù yìí bá jẹ́ ohun tó lè sọ ènìyàn dẹni ìgbàlà, a jẹ́ pé ìrere yìí ó gbọ́dọ̀ fi orí ọ̀fẹ́ Ọlọ́run hàn fún ènìyàn. Ẹ jẹ́ mọ̀ pé Bíbélì sọ fún wa pé nípa orí ọ̀fẹ́ nìkan ṣoṣo la fi lè gbà wá láì. Ìwé Efésù orí kejì ẹsẹ̀ kẹjọ àti ẹsẹ̀ kẹsàn-án, ó ní nípa orí ọ̀fẹ́ la fi gbà yín là nípa ìgbàgbọ́. Ó ní kì í ṣe ẹ̀yin tìkara yín, ó ní ẹ̀bùn Ọlọ́run ni. Ó ní ẹsẹ̀ kẹsàn-án yẹn, ó ní kì í ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni má ba ṣe kíni o, kó má ba ṣògo. So ara ń táàrí nínú ìrere Jésù Olúwa nìyẹn o, pé ìrere Jésù Olúwa ó máa ń tọ́ka èèyàn sí orí ọ̀fẹ́ Ọlọ́run pé o ò lè gbára rẹ là. Jésù Kristì nìkan ṣoṣo ló lè gbà ọ́ là. Orí ọ̀fẹ́ rẹ̀ nìkan ṣoṣo ló sì lè fún ọ ní kíni o, ló lè fún ọ ní ìyànipẹ̀kún. So a sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, torí a lè sọ̀rọ̀ nípa ìrere láì sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. So rí ìgbàgbọ́ wo ló yẹ kí èèyàn ní? Ìgbàgbọ́ méjì ni. Nọmba 1 ìgbàgbọ́ ni pé o gbọ́dọ̀ gbàgbọ́ pé Jésù ni ọmọ Ọlọ́run. Ìwé Jọ́hánù 1:5, ó ní ẹnikẹ́ni tó bá gbà pé Jésù ni Kristì, o ni abi nipa Olorun so gbodo gba ko pe Jesu ni Christi tumo Christi na ni omo Olorun tabi Messiah tabi olugbala tabi eni ti Olorun yan lati se ise igbala gbogbo eniyan e ti ri so igbagbo nu Jesu Christi gege bi omo Olorun o se pataki fun igbala tori nti irere Jesu Oluwa ti o so fun eyan niyan pe Jesu ni omo Olorun igbagbo elekeje ni pe eyan gbodo gbagbo pe Jesu Oluwa ku o si jinde ni ijo keta e mo gbagbe ese beli ti mo mo kale fun wa lojojumo yen iwe romo ri ke wa ese kesan oni ti wo ba fi enu re jewo Jesu Kristi ni Oluwa to si gbagbo nu okan re pe Olorun ji idide kuro ninu oku a o se kini o a o gba ola a o gba ola mo tin tenumo fun wa pe ise owo eyan le di so eyan de ni igbala e je mo pe okunrin kan wa tan poruko re ni Cornelius Cornelius nu we se awon apostle ori kewa a Cornelius Cornelius yen o se eyan ata ba ni eyan ah eniyan se eyan Cornelius ni o je eni to beli so fun wa pe o je en te mo n gbadua ko mo Kristi o ko gbagbo nu Kristi o ki se Christiani ni o sugbo mo n gbadua so mo se ma so fun awon eyan pe to ba so pe Olorun gbadua re ki se ticket ko Olorun o fi gbadua re ki se pe ko di Christiani anybody ninu ese kesin lo le gbadua so Olorun Olorun se gbadua re lai ti le loruko Jesu gan kini eredi tori Olorun a ma se rere fun gbogbo eyan patapata iwe Matthew yen o so fun wa o ni o ma ro ojo re si ori eyan rere atori eyan buburu o si ma je ki orun re ko se kini ko na fun eyan rere ati eyan buburu bakan na abi wo mama to lo ko re njo ni jo kan o si ri enikan to se pe eyan buru eyan buburu jai ni oko ti ojo ro tabi orun ro ko ran nibe so se se ko se Olorun je Olorun rere so yala o je Christiani tabo je Christiani yo gbadua re beli so fanu we Jacob yen Jacob ori kini ese karun ah oni to ba ko ogbon fun eni keni ko bere to ba Jacob ori kini ese karun ni mo koti yen oni to ba ko ogbon fun eni keni ko bere oni ko bere lodo Olorun oni eni ti ko kin se kini o oni ki oni ah o so fun ah Jesus Olorun yi o ma feran eniyan lopolopo ah oni eni ti fi fun gbogbo eyan lopolopo ti ki si ba ni wi o la o si fi fun oni o ma fi fun awon eyan melo oni gbogbo eyan l'Olorun ma fun so ki se awon to je Christiani so ma ro pe tori pe enikan o se Christiani Olorun ni gbadua re pe to ba fe ko Olorun gbadua re o ya wa di Christiani iro Olorun le gbadua en ti o se Christiani sugbon idahun si adua yen ko tumo si pe ni pe eyan ti se kini ko ti de ni igbala Olorun ma fi ore re han fun gbogbo eyan to Olorun lo da gbogbo wa na so o le gbadua wa sugbon ohun kan soso ti Olorun reti lodo eniyan ni pe ki eniyan ko fi igbagbo re sinu omo re Jesu Kristi lati ni iya ni pekun so mo soro fun wa nipa Cornelius beli so fun we isa won apostle lori kewa o ni okunrin kan si wa ni Caesarea ti a npe ni Cornelius balogun orun ti egbe omogun ti a npe ni Italy o ni olufokansin ati eni ti o beru Olorun ti le ti le re okunrin ta so niyan o ki se Christiani o Jew ni o ki ti le se Jew gan to je pe Jew de ki se Jew to se ta bi sinu esin Jew o convert ni won wa su Jew won wa su

0: You hear that sound? Now the sound of millions put away for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Come register the code with you under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see they wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

je ka ma kira wa ko asale ni gbogbo bi kibi te ba tin lanfani lati ma gbọ nu iyen ni tibuto ro orilede wa Nigeria bakan na ka ma kira wa ku dede asiko iyen ni gbogbo bi kibi te ba tin lanfani lati ma gbọ mi yen ka kiri agba nla aye ikoni splash fm 105.5 ile funfun bala ofelele nle ibadan iyen laafin oba muritala adebayo akande mfr kẹrin olúbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá fíyẹn rí táwa ti gbé ń gbòhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò ta pè ní ìdán gangan lètò níbi tá a ti máa ń mú àwọn ìròyìn eré ìdárayá wá lóríṣiríṣi gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá síbẹ̀ mọ̀ pápá bíbílẹ̀ tilẹ̀ gbọ́ ilé tẹ tilẹ̀ mọ bó ṣe ń lọ àwọn ajá àbalẹ̀ breaking news exclusive one ìhàyìn lẹ́ẹ̀ ti gbọ́ tẹ́ ti mọ bó ṣe ń lọ lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba babatunde ọmọláwu alex ferguson ìyá àgùntàn sọ́ọ́lù ọkùnrin ogun bákan náà ṣọlá rẹ̀ ó di mega chai alaye lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ gbádùn mi yẹn fún ti tàṣálẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa àǹfààní ń bẹ ìyẹn láti wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ lọ darapọ̀ mọ́ wa àwọn tiwa ti wà ń bẹ̀ ẹbí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o bákan náà kó tóó di pé a máa tẹ̀sọ́wọ́ wájú káàṣì ẹ̀ *347*1004*#* lẹ máa fi gbórí wọlé *347*1004*#. ó ti yé yín à ń polongo ayẹyẹ ti ọdún kejì ti káàṣì ẹ̀ yẹn sí iná àwọn èèyàn kan ò gbàgbọ́ ọ̀ǹtì tó ní àwọn oní 1 million tán tó fa ₦1 million wọn lọ lénìí látàárọ̀ làwọn èèyàn ti ń gba mílíọ̀nù léyìí tó dẹ̀ jẹ́ yí pé a fi yẹn ẹ ti mọ̀ pé mílíọ̀nù yẹn kò ṣẹ̀ máa wáyé àmọ́ ti tọ̀tẹ̀ yìí òun la fi ń ṣe àyájọ́ ti ọdún kejì ti káàṣì ẹ̀ léyìí tó dẹ̀ jẹ́ yí pé àwọn èèyàn ń gbẹ́nu sí gidi gan mà ni *347*1004*#. ẹ máa fi gbórí wọ ti cashport ti tàṣálẹ̀ yìí ó bá tún di ọjọ́ ẹ ti friday tó tún ń bọ̀ cashport tún ń bẹ ìyẹn tún sure cashport ń bẹ friday cashport ìyẹn ó ti yẹ ẹ̀yìn tiwa bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìyẹn ò dí bá a bá ń sọ nípa daily payment yẹn ò dí lọ́wọ́ o léyìí táwọn ọmọ ọlọ́pẹ́ wọn ń gba ọpẹ́ gidi gan mà ni *347*1004*#. òun lẹ́ẹ̀ fi gbórí wọlé ó yá pápápá ẹ jẹ́ ń gba àárín gbùngbùn orílẹ̀-èdè wa nàìjíríà wọlé síkírú àyìndí ojú ìtèrè lórúkọ títí èmi ọmọ àkítíkorí nígboro ọdẹ ọmọ àkítíkorí wa ó dinú àjọ ti nff yẹn àjọ ilé tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn lórílẹ̀‐èdè wa nàìjíríà ń bí bá a bá ń sọ nípa nàìjíríà football federation ibo wọ́n ti kéde àsìkò tí wọ́n ó dìbò àti fọ́ọ̀mù gbígbà ó ti gbìnà yá ìyẹn láti ọ̀la òde yìí lọ ìyẹn ní ọjọ́ kìíní ìyẹn nínú oṣù kẹjọ òun làwọn tí ó mọ díje di ipò kan àbí míì ìyẹn nínú àjọ tí nff bá a bá ń sọ nípa nff executive committee bí wọn ó ṣe mọ gba fọọmù ti bẹrẹ láti ọ̀la lọ ìyẹn ti bẹrẹ láti ọ̀la lọ bó bá wá di ọjọ́ kejìlá ìyẹn nínú oṣù kẹjọ eléyìí tá a fẹ́ mú yìí ó ní gbogbo pínpín pé ó mọ pín o léyìí tó dẹ̀ jẹ́ pé wọ́n gbọ́dọ̀ dá fọ́ọ̀mù yẹn padà ìyẹn ní ọjọ́ kejìlá ìyẹn nínú oṣù kẹjọ eléyìí tá a fẹ́ mú lọ́la ẹ̀ wọ́n ó dá fọ́ọ̀mù padà fọ́ọ̀mù ó gbìnà yá ní gbígbà rẹ̀ ìyẹn lọ́la ni mọ́jà gbọ́kùn sí bẹ́ẹ̀ àmọ́ bó bá ti ń di ọjọ́ kejìlá ó ní fọ́ọ̀mù gbígbà ó mọ láǹfààní ni wọn fọ́ọ̀mù tí wọ́n gbà yẹn ó mọ dá padà ìyẹn láti ọjọ́ kejìlá ìyẹn nínú oṣù kẹjọ torí pé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n on the 27th of September ìyẹn nínú oṣù kẹsàn-án ó ní ètò ìdìbò yẹn ó láǹfààní láti wáyé ìyẹn ní ìlú láfíà olú ìlú ìpínlẹ̀ nasarawa nìyẹn níbẹ̀ ni ó ti máa wáyé
on the 27th of September. Oni idibo yo mo lanfani lati waye election ma waye iyen ninu osu kesan niyan ojo 27 bi nkan se je niyan e ja kuro lori owo yen tori pe ajo ti CAF won ti kede re o wi pe ami eye ti todun yi ti le adulawo ba ba so nipa ami eye eleyi ti ajo ti CAF to je pa won ni won se agbateru re mo so nipa ajo ele to nse kokari ball alafese gba iyen ni le adulawo iyen Confederation of African Football won ti je di mimo yi pe ami eye ti todun yi ilu Eko ni o ti ma lanfani lati waye o won ti je di mimo pe ilu Eko oni o ti lanfani lati ma waye ba ba n so nipa ami eye yi ele keta li logbon iru re re 33rd edition on lele yi ti ajo ti CAF ma gbe kale won ti je di mimo yi pe ifun won ni ami eye awon agbabolu to da ju ni lokunrin lobirin egbe agbabolu to da ju lokunrin lobirin ami eye yi bi won se ma se iyen ni ododun niyan le to de je pe eleketa le logbon iru re ri 33rd edition gege bi mo se nso yo ma waye o iyen bo ba tin dinu osu kejila odun ta wa ni o ma lanfani lati waye mo ja gbokun si nbe ajo ti CAF ti je odi mimo yi pe ilu Eko ni o ti ma lanfani lati waye iyen ba ba nso nipa wole Soyinka Center for Culture and Creative Arts ni gbagan yen ni o ti ma lanfani lati waye yen ni ilu Eko ninu osu kejila odun ta wa oni CAF Award ti todun oni o ma waye ilu Eko ni o ti ma waye bi nkan se je niyan lapa abe yen o bi nkan se je niyan lapa abe awon fi gagbaga lanfani lati ma waye lori isirisi ba ba nso nipa awon fi gagbaga eleyi to je ti tolore sore ba awon preseason lori isirisi o lanfani lati ma waye bo ba tun di ni ola na yo ma lanfani lati ma tesowo waju amo kin to ma wonu awon fi gagbaga eleyi ti o ma waye ataye to waye le ni e je ntun ja yin tan Ezekiel Nathanael Ezekiel omo bibi orilede wa Nigeria yen o tun ti gba mi eye wura iyen lowo lowo yi bi nse n ba yin soro yi o tun ti tewo gba mi eye wura o iyen ninu dije to n lo lowo iyen ni Glasgow ba ba nso nipa 2026 Commonwealth Games to n lo lowo ni Glasgow Ezekiel Nathanael ilere ije yen o tun ti lanfani lati se daada iyen ba ba nso nipa ere sisa ele tun lo bi 20 meter yen iyen 400 meters oni Ezekiel Nathanael ti lanfani lati se daada o ele to je yi pe o fi eyin awon akegbe re o fi eyin won janle mo ja gbokun si nbe Ezekiel Nathanael o tun ti o ti ni akosile yi o tun ti ni record yen o o tun ti gbe wa forilede wa Nigeria tori pe lori akaba tabili bayi ba ba nso nipa 2026 Commonwealth Game Table orilede wa Nigeria won be ninu marun akoko won sa duro kori sibe na ni tori pe Ezekiel Nathanael ninu 400 meters odun yen 400 meters odun yen ba ba nso nipa ere sisa oni 400 meters ti won wa mo fo won mo fo awon fo igi kan won mo fo won mo fo won mo sare won mo fo e ti mo oni odus o lanfani lati se daada tori pe 48.47 seconds on lo fi gbe gba oroke nigbati Jake Mitchell ba ba nso nipa Jake Mitchell eni omo bibi ile gesi yen on lo lanfani lati sepo elekeji 48.99 seconds lo n fi wa nipo elekeji Ezekiel Nathanael omo bibi orilede wa Nigeria yen 48.47 seconds lo n fi gbe gba oroke lo fi wa nipo akoko nigbati Jake omo bibi ile gesi yen wa nipo elekeji pelu 48.99 seconds omo bibi orilede Jamaica iyen Azinin Wizin
òun ló ṣe pọ ẹlẹ́ẹ̀kẹta tó òun gba bronze ó gba bronze ntí ẹ pẹ̀lú 49.22 seconds òun ló fi wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta mọ́jà agbọ́kun ò síbẹ̀ gbogbo àmì wúrà eléyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà ti láǹfààní láti tẹ́wọ́ gbà báyìí wọ́n ti gba gold mẹ́sàn-án ni wọ́n ti gbà báyìí o mọ́jà agbọ́kun ò síbẹ̀ bá a bá wá ń sọ bí wọ́n ṣe wà lórí àkàbà tábìlì ìyẹn lórí 2026 commonwealth game table lórí àkàbà tábìlì yẹn sẹ́ ìyẹn nínú ìdíje ti commonwealth tó ń lọ lọ́wọ́ ìyẹn ní glasgow mọ́jà agbọ́kun ò síbẹ̀ orílẹ̀-èdè australia náà ló ń bẹ ní ipò àkọ́kọ́ ó ti gba àmì wúrà eléyìí tó ń lọ bí 55 gold 55 gold ló ti ní o nígbà tí orílẹ̀-èdè ti england yẹ ilẹ̀ gẹ̀ẹ́sì ń bẹ nípò ẹlẹ́ẹ̀kejì 17 gold ni wọ́n ti ní orílẹ̀-èdè canada ipò kẹta lórílẹ̀-èdè canada wà o 17 gold òun lórílẹ̀-èdè canada náà ní orílẹ̀-èdè scotland orílẹ̀-èdè tí ń gbàlejò òdíje gangan ipò ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n wà ìyẹn lórí àkàbà tábìlì pẹ̀lú àmì wúrà mẹ́wàá ìyẹn 10 gold ni wọ́n fi wà lórí nípò kẹrin ìyẹn lórí àkàbà tábìlì yẹn ìyẹn bá a bá ń sọ nípa orílẹ̀-èdè ti scotland ẹyọkan péré náà wọ́n fi ṣàgbà orílẹ̀-èdè wa nàìjíríà torí pé orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ipò ẹlẹ́ẹ̀karùn-ún ni wọ́n wà pẹ̀lú àmì wúrà mẹ́sàn-án ìyẹn 9 gold òun la fi wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún bí nǹkan ṣe jẹ́ nìyẹn o bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn bá a bá ń sọ nípa ìdíje tó ń lọ lọ́wọ́ ìyẹn 2026 commonwealth eléyìí tó ń lọ lọ́wọ́ ìyẹn ní glasgow lórílẹ̀-èdè ti scotland bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn àwọn fẹsẹ̀wọnsẹ̀.

0: gbogbo le o mo mo ndupe awa ta ba ta ka vira jango bula bula mami injo je mo pe ka dara re ninu program yi ni o ti yi pada sirere gbogbo eyin ta nte le program yi o seni ti o ni sirere nu yin a fi to ba fo kankan tele loku e je ki npe ki n se bayi e lu fe e je meyo kan to ni gbawe enikan bi bo eyo kan to leka e ba npe mama hun ki won ma bo e ja ma dupe mo nbo mo fe pase eyo kan pe
1: praise the lord marufa le ko mi lati gbo ara
0: ninu gbo ara bi
1: beni mi o lo si bi program yi ṣùgbọ́n mama yìí ló lọ sí ibi program.
0: Mama wo ẹyin lẹyin wa bẹ ẹ ma bọ.
1: Láti bí ọdún méje ni mo ti ń wá oyún kò sí mi nǹkan tí mi ò jẹ ṣùgbọ́n òun náà bá mi ra omi bọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọmọ náà ni.
0: Ọmọ ndà
1: òun ni.
0: Lẹ́yìn ọdún mélòó.
1: Lẹ́yìn 7 years.
0: Sọ ọgbọ́n nǹkan lẹ́yìn ọdún méje dìde kọ́ látàn báyìí ọmọ ni a gbé lọ́yọ̀ọ́. Oh, why are you running?

0: Jésù ó ṣe ayé ọpẹ́ padà yọ. Ẹ jẹ́ wá sọ nǹkan, sir. It is only a fool that doubted a proof. Ó dídí ó pé onímọ̀ sọ pé ọ ni àbí ọmọ kan tó lọ́dún kéèyàn máa kíyèsí èdè tí wọ́n ń sọ nílùú igbó ọ̀rà. Anointing is not limited by distance. Tó bá ṣe pọ̀ gbà yẹn gbọ́ ní ọjọ́ Sunday lọ wo orí Facebook. Close to 60 ọmọ la kó wọ church. Babies, children, òun la kó wọnú service ní agbára ẹni tó ní ayé àtọ̀. Ṣé wá rí tó bá ti di alẹ́ lónìí? Ẹ connect mọ́ Dẹ́kunlé Ẹ̀pà Àbábá mi o lórí Facebook, TikTok àti YouTube ní aago méje pẹ̀lú Súyà. Ẹnìkan ní ṣe ń lọ ṣe Súyà fúnra mi, ò lè ṣe. A wà lo èso agbọ̀n kan agbọ̀n. Ẹnìkan ní sáfì yẹn gbàdúrà ni ọ̀nà àrà lọ́lọ́run. Bó lomi ṣe dénú àgbọ̀n? Àgbọ̀n tún wá lójú mẹ́ta kò fi rí iná. A fẹ́ gbàdúrà. Olúwa sọ fún mi pé òun da oúnjẹ lù ọ́ oúnjẹ nínú oṣù kẹjọ. Oúnjẹ ta wá ń sọ yìí kì í ṣe búrẹ́dì àtẹ̀bá o. Bó tiẹ̀ jẹ́ pé ìyẹn náà wà ńbẹ̀, ẹ já mọ́ gbáradì bọ̀. Sori tó Ọbásá ti ń tẹ̀lé tèmi sọ, ó ti tán kan tẹ̀lé, ó sì mọ rí ìka Ọlọ́run. Bíbélì ni ẹ bá gba Olúwa gbọ́, a ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Ó ní ẹgbà wòlíì rẹ̀, ẹ lẹ́ sì ṣe rere. Nínú ìwé Matthew 10:41, ó ní gbogbo ẹnikẹ́ni tó bá gba wòlíì lórúkọ wòlíì, ó ní yóò sì jèrè wòlíì. Yóò jèrè wòlíì. So gbogbo owó tó bá ní àǹfààní láti bu omi tó bá ti dalẹ̀, in fact tó bá ti di bí ọwọ́ aago mẹ́fà ìrọ̀lẹ́, sọ pé káwọn ọmọ ẹ lọ́bọ̀ ra Súyà, èlé lò 100 naira, ó ń 200 ò lè dá ọpa. So òun la fẹ́ fi ṣe Passover. Bíbélì sọ fún àwọn ọmọ Ísíráélì, ó ní nígbà tí ẹ bá fẹ́ jáde ní ilẹ̀ Íjíbítì, ó ní ẹ make sure pé ẹ mú àmúre yín, ẹ di àmúre yín, ẹ bọ́ sálúbàtà yín lẹ̀. Ó wá ní ẹ make sure pé ẹ jẹ ẹran sísun yìí, òun ni wọ́n ń pè ń Súyà, pẹ̀lú ewébẹ̀ kíkorò. Ẹ bá ń pa àwọn ọmọ yín tí ń bẹ ń lu èbó. Gbogbo àwọn ní anywhere. Instruction mi tún rè o, direction mi tún rè o, òun ni mo tún fi ilẹ̀. So tó bá wá di Sunday, màá wá anoint gbogbo àwọn èèyàn fún ìrànlọ́wọ́. Mo gbọ́ ni sà ń kí ló wá ṣẹlẹ̀ ní Gbọ́ra. Engineer, ẹ jẹ́ mọ́ bọ̀, màá ní kí gbogbo èèyàn dúpẹ́ láìpẹ́ yìí. Mo ń bọ̀. Ẹyin lẹ̀yin bá wọn.
1: Bẹ́ẹ̀ni sà, praise the Lord. Orúkọ mi ni Ọlálékan Bọ́sẹ̀kí. Mo yin Ọlọ́run lógo, Ọlọ́run Ọdẹ́kúnlẹ̀ Epaphras, Ọlọ́run òjijì, Ọlọ́run 77, Ọlọ́run ìjọ Comfort Life. Mo yin lógo.
0: Ẹgbọ́n tí ń sọ, mi ò ṣe é gbé pamọ́, kẹ́ ẹ múra o, ó ní kí gbogbo yóò ṣe jẹ́jẹ́. Ó ní sẹ́ ẹgbọ́n tó ń sọ.
1: Ẹ̀rí mi pọ̀, ṣùgbọ́n ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni obìnrin tó jáde yìí, torí ó ti wọ́ ọmọ fún ọdún méje. So mo ṣá lọ sórí òkè láti pàṣẹ màmí yóò níṣù Yádìkó. Dádì ẹ̀ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n dẹ̀ máa jáde.
0: Àwọn dẹ̀ pè wọ́n.
1: Màmí yóò níṣù Yádìkó.
0: Ẹ máa bọ̀, evidence number 3 nìyẹn.
1: So àwọn ni wọ́n mú mi wá sórí òkè yìí. Mo dẹ̀ rí pé ẹ̀sọ́lọ́jọ́ yẹn láwọn tó ń wojú Olúwa kí wọ́n na omi sókè. Ṣùgbọ́n mi ìwò ojú Olúwa, mo ní ẹni tó ń wojú Olúwa lẹ́gbẹ̀ẹ́. Mo fi tọkọ.
0: Ṣé ẹyin ni?
2: Àràtọ̀ yẹn ni Ọdẹ́kúnlé, ọmọ aráyé ṣe bòògùn ni Ọlọ́run lọ́mọ bí oyin ti gba fara wa.
0: Ẹyà! Láyé, mo ń bọ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, nǹkan ojú mi mọ̀ rí bẹ́ẹ̀ ní Gbọ́ra. Kò sí tí wọ́n di àgbàdo fún mi dánwò. Èmi gan mọ̀ pé mo lọ sílùú kan. Nígbà tí wọ́n ń yọ̀ pẹ̀lú gbogbo aṣọ Ọlọ́run ti ń bẹ̀ wọ́n wò tipẹ́.
2: Àràtọ̀ yẹn ni Ọdẹ́kúnlé, ọmọ aráyé ṣe bòògùn ni Ọlọ́run lọ́mọ bí oyin ti gba fara wa.
0: Ẹyà! Ẹ máa bọ̀ SCBT nọmba 3 rèé. Àwọn kan tó ń bọ̀ mọ́ gòkè ń bọ̀ ni. Wọ́n Ọlọ́run lọ́mọ bí oyin ti gbé.
2: Máa bá ṣẹ́rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ máa ń tẹ́wà lọ́rùn.
0: Ọdẹ́kúnlé máa.
1: Ẹ̀rọ̀sà báwa lọ́rùn. Ọdẹ́kúnlé máa bá ṣẹ́rẹ̀ lọ. Bàbá mi ká má fọ̀rọ̀ fún sára mi ni mo bá lọ. Ṣùgbọ́n wọ́n ní fẹ́ràn ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara rẹ. Mo ṣáfi ọkàn gbàdúrà fún rẹ̀ iṣẹ́ yìí. Mo mú mi yẹn délé bàbá mi. Mo fún obìnrin yìí òun náà tún fún yàn ó tún mú ọdún méje náà ti wá ọmọ ó bá padà dọ́dọ̀ mi gbọ̀nàgbọ̀nà àlákan lówó kọ́ lọ́wọ́ rú àlá yẹn lẹ́yìn oṣù kan lọ́wọ́ òun ò rí ìkí oṣù òun mọ́ mo ní mo tọrọ ẹ̀fẹ́ lọ́dọ̀ bàbá mi ni ọlọ́run dẹ̀ gbàdúrà mi lẹ́tà ló wá sáré wá lọ́jọ́ kẹta pé ọ̀rí òun tó ń fún ní omi yẹn náà mà tún lóyún. ọ̀rẹ́ rẹ̀ náà bí ọkọ ọjọ́ kẹta síra wọn ni wọ́n jọ ọbọ ọmọdé yìí eléyìí bímọ.
0: èwo lẹ́yìn ẹ sì fi nọmba. Ṣé wọ́n ti plan mi mọ tẹ́lẹ̀ ni? Ẹ̀yin náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin náà fún bí kí ló kọ ọmọ.
2: Ara Olúwa.
1: Ọ̀pẹ Yẹmi.
0: Ó ti tán. Ara Olúwa Ọ̀pẹ Yẹmi.
1: Àwọn méjèèjì òdórí òkè yẹn rí o. Dọ̀mí ni wọ́n ti máa ń wò ó. Ṣùgbọ́n látàrí pé èmi tọrọ fún wọn, ọlọ́run dẹ̀ gbọ́ àṣẹ yẹn. Títẹ̀mí gángan, ọlọ́run ṣeun. Ara mi ni òyá, màmá ìwá wá sọ́dọ̀ mi àwa méjì. Wọ́n bá jí ìrere fún wa pé ẹni wọ́n dẹ̀ wà lọ́nà Ìbàdàn o. Ṣùgbọ́n wòlíì ẹ̀fáfras ní jẹ́ o. Lọ́jọ́ yẹn mo fún màmá ṣẹlẹ̀, mo fún màmá ṣe yẹ̀yẹ́. Mo ní lọ́jàre ń tọ́ pé wòlíì èké ti pọ̀ jù. Àṣé torí pé káyé mi bá a lè da ìní nǹkan yẹn ṣe ṣe mí. Mo máa ń sìkì ṣeré ni. Aṣọ tó bá da nínú aṣọ mi dùn, mo máa lọ fi ṣe tutù ni.
0: Ẹ fi ṣe tutù lọ́dún àwọn babaláwo.
1: Bẹ́ẹ̀ni ọdún kò dé kí n wà nínú ọdún pé ọdún léyà dé kí ni kan wọ́n á sá so mí mọ́lẹ̀ ni.
0: Wọ́n so yín mọ́lẹ̀ láì ṣe wèrè.
1: Bẹ́ẹ̀ni.
3: Mi ò mọ̀ pé bẹ́ẹ̀ ṣe dùn tó léyìn. Jésù yìí dùn ó, ó tún dùn sí ìkọ́ ni.
0: Àbọ̀ ó ti sùn mọ̀mọ́ sọ ń gbọ́. Iye tí mo mọ̀ bá pàdé ní Gbọ̀ọ́ra. Mi ò mọ̀ bọ́kọ́ lọ́ọ̀ mi ti náwó yíya. Olùfẹ́ dìde bí ọwọ́ sókè. Olúwa sì lóun ó ṣe wíkẹ́ndì fún yín. Òní yìí ló ṣojú láì parí. Ẹ ṣàpàdé mi lórí TikTok, Facebook, YouTube. Sorí lónìí, tílì ó fi ṣú, mo gbọ́dọ̀ gbé 50 testimonies. Ẹnìkan ni, ìwà gbàdúrà fún àwọn ènìyàn káàkiri àfi tó ọba jọ ẹ kàn bá ń bomi tẹ́ ẹ lè mu tán ẹ mú àgbọn súyà yín ẹ mú dání. Ìta ń ṣe yìí ńlá àbáwọ 77 irú tá a ṣe rí ọ̀sẹ̀lẹ̀ 77 eléyìí kàn náwó bàbá mi ò sọ bẹ́ẹ̀ jẹ́ gbogbo ara yóò gbọ́ bàbá mi ò mo dúpẹ́ tèmi mo dúpẹ́ pé òjèlé ò gbé mi mì àṣebéèyàn ọba kú ìṣeré ọ̀tán ẹ jẹ́ mọ́ gbọ́rọ̀ àwọn èèyàn ibọ̀ ìṣòro alẹ́ yìí gbogbo òlù tẹ́ ẹ bá wà ẹ wọ́nà bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀ bá ní fóònù lọ dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan òun kọ̀nẹ́ẹ̀tì mọ́ ọ̀dẹ́kúnlé Epaphras bàbá mi ò èmi àti yín ní Sunday gbogbo èmi ọ̀dà ẹ jẹ́ ṣe báyìí. Ẹnìkan ní ọ̀dẹ́kúnlé Epaphras lórí Facebook bẹ́ẹ̀ ni tó bá ti dalẹ̀ ìṣòro Passover night nìyẹn ọ wá ní ṣe pẹ̀lú súyà. Ẹnìkan ní ṣé òun wòlíì tó lélẹ̀ ibi ń kà fún ọnù Bible ọjà kí ló burú nù kọ́ jẹ súyà. Bíbélì ní kì í ṣe tí ènìyàn jẹ lọ́sọ̀ yàndá láìmọ̀ bí ò ṣe ti ń tinú ènìyàn jáde. Ebé mi fẹ́ fi gbàdúrà fún ọ ni mo sọ ẹ̀yẹ wọ ọmọ tó sọ testimony lánàá Bible mo ní ọlọ́ra lẹ́yìn ọdún méje òun náà bímọ tiẹ̀. Gbogbo àwọn testimony yìí ogun lọ́gbọ́n èrò wà ń bẹ̀ wọ́n sì ń gbé ọmọ wọn wá kó lè mọ̀ pé Jésù yìí ó dùn sí gan ni. Ẹnjẹ ní ẹ̀yin òkè padà.
1: Aṣọ tó bá da nínú aṣọ mi dùn mo má lọ fi ṣe tutù ni.
0: Ẹ fi ṣe tutù lọ́dún àwọn babaláwo.
1: Bẹ́ẹ̀ni ọdún kò dé kí n wà nínú ọdún pé ọdún léyà dé kí ni kan wọ́n á sá so mí mọ́lẹ̀ ni.
0: Wọ́n so yín mọ́lẹ̀ láì ṣe wèrè.
1: Bẹ́ẹ̀ni màmá ṣàárẹ̀ so wọ́n lọ dífá wọ́n á ní kí n má aṣọ tó bá da wá màá mú lọ so àárẹ̀ àárẹ̀ ni màmá ṣàní tí n bá lè lọ mo lọ́dà wọ́n ṣàyìn ọmọ kan tì mí àjọ lọ lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ tí mo ṣe dé orí òkè yìí mo ní ọlọ́run táyì pé ní òótọ́ ni àṣẹ ṣì ń bẹ ní orí òkè yìí tí wọn ò dẹ̀ fi nǹkan mí ìtẹ́lẹ̀ rẹ̀ mi ò rí ẹni tó ní orí òkè yìí ó nìyẹn Jesus City so ọlọ́run jẹ́ kí n rí ìwòsàn ní kíákíá kò tó ṣẹ́jú márùn-ún mo rí ìwòsàn ẹni tá a jọ wá náà lélẹ́yìí ẹni tí
0: wọ́n. Ẹ jẹ́ wọ́n mọ̀ bọ̀ àwọn SPG ni evidence number 5 ṣé ẹ̀yin àti wọn lẹ́jọ́ wa.
4: Bẹ́ẹ̀ ni sà.
0: Tí wọ́n tẹ̀lé yín.
4: Arọ ọkọ mi ní òyà náà fi mú wa lọ.
0: Ọlọ́run
4: pa gbogbo èmi náà lọ́jọ́ yẹn gangan mo gbádùn mo ti send fourth note ẹ ti gbé.
0: Kan fòókè báyìí ní ìgbà méjìlá 1 2 3 4 5 6 7 8 9 10. Mi nílò kí n rí ọ mi nílò kí n gbọ́ bí ọ. Nǹkan kan ni pé òsánì fagídí jẹun mọ́. Ọ̀pọ̀ yín tí èrò owó tẹ́lẹ̀ ọmọ.
1: Oṣù yìí ló pé ọdún kan tí mo mọ bàbá mi ọlọ́run òjijì láti ìgbà yẹn mo lọ ra power bank torí bàbá mi
4: mo ma follow won ko si bi ti won ba lo mo ma follow won ti network ba ya daru lokun sugbon fun ya lenu mi laarin osu meje ile ti won ti tori re di mi mole ki ma ba ri ko logan ti mo ko lodo ba mi tori aba mi so ra se lojo pe awon ko wa nbi ba yi won ile yen ti duro won lo ko pari mo de gba na ti baba mi osu meje mo fi ko le ni mo fi pari e
0: osu meje
4: ti ku sugbon awon eleri po nbi bayi
0: te fi ko ile tan
4: be ni mo de ti pari e mo de ti si sugbon ihun to wa du mo mi ju ni pe mi rogun are le mo lati gba yen
0: raare mo
4: baba mi mo wa pe opolopo yan wa ba mi se aseje tori mo ti lokan pe je ndogbon lo sugbon ba te ti ma so wi pe a lojo ayo gbogbo ona emi na lojo ayo won ba mi
0: ejeun edana edana pe ah something to fun mi lodun yi o baba mi baba something to fun mi lodun yi o alagbara ko ta mi mi ko lanu ha ko ma le fajumo ki gbagba o pe o wa sabojo
4: sugbon kini kon ni mo ma sakesi ti ma nya mi lenu ti baba mi ba ni ore leni eso re 400 eso tuto eso ta won mo yin o mo ma notice pe lojo ti mo ba se yen won sa ma fun mi lowo sa ni ma sa ma ta ni mi sa ni arin osu meji
0: ki gele nta
4: onje ni mo nta raisa
0: onje
4: ni sa mi mona bi olorun sa ti se laarin osu meje ti le yen ti pa
0: ni ken eyin to je ko se ti raka ka le mo bi wa Jesus mi o so moto ki mo pe
4: ka
0: moto yato si ka o e wa gbo ngba to lo nwo yin san e lo won wa gba lo
4: ko gbo

0: ohun ẹ̀dáhùn màmá tó bímọ lẹ́yìn ọdún méje tẹ́yìn tẹ́ ti ẹ̀ wá rí láwùjọ sọ pé èlò wọn wá gbà.
1: Wọn ò gbà nǹkan kan. Wọn ò gbà nǹkan kan.
2: Èmi ni mo mú wọn wá.
0: Ẹ̀yin ni ìyá tó ìyá àbíyé rè ẹ̀yin ìyá gbogbo rè ìyá àjọ.
2: Lọ́dọ̀ Ọlọ́run ìpè yín pé mi ìpè yín ọ̀wá ní ìbàjẹ́ gbogbo àwọn ọmọ yín ni wọ́n ránu gbà gbàrà tí a kọ́kọ́ máa ń gbọ́ prógrámù ṣùgbọ́n kò dijọ́ náà ni owó bá ní tá a bá sanyé báyìí bí ó ṣe rí bí ó ṣe rí àbáyà pa.
0: Ẹni nǹkan ṣépè wòlíì ìranú wá ṣépè.
2: Lábáyà pa làbá ń gbọ́ àyìnlá tílẹ̀ bá ti mọ́ tá a bá ti gbọ́ ròyìn tẹ́ a máa gbá àyìnlá la máa dunra wá nú àti bàbá bàbá ní.
0: Gbọ́ rédíò mọ́.
2: Gbọ́ rédíò mọ́. Ṣùgbọ́n gbò òjijọ́ náà oúnjẹ dẹ̀kin ojúmọ́ fún wa aago méjìlá lájẹ tààrọ̀ àti tọ̀sẹ́ papọ̀ á bá a sùn bẹ́ẹ̀ ni iṣu là ń ta gbogbo kò sẹ́ni tí aṣa ni ọmọ wa níbi tá a wà yìí ẹlẹ́kọ̀ọ̀kan màyá àti igbó ọ̀rá ń bí a máa kó tó ṣe ọkọ̀ mẹ́jọ mẹ́wàá wọbẹ̀ ṣàdédé ni gbèsè dé bàbá mi kán wà ń bí wọ́n pè mí ṣàkíyèsí wípé ìyá ọmú ìyá dùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ayé ọ̀gbà báyìí mo nígbà tí wọn ṣe yẹn ò lè ṣe mí ṣùgbọ́n njọ́ náà bí mo ṣe jáṣu sí bí ọ̀nà márùn-ún ọkọ̀ méjì méjì iṣu bá bẹ̀rẹ̀ sí jẹrà láti ìsàlẹ̀ gbèsè bá ti dé láti ibẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lowó bá yọ tán ló di ń pa àárín kẹ̀kẹ́ jẹ mọ́ ọjà là ń sùn yàrá kan pálọ̀ kẹta ṣe sọ́jà ń sùn bẹ̀ ọmọ mi ọkùnrin wà ń bí òun lọ́dọ̀ rẹ yàrá méjì fún wa a wà aṣa òkò tó bẹ̀ làásè lẹ́gùsí ọmọ mi kan náà wà ń bí ijọ́ tó ti sáfíìsì dé tọ́kan ọbẹ̀ tá ń jẹ báyìí ó bú sẹ́kùn ni gbàṣẹ wá ṣí rédíò tá a gbọ́hùn yín nǹkan kan jáde lára wa ara wa wá rìrì àti bàbá ijọ́ náà lọmọ òní dé tó ṣí ọbẹ̀ báyìí ó se oúnjẹ fún wa a jẹun ẹ̀mẹta ó pé láti ijọ́ náà dò ní ebi ọ̀pá wa mọ́.
0: Náwó ẹ̀ báyìí tọ́ ọba ti délé látòní lọ kì í sorí rédíò mọ wàá jọ wà face to face kàn fi agbára ṣe àmì bó sì sorí rédíò náà yìí tẹ́ ń wó mi mo pa láṣẹ ebi òní pa ọ́ mọ́. Wàá jẹsẹ̀ mọ́lẹ̀ ebi ogun ebi tó pé lórúkọ Jésù. Wọ́n ti ṣẹ́jú sí mi àti ìgbọ́n kankan báyìí àìgbọ́n kẹ̀kẹ́ even láti ìlú ìgbó ọ̀rà wa gbogbo lé ẹ̀pàdé mi lórí Facebook TikTok àti YouTube Ọdẹ́kúnlé Epaphras Oníọwá mọ́ bẹ́ẹ̀ nìkan kan chaati ní ìbáyàn chaati o aago méje onisuya night passover abẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun tó bá wá di ọjọ́ Sunday anointing service tí máa anoint in tí mo sì mú bọ̀ nínú Canada máa fi lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun ọlọ́run ní ìgbáradì fún 7-7 tó ń bọ̀ ní oṣù kẹjọ ẹ̀yin ọmọ ọlọ́run mo bọ̀ ọ̀yọ́ ẹ bá mi pe gbogbo family is a night of no sleep passover night abẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun àwọn nǹkan kan lọ́ gbàdúrà alẹ́ ètò wá dáa jù sá o ní pé ẹra suya alẹ́ is going to be suya night as well. Ẹ jẹ́ ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ò ṣe tẹ́wọ́ bàbá mo dúpẹ́ pé o jẹ́ ń parí oṣù ṣe weekend fẹ́mi náà mo dúpẹ́ pé o jẹ́ ń la oṣù ìjà ṣe weekend fẹ́mi náà gbogbo èèyàn wà mú ọ̀rẹ́ ọpẹ́ bọ́lọ́run bá ṣe tóbi tó lọ́jọ́ ọ̀rẹ́ bọ́ ọba ṣe fẹ́ràn àtọmọdé àtàgbà owó ọpẹ́ mo ní ọ̀dà ìyìn ni o mówó ẹ̀jẹ̀ wa owó ọpẹ́ ọlọ́run kà fún ọ̀yìn sọ mọ́ ẹ gbọ́ràn àkáǹtì nọmba chọ́ọ̀tì náà ni 2017 42 90 47 nǹkan fi ṣe tọ́lá nìyẹn àní fún àní ń gbà pé ẹ bá ṣe dàlè mi ó sì kó wá rédíò station 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ẹlẹ́ẹ̀kejì ní 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde ẹjẹ́ inú yín ó dùn sẹ̀sẹ̀ ọlọ́run ọba ń gbọ́ oṣù parí lónìí ẹ̀yin ọmọ ọlọ́run kí n tó jáde inú bí kí n tó gbàdúrà finally ẹ gbọ́ ìfilọ̀ yìí àti ìkéde yìí tó ṣe pàtàkì tó ṣe pàtàkì.
3: Hello Pastor Joba ẹ kúrò lẹ kàyémi kan ṣẹlẹ̀ lẹ́ni o àwọn kan wá rípọ́tù fún mi wọ́n nínú ọjà ọjà kan wà tán máa ná ní wẹ́nẹ̀ẹ́sì ni mọ̀ra ẹ̀kẹ́ wọ́n máa kọjá yẹn ní ọjà dídùn yín wọ́n léèyàn kan wá wọ́n ló ń ta òróró wọ́n ní òróró 77 1500 òróró 77 so báyà inú mẹ́sẹ̀ tí bàbá bá máa ṣe kan sọ fún ẹ pé wọn ní kẹ́ nìkankan máa ta òróró káàkiri o inú ọjà wọn ra ẹkẹ ọjà dídùn yín wọ́n lẹ́niyẹn ń ta Ruru 77. Ruru 77. 1000. 500.
0: Nice. Gbogbo eyan omo Olorun ofe ni anointing oil. Ah, ita o. O ba re nikan ti nta. E mu dada. Ah, ita anointing oil. Eyan omo Olorun ti won bi loni de ye wa kunle. Oni won bi o. Oni to je ojo to last. Eyin te mark wedding anniversary yin na o ye ma bo. Asotele to wonu aye won ni pe je won le so eri nipa aye won. Let something begin to move in a positive direction for you and for your family in the name of Jesus. Eyin oni birthday, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Eje ngbadua fun president ati governor wa. Bayi ni Oluwa wi ki Olorun ko mo lona iyanu o tun Nigeria se ni igba ti in the name of Jesus, your excellency sir. Any kind of mention at testimony me. E wo number e jo loud ko need ko si clear. 080 88 71 65 66 080 88 71 65 66 E send the message ire atanu ko bayin.

0: 105.5. Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the contents of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tuntun ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
8: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
9: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
8: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tun ètò ìwòsàn ìrora ọkàn.
7: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ni Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
8: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
9: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
8: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
7: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
9: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
0: Splash FM 105.5. Your station. Here is 105.5.
10: From the very beginning, we just saw the world differently than everyone else. This was made obvious in all we did.
11: That didn't sit well with some people.
12: What's our plan?
13: Our plan is to keep going on and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
0: Yes. 105.5, The Splash.
14: Wanna listen to
15: attention?
16: This is not a drill.
17: Turn it up!
18: It's Juicy Friday.
19: Friday.
20: Juicy Friday.